0: Hallelujah, hallelujah, hallelujah. Akojumo gbogbo olorufa ile ise radio bonne fe e to kale si ilu Eko a wa lori adura owuro laaro yi emi ora yin woni Solomon Adeoye odun ayo lo ayime ka bi oye lati le jo si power line center won wa CSC ni number 2 Ajebo lane agbegbe ni ilu Eko e ja gbadura oruko Jesu adupa lo yin olu agbo pe wa olorun mi mo gba yin wa gbogbo olorufa ile ise bonne fe to n gbo wa laaro yi olua ta wole won tawole aye won ki iyanu ko sele oruko Jesu Oluwa wa amen ibi ta fe ka laaro yi ni wori David ori keta le ni ogota ta mo si Psalm 63 ese kini verse 1 Psalm 63:1 oni olorun iwo ni olorun mi ni kutukutu fe mi o ma saferi re o gbe re nbe okan ni erara mi si fasi oni ile gbigbe ati ile ti po gbe ibi ti omi ko pe si mo fa bere lowo gbogbo eyin eyan olorun to n tẹti si wa laaro wipe ogbe ta lo n gbo ogbe ta ni o n gbo ọpọlọpọ eyan ninu aye orisi oso n gbe lo n gbe won elomi ogbe iyawo e lo n gbe elomi ogbe ọkọ e lo n gbe elomi ogbe ọmọ e lo n gbe elomi owa ogbe obi e lo n gbe ogbe ọrẹ lo n gbe elomiran n to n de jade ni ewe ibi ta ka yi laaro yi onisami ye ni ogbe ọlọrun lo n gbe ohun ni tohun o o ni ọlọrun wo ni ọlọrun mi ni kutukutu le mi o ma safeli re o n gbe re ni okan ni o erara mi si fasi o ni ile gbigbe ati ile ti n po gbe mi ti omi o gbe si ọrọ ọlọrun ti ya laaro pe o n gbe ọlọrun lo gbọdọ ma gbe waju mi ni ko n gbe ọkọ ẹ ma gbe ọ tabi ti yabo tabi to mo tabi to bi e ṣugbọn o n gbe ọlọrun lo gbọdọ ma gbe ọ ju mi paapaa ni kutukutu owurọ ka gbega ka kepe iwọ lọkan mi fe o ta ba re ti ṣe eleyi o daju wipe ọlọrun ma yọ si wa gbogbo nkan wa ni o ma ṣe deede ọna ma la fun wa wọn gbàdúrà lórúkọ Jésù láti òwúrọ yìí lọ gbogbo ẹyin èèyàn tó ń gbọ ẹyin olólùfẹ ilé iṣẹ ń bẹ gbọ mẹfẹ tó ń gbọ ètò yìí ògbó ọlọrun kó bẹ sí gbọ ọkàn yín ìfẹ ọlọrun kó wọnú yín àti mọ ṣàfẹrí ọlọrun kó dìrọrọ fún yín lórúkọ Jésù bẹẹ sì ń ṣàfẹrí ọlọrun ọlọrun kó yọ sí yín ọlọrun kó farahàn fún yín gbọǹgbọ ọlọrun ti ń gbọ ọkàn yín ẹ máa rí ọlọrun ọlọrun yóò yọ sí yín ṣẹlẹ yanu yóò sì ṣẹlẹ àyípadà rí yóò wọnú ayé yín àti sí ọlọrun ó máa rọrùn fún yín bẹẹ ló máa rí ògo ní fọlọrun yóò kí ọrún kú ò ní pa yín o iléeṣẹ bọọlù ẹkẹ yóò mọ tẹsíwájú lórúkọ Jésù la wà àmì.
1: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adupa fun Olorun Oba orukọ temi ni Alhaji Imam Abdulgani Adebayo Igiganga Oba to tun ki ojumo temi ko mo wa opin ise lawa yi Olorun ko leta se ni opin ise yin fun wa Olorun Nabi lodo Olorun Ola la ilaha illallah atoni ya talejo atokunrin atobirin ah mo ja guro ba ni je lori ara wa atawa to wa ni abroad ni atawa to wa leni je ka guro ara wa sibe ni pelu ase atagbara Olorun ile to ni ti mo bayi àwọn ìjáde àwọn ní ọwọ́ ilé wọn mọ̀ sinmi ẹni tí ń sinmi ilé àgbákùnrin dọ́gba ilé o ẹni tí ń jáde tí wọ́n jíjẹ mímu lọ ọlọ́run ọba kò ní jọ pàdé àdánwò ire ojú ọ̀nà ọlọ́run ṣàṣefẹ́ ní kọ̀ọ̀kan wa ká wá gbìyànjú ká dákun ká ṣe dáadáa ká dẹ̀ gbìyànjú ká tọ́jú ẹbí ká tọ́jú ilé ká tọ́jú ará wíkẹ̀ndì làwọn àrùkọ́ bá ń bọ̀ wọ́n náà ra nǹkan fáwọn ọmọ rẹ wọ́n tó lè já sí pé ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ mọ wálé wọ́n náà tíra ìgbìyànjú tó bá ń bọ̀ mọ́kàn wálé lásán wọ́n náà fábọ́ nígbà gidá ní káwọn ọmọ orí ọkọ mọ̀mọ́ pé bàbá àwọn ń bọ̀ ọlọ́run ṣe ní ọ̀run ọba tó ní ìrọ̀rùn rẹ̀ yóò fi kárí ẹnì kọ̀ọ̀kan yọ́ba tó lè ṣe dáadáa jù báyìí lọ ọ̀làlá ìlà orúkọ tèmi ni Alhaji Imam Abdulgani Adebayo Igiganga the grand chief missioner Ayatollah Muhammad Islam Society of Nigeria arawàṣẹ àgbà fún ìnáwó àgbà gbogbo olújọṣẹ àtẹ̀dọ sórí lórí Lagos assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
2: Akọ ojúmọ́ ìwúlẹ̀ tòní yóò wáyé látẹnu èmi ọmọ yín olóyè Fakaode Agbẹ́kùn Edo láti ìdí ọ̀run ní Mọ̀ṣẹ́ olùwí fáàkàn méjì ní Fakaode bá wa sọ̀rọ̀ lónìí. Ọ̀rọ̀ nípa àrùn Èdùmọ̀rọ̀ ní jẹ́ kí àrùn àìsàn àárẹ̀ burúkú wọlé tọ̀ wá wá tọmọtọmọ o láṣẹ Èdùmọ̀rẹ̀ iléeṣẹ́ Bánkì FM òní dóná o ipá ní ọ̀pọ̀ ọ̀kan yìí ré pé ewé ẹ̀dọ́ kò lè wá bá fọ ibi dànù méjì ni wọ́n wá bá wọ ibi dànù ọlọ́pàá pàrọ̀ wọ́n ta ibi dànù ọ̀run mi là ń mẹ́wu ó mẹ́ja ó mẹ́ra ó mú gbogbo rẹ̀ méjì méjì ó fi wọ orí rẹ̀ má tàdára àti. Yeah.

ẹ̀yọ́ afẹ́dẹ́ bẹ́yọ́ apàtẹ èdè ọkú fọ́fọ́ agbẹ́dẹ àmọ́ wí ohun tó bá jọra wọn làwọn àfi níwọ̀n ara wọn iléeṣẹ́ rédíò ti wá àwọn èèyàn tó dáńtọ́ dálẹ́nu dá lóhùn ní pèrè ìfẹsẹ̀wọ́pọ̀ ọmọ èjèèjì 9.9 àwọn arábẹ̀dẹ̀ kí ni elédè ogun tó bá gbọ́ bó ṣàwùsá lọ bá fọkùn ní sípasípa yọ àwọn alàgbà níbi ìkásọ.

Bẹ́ẹ̀ni Olúwa ṣeun nítorí tí àánú rẹ̀ ṣeun nítorí tí àánú rẹ̀ pọ̀ tí ó dúró títí láìláì. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run nítorí tí Olúwa ṣeun tí àánú rẹ̀ pọ̀ tí ó dúró títí láìláì. A wá dúpẹ́ lọ́wọ́ Olúwa nítorí tí Olúwa ṣeun nítorí tí àánú rẹ̀ dúró títí láìláì. Àánú rẹ̀ pọ̀ gidigidi gan lórí wa. Mélòó ni ká wò, mélòó la máa rò, mélòó ni a máa wí. Olúwa ṣeun, a wá dúpẹ́ lọ́wọ́ yín nítorí tí ayọ̀ yín, ìbùkún àti orí ọ̀fẹ́ yín kò fi wá sílẹ̀. Ọpẹ́ ìyìn ògo ni fún Olúwa lókè ọ̀run. Nítorí tá a sùn, tá a jí ní òní tí ń ṣe ọjọ́ tuntun. Ọjọ́ karùn-ún nínú oṣù kẹsàn-án, oṣù tuntun, ọ̀ṣàrà, ọdún 2026. Ọpẹ́ ni fún Olúwa nítorí tí o ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró títí láì. Bẹ́ẹ̀ ni àríró Ọlọ́run yìí rí, a máa ṣẹ̀ lánàá nígbà tó bá tún ti di láàárọ̀ yìí. Ọlọ́run á tún wò pé ọmọ mi ni, ó sùn láyọ̀, jẹ́ kó jí láyọ̀ àtàlàáfíà. Ṣé Ọlọ́run ò ṣe fún wa bí? Ọlọ́run ṣe fún wa. Ọ̀rọ̀ wa wá tọpẹ́, ọ̀rọ̀ wa wá ju ọpẹ́ lọ. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ohun bí ọpẹ́ kò ní wọ́n nídìílé yín, kò dẹ̀ ní wọ́n nídìílé ti gbogbo wa náà. Lágbára lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run á máa bá wa fi ààyè tí a máa fi ṣọpẹ́ sílẹ̀. Àtàwọn àtẹ̀yìn àwa ní dúpẹ́ tó kan lágbára lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí tí Olúwa ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láíláí. Ní òní gbogbo ìrìn àjò yín àti gbogbo ìrìn àjò wa, Ọlọ́run á bá wa ṣe sí rere. Ọlọ́run á bá wa mú á dáa. Gbogbo bá ṣe máa lọ, bá ṣe máa bọ̀. Àtẹ̀yìn àtàwa, a ò ní jọ rìn lé wàhálà lọ́wọ́, à ní rìn lé kú lọ́wọ́, à ní rìn lé àìsàn lọ́wọ́. Tí wàhálà bá ń lọ wájú, kò ní ẹni lọ́ba o, àwa náà dẹ̀ ní lọ́ba. Tó bá dẹ̀ ń bọ̀ lẹ́yìn, kò ní bá yín, kò dẹ̀ ní bá wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí ọjọ́ ènìyàn bá fi máa wá délẹ̀ o, àjọ máa fọpẹ́ fọlọ́run ni. A kí gbogbo yín níbi tí gbogbo tí ẹ ti ń gbọ́ wa. A kí yín pé ẹ kú ojúmọ́ rè, ẹ kú ojúmọ́ ayọ̀ yìí, ẹ kú ojúmọ́ ìdùnnú yìí láti òkè wá láti bẹ̀rẹ̀ sí kí yín. Látọ̀dọ̀ bàbá wa Dr. Muhammad Bulama ni a ti ń kí yín pé ẹ ṣe bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ kú ojúmọ́ rè o, ẹ kú ojúmọ́ ayọ̀. A tún fi orúkọ màmá wa Princess Adenike Adegoke a fi kí yín náà pé ẹ ṣe bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ kú ojúmọ́ ayọ̀ yìí, ẹ kú ojúmọ́ rè. Ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìbùkún náà ni ó máa jẹ́ fún yín àti fún gbogbo wa. A tún mú ní orúkọ bàbá wa alàgbà Gbẹ̀ngà Fátilé náà ni a tún kí yín pé ẹ ṣe gan ni bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa ní iléeṣẹ́ Bond FM 92.9. A wá mú kíkí wa bẹ̀rẹ̀ wá láti ilé, láti ọ̀dọ̀ ọba wa Olúṣẹ́gun Àjàsá, ọba onígbòǹgbò. Ìlú onígbòǹgbò ní bàjẹ́. Gbogbo ìdílé yín pátápátá àti gbogbo ìdílé ní onígbòǹgbò yìí kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ayọ̀ ìdùnnú àti orí ọ̀fẹ́ ńláńlá Ọlọ́run olúmọ máa bá ìlú yìí àti gbogbo ilé yín àti gbogbo ọ̀nà yín. Ọlọ́run á wá bá wa súre fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ire ayọ̀ ìdùnnú àti orí ọ̀fẹ́ Ọlọ́run òun náà ni ó máa jẹ́ tiyín. Akinyin sá, ẹ kú ojúmọ́ sá. Ẹ kú ojúmọ́ rè ò ní o, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ayọ̀, ojúmọ́ mèremère òun náà ni Ọlọ́run máa ṣe fún yín àti fún gbogbo ìdílé yín pátápátá àti fáwa náà. Iléeṣẹ́ Bond FM 92.9 tó fi mọ́ gbogbo ìlú onígbòǹgbò lágbára lọ́wọ́ Ọlọ́run. Àtúbà àtúnṣe lágbára Ọlọ́run. Àtún kí kábíyèsí wa nílùú Èkó ń bíbá ọba wa rè wà ní Akíolú. Akinyin sá, ẹ kú ojúmọ́ sá. Ẹ kú ojúmọ́ ìdùnnú yìí, ẹ kú ojúmọ́ rè sá. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìbùkún òun náà ló máa jẹ́ fún yín tilétilé àti gbogbo ìlú Èkó tí ó wà ní kápá yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ààbò ìdùnnú àti orí ọ̀fẹ́ Ọlọ́run á wà lórí gbogbo ilé yín, gbogbo ọ̀nà yín àti gbogbo ìdílé yín ìpínlẹ̀ Èkó yìí lágbára lọ́wọ́ Ọlọ́run. Èkó túbọ̀ máa tù sí ni o, Èkó túbọ̀ máa dà sí ni lágbára Ọlọ́run. Bọ́lọ́run ṣe ṣe Èkó ní Center of Excellence, Ọlọ́run á túbọ̀ máa fi àdùn, ìdùnnú àti orí ọ̀fẹ́ sí ìlú Èkó àti fún gbogbo wa. Akinyin sá, Ọlọ́run á túbọ̀ máa súre fẹ́yìn náà lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ kú ojúmọ́ ayọ̀ yìí sá o, ẹ kú ojúmọ́ ìdùnnú, ẹ kú ojúmọ́ rè yìí. Ojúmọ́ mèremère yóò máa ṣẹlẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ ẹ ṣe ń dàgbà sí, ẹ máa ní ara yín á máa le sí ni lágbára Ọlọ́run. Gbogbo okun àti agbára tí àgbà máa ní òun náà ni Ọlọ́run máa fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ yín sá, ẹ kú ojúmọ́ sá, ẹ kú ojúmọ́ rè òní. Adé tún kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba, gbogbo ẹ̀yin ìjòyè àti gbogbo aráàlú pátápátá, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa, gbogbo tí a dárúkọ,
eya kin e kojumo o ojumo ayo ni ojumo odun ni fun yin sa ati ma ni gbogbo bi te tin gbo wa gbogbo oba patapata ati dile yin ati gbogbo ona yin ati gbogbo afin ati gbogbo olu ti to wa labe kapa yin lo mo ma toro lagbara lowo olorun ire anu ayo ibukun ati ori ofe nla nla to olorun ko wa ni fi yin sile ko de ni fi gbogbo wa sile gbogbo eyin olori wa patapata ni gbogbo Nigeria lagbara lowo lo ogbon imo ati oye ati ori ofe ti e fi gbe wa wonu ibirere wonu ayo ati ogo ni Nigeria yi Olorun a fi fun yin be de lo si ma fun gbogbo lori igberi ko patapata nitori ti irorun ba ti wa fun igi be na lo ma je fun eye Nigeria tuba Nigeria tuse lagbara Olorun koni wa le fun yin lati se gbogbo nkan to ye ke se lati fi tu gbogbo ayika yin ati gbogbo awon araalu lati fi tu gbogbo nkan se lagbara Olorun gbogbo orin wa ni ile ise Bond FM 92.9 o mama lo lesese na ni lagbara lowo Olorun laipe laijina a mama mu gbogbo awon eto wa ni oloko ojokan a bere eto wa nigbati o ba ti di ago marun bayi lagbara Olorun oro dodo ni eto ti a jo ma gbo leyin eto wa eto yin oro dodo ojumo re pelu Alhaji Adedeji Oluyege na ni egbo leyin ojumo re pelu Alhaji Adedeji Oluyege idile adura ni a jo gbo lati wa fi adura lati gbo adura si ori wa ni okan ojokan leyin eto idile adura nko leyin idile adura a wa wa sinu eto wa eto yin a mu lo ni yajo yajo etimo popo inu we iroyin fun eni to ba sese n gbo wa loni eto wa ni eto yin popo inu we iroyin a ma ma mu ni yajo yajo inu we iroyin wa e ma gbo gbogbo e bi won se ma yona nu e bayi to je ku ma ye yin yeke yeke boye ti gbo tele ni o wa dabi pe se ro ni abo to ni boye ti gbo tele ni o wa dabi pe bawo lo se je gan ko ma ye mi o o ma salaye fun yin se ti gbo tele ni abi e ti e ti gbo rara rara rara Bond FM 92.9 leti ma koko gbo ni yajo yajo ni ninu iwe iroyin wa koko nu iwe iroyin na ni eto wa ti e gbo leyin eto wa koko nu iwe iroyin apa kini a ma wa lo si ori papa fun awon eyan wa ti won feran ere idaraya ti a ba wa lo sori papa ni ago meje abo gba to ba di ago mejo lagbara Olorun a tun pada sinu ile iroyin wa fun koko nu iwe iroyin apa keji leyin koko nu iwe iroyin apa kini koko nu iwe iroyin apa keji a tun wa wonu awon eto wa ni olo

gẹ́gẹ́ bí o ṣe lọ nígbà tí o bá di ago méjìlá ìròyìn àpapọ̀ ni àjọ máa gbọ́ la máa padà sínú ilé ìròyìn wa nígbà tí o bá wá di ago méjìlá bọ̀ ẹ̀ka èdè Igbo ni ẹ máa gbọ́ nígbà tí o bá tún wá di ago ago nígbà ẹ̀yìn ẹ̀ka èdè Igbo ẹ̀ka èdè Hausa lẹ́yìn ẹ̀ka èdè Hausa ńkọ́ a tún máa jọ lọ sínú àwọn ètò wa ní ẹ̀ka èdè Yorùbá nígbà tí àwọn akẹgbẹ́ mi tí wọ́n mú àwọn ètò wa ní ọlọ́kùnjọ̀kan bá ṣe máa rìnrìn wa nìyẹn títí di ago méjìlá lágbára ọlọ́run nígbà tó bá tún ti di ago méjìlá wọ́n á tún máa sọ bí gbogbo bí ó ṣe máa lọ fún yín iléeṣẹ́ Bond FM 92.9 ni ẹ wà tí ẹ ti ń gbọ́ wa láàárọ̀ yìí àtẹ̀mí àti gbogbo àwọn tí a ti jọ ṣiṣẹ́ látànà engineer Bayonle ni engineer Adefemi Ojukutu ní BIT wa àti àwọn ẹlẹ́rọ amúnáwá wa engineer Nọ́fíù Alájọbí àti engineer Adá Yusuf tí yóò fi mọ́ àwọn tó wà nílòro ọ̀gbẹ́ni Àyìnlá ọ̀gbẹ́ni Isaac àti ní ẹ̀gbẹ́ wa ń bíbá ọ̀gbẹ́ni Taiwo àti àwọn èèyàn wa tó fi mọ́ gbogbo àwọn alájà wa orúkọ gbogbo wọn bẹ́ẹ̀ ṣe gbọ́ yẹn báyìí ni mo ṣe kí yín pé ẹ kú ojúmọ́ ni o ojúmọ́ ayọ̀ ni ojúmọ́ ọ̀bùkún ojúmọ́ ọ̀túnú ojúmọ́ ore ojúmọ́ ọ̀múláradá ojúmọ́ ohun mèremère ló máa jẹ́ fún yín ló máa jẹ́ fún gbogbo wa lágbára lọ́wọ́ ọlọ́run àtẹ̀yìn àtàwa a ò ní jọ ṣiṣẹ́ lónìí o a ò ní ṣílẹ̀tẹ̀ a ò ní ṣìwé a ò ní ṣe gbogbo nǹkan tá a máa ṣe lágbára ọlọ́run ní déédéédéédé pẹ̀lú àṣẹ ọlọ́run ní lágbára ọlọ́run èmi mímọ́ ọlọ́run àtọ yín sọ́nà àtọ gbogbo àsọ́nà lápapọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo àdúrà yín lónìí àti ní gbogbo ìgbà lọ́lọ́run a máa gbọ́ ọlọ́run á gbàdúrà gbogbo wa lápapọ̀ gbogbo ibi tí bàtà ti ń ta yín àti gbogbo ẹlẹ́sẹ̀ gbogbo ẹ̀ náà ni ọlọ́run máa bá wa bò róró ìtura sí blessing àlòkò lórúkọ ti tèmi ní òwúrọ̀ yìí mú kí yín púpọ̀ ẹ káàbọ̀ sí ojúmọ́ ayọ̀ yìí ojúmọ́ ọ̀bùkún ojúmọ́ ore ojúmọ́ ọ̀túnú ojúmọ́ ohun mèremère èyí tí ọlọ́run yóò ṣe fún yín àti gbogbo ojúmọ́ tó jẹ́ pé nígbà tá a bá máa padà wálé ní ọjọ́ ọ̀rọ̀ lágbára ọlọ́run á jọ fi ọpẹ́ fún olúwa nítorí tí olúwa ṣeun nítorí tí àánú rẹ̀ dúró títí láéláé.

gbogbo wa ní orúkọ Ọlọ́run alààyè. Mo sì kí wa káàbọ̀ sí ètò ìdílé àdúrà níbi tí gbogbo apátápátá ti jẹ́ ìdílé kan nínú Kristi, tí a ó sì máa jọ gba àdúrà, àgbàyọrí àti àgbàṣẹ́gun ní èdè abínibí. Orúkọ mi ni Ajíhìnrere Odúpẹ́ Odúnlami. Gbogbo ọkàn tó jí sí ìmọ́lẹ̀ alààyè lówùúrọ̀ yìí, ẹ já jọ kí ẹni tó pa wá mọ́. Ẹ já jọ kéde ẹni mímọ́ Ísírẹ́lì. Ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe fún èmi àti yín láti wà ní ipò alààyè lówùúrọ̀ yìí. Ìbá má ṣe pé Ọlọ́run tó ti wà ní tiwa ni. Èmi ò mọ ohun tí Ísírẹ́lì wà ìbá máa wí. Ẹ̀yìn yín ní kùtùkùtù òwúrọ̀ yìí, ẹ gbé e ga. Òun ló tó láti gba gbogbo ọlá, gbogbo ìyìn, gbogbo ipá, gbogbo ọlálá àti agbára. Ọlọ́run kùtùkùtù yìí, ẹ gba ọpẹ́ ẹ wa. A dúpẹ́ torí pé nígbà tí ajé ajé tán ni, a sì gbé apá wa ó ṣe gbé, a gbé ẹsẹ̀ ó ṣe gbé. Ọlọ́run tó ṣe yìí, ògo ni fún orúkọ yín lókè ọ̀run. Ara nínú Olúwa, mo ní àwọn ẹ̀bẹ̀ àdúrà pàtàkì kan tí mo fẹ́ kí èmi àti yín ó jọ gbà. Mo sì fẹ́ kó gba àwọn àdúrà yìí pẹ̀lú iye ìṣíṣí. Ọlọ́run gbọ́ àdúrà, yóò gbọ́ eléyìí náà, yóò sì mú wọlé àṣẹ. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Pariwo orúkọ Jésù, pariwo ẹ̀mí mímọ́. Ọlọ́run olùbùkún, ẹ gbé ìbùkún yín ka orí mi. Ẹ kàn dédé da ìbùkún lù mí. Ẹ jẹ́ kí ìbùkún kó jẹ́ ìpín mi. Ẹ jẹ́ kí n ẹ pàtẹ ìbùkún yín sínú ayé mi. Àdúrà òwúrọ̀ yìí ṣe pàtàkì fún gbogbo ènìyàn tó bá fẹ́ láti di alábùkún. Ẹni tí ó fẹ́ máa gbé ìbùkún rìn káàkiri gbogbo ibi tó bá lọ. Ẹni tí ó fẹ́ kí ìbùkún kó dàpọ̀ mọ́ iṣẹ́ àti ayé òun. Ẹ jẹ́ kó gbàdúrà yìí ní kùtùkùtù òwúrọ̀ yìí. Ọlọ́run olùbùkún, ẹ pàtẹ ìbùkún yín sínú ayé mi. Ẹbùkún mi nílé, ẹbùkún mi lóko, ẹbùkún iṣẹ́ ọwọ́ mi, ẹbùkún àwọn ọmọ mi, ẹbùkún àyíká àti agbègbè mi. Ẹ mú kí òjò ìbùkún rọ̀ yí mi ká. Ẹ mú kí afẹ́fẹ́ ìbùkún máa fẹ́ sí mi. Ẹ mú kí ìmọ̀ ìbùkún wọnú mi. Ọlọ́run olùbùkún, ẹ pàtẹ ìbùkún yín lé mi lórí. Ṣe ló wun Ọlọ́run? Ọlọ́run kò wo ṣùṣù. Ó pàtẹ ìbùkún sínú ayé Ábráhámù. Ó dìídì fi ìbùkún jíkì Ábráhámù. Ábráhámù pọ̀ níye. Ohun gbogbo tí Ọlọ́run fún ló pọ̀ sí. Ọlọ́run tó bá dá májẹ̀mú pípọ̀ sí, ó ń fi gbogbo ìgbà gbilẹ̀ sí. Gbogbo ènìyàn tá a jọ gbàdúrà ní kùtùkùtù yìí, mo gbàdúrà fún ọ wípé kó máa fi gbogbo ìgbà kó máa fi gbilẹ̀ sí. Pariwo pé Ọlọ́run, ẹ pàtẹ ìbùkún yín sínú ayé mi. Ẹ pàtẹ ìbùkún yín sí orí mi. Ìdí ni wípé tó bá jẹ́ ìwọ ló gbé ìbùkún dání, gbogbo ènìyàn tí ó bá ń bá ọ rìn, wọ́n máa jẹ àǹfààní yẹn. Ohun tó ṣẹlẹ̀ nínú ayé Ábráhámù nìyẹn. Òun ni Ọlọ́run pàtẹ ìbùkún sínú ayé rẹ̀. Lọ́ọ̀tì tó ń bá rìn, ó di alábùkún nítorí wípé ó bá ẹni tí Ọlọ́run gbé ìbùkún sínú ayé rẹ̀. Ṣùgbọ́n ní ìgbà tó máa rìn, tí ìbùkún yẹn tó ru dé òun lójú, ó wá rò bóyá nípa ilẹ̀ ni ìbùkún. Kò mọ̀ wípé ó kàn wọn Ọlọ́run ló gbé ìbùkún yẹn káyé Ábráhámù. Ó ti kara rẹ̀, ó yan ilẹ̀ tó dára, tó kún fún wàrà àti fún oyin, ṣùgbọ́n tí ò ní ìbùkún. Mo fẹ́ sọ fún ènìyàn kan ní òwúrọ̀ yìí, ìlú tó ń gbé kò ní fi ṣe, ìbùkún tó gbé dání ló ní fi ṣe. Mo fẹ́ sọ fún ènìyàn kan wípé satifikẹ́ẹ̀tì ọwọ́ rẹ kò ní fi ṣe, ìbùkún tó gbé dání òun ló ní fi ṣe. Tí o bá lè ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run ìbùkún, ohun gbogbo àti gbogbo ibi tó o bá ti dé pátá ni Ọlọ́run ìbùkún máa gbà fún ọ. Mo fẹ́ kí gbogbo ènìyàn pariwo Ọlọ́run, ṣàánú mi, jẹ́ kí òjò ìbùkún rọ̀ sórí ilẹ̀ mi. Ọlọ́run ṣàánú mi, pàtẹ ìbùkún sínú ayé mi. Ẹ sọ mí di ẹni tí ẹ bùkún fún. Ẹ wá sọ mí di ẹni tí ó máa bùkún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ẹ sọ mí di ẹni tí àwọn ènìyàn máa ti ara rẹ̀ dìde. Ẹ sọ mí di ẹni tí àwọn ènìyàn máa ti ara rẹ̀ rí ìbùkún. Ọlọ́run, ẹ jẹ́ kí ìbùkún kó jẹ́ ìpín mi láti òwúrọ̀ ayé mi títí dé àṣálẹ́.
titi di oruko jo titi ti emi mi yo fi pin ojo ibuku tun yo to bere si ni ronu aye mi ko gbodo da ni iseju kan afefe ti won ma gba sara lati oni lo titi di ojo ogbo je ko je afefe ibukun oro ibukun ni ko ma tenu mi jade gbogbo ibi ti n ba ti de duro je ki ibukun wa nibe olorun e pago ti mi ni oruko baba e pago ibukun ti mi ni oruko omo e pago ibukun ti mi ni oruko emi mimo gbogbo ibi ti n ba wo je ki ibukun wo be gbogbo ibi ti n ba wo je ki walaye re wo be pelu mi seri eni ti olorun ba pate ibukun sinu aye re o je eni ti o gbe walaye olorun ru gbogbo ibi to ba de wo lo ma je imole be ohun to ba se o ma se dede gbogbo eniyan ta jo ma n gbadura yi loruko jesu o ya gba ori ofe lati je imole gbogbo ibi to ba de bi okuku ba wa nibe ko to debe bi aini ba wa nibe ko to debe bi iyan ba wa nibe ko to debe ori ofe to gba loni loruko jesu ibikibi to ba ti de ko lo gbile ninu ibukun gbogbo eniyan ti ajo ni irin ajo adura oni e lo gbile ninu ibukun ni oruko olorun alaye ni mo so e lo gbile ninu ibukun wa ma so pe olorun ibukun ti ran mi o le je tan oni ke daluwa ti awon momo ma je ti atomodo momo wa ma je ibukun ti awon ara ile ma je ninu e ti ara oko ma je ninu e ti awon ore ma je ninu e ti aladugbo ma je ninu e olorun e mo e dalu mi gbogbo eniyan to fe ibukun je ko te ewo won ni oruko jesu abukun fun won papa julo fun ise owo re ori olorun wa ohun to fe bukun o si wo kini nbe ni owo re mo gbadura fun gbogbo eniyan to ni ohun to nse lowo gbogbo eniyan ti owo re kun fun kankan to sa nse nkankan to nla kaka fun kankan ojo ibukun ko ro sinu ohun to nse yen owo eyen ase ibukun wonu re ohun gbogbo to ba da owo le leyin adura yi ki ibukun olorun wonu re ohun gbogbo ti o fe ma se atele to ti nse ki ibukun olorun wonu e wa pariwo pe odo mi ni ibukun wa o odo awon mo mi ni ibukun wa odo oko mi ni ibukun wa sori oye iyen o tete ye lotu ko mo pe odo abraham ni ibukun wa gbogbo eniyan to n ba mi rin e kiyesi o odo mi ni ibukun wa ni oruko baba omo emi mimo gbogbo eniyan to n ba mi rin e kiyesi odo mi odo awon mo mi ni ibukun wa o mo si gbadura ibukun yen loruko jesu kristi ajedaleni ni oruko olorun a o bukun fun wa ninu ogbon ninu imo ninu oye a o bukun fun wa ninu eto isuwona a o bukun fun wa ninu emi a o bukun fun wa ninu ara a o bukun fun wa ninu gbogbo meremere ti olorun pese fun wa ogo ma ni fun olorun loke orun gbogbo eniyan ti ajo pade nibi adura yi lowuro yi o gbadura wipe ohun gbogbo to ti n se ko to di akoko yi ibukun olorun ko wonu re eyin ti e ti gba ibukun loruko jesu e ma fojojumo po si eyin ti e n wo pe se olorun si n bukun eniyan sa ko ri ise iyanu olorun iwo naa jeri ninu ose yi iwo naa jeri ninu osu yi bi osu yi ti n pari loni loruko jesu gbogbo aini aleba afato inu aye re o si pari ogo ni fun olorun loke orun ti o ba gbadun adura yi to si fe ma gba lojojumo ti o ba ni whatsapp ni ori ero agbeka re te oro yi si ori whatsapp yen wipe e fi mi si idile adura number na ni 08021222022 lenkan si 08021222022 emi ni ti ni toto ajinrere mo dupe ayodun lami ire ni

0: emi ayin oluwa ni gbogbo ojo tori pe ro ta lori mi o ti daso imo ta lori mi olorun so dofo olorun fun mi ni anfani ati oro fe lati deni n o se wa ni yin olorun mi ni gbogbo ojo ma yin oluwa o e ti ope fun ohun lo peye e fi yin fun o ni yin ye te wo gbo pe ko gba yin olorun ba oga ogo oba to pa oro ti so wa deni oba to je anfani ati le wa lori eto koko nu weru lo ni le se bond fm 92.31 ni gbogbo je awre ni keja leni ti se jo aba meta saturday ojo karun osu kese odun 2026 amanye olorun wa logo ni o baba ologo ti o ma gbogbo lo tun ji olalekun lo ko mi eku ojumo o
1: eku ojumo gbogbo olorun fa koko ru ele se bond fm ajiribi ta logo ni ta lo ba na ta lo boja gbogbo ko se allow adupe pa ajitola ko ba je ki ajitola o orina ni ojo saturday oparo ojo abameta ojo karun osu kese odun 2026 ta to ri pe ni ojo ketalilogun probably our 4040 ah ọdún ìlọsókè aláàbọ̀wà lọ́dún ìjà kókó lè sẹ́ bọ́lẹ̀ fún tààrà ọ̀tọ̀ ní yọ́ máa tẹ̀síwájú pé láti lè wọn olóòtú láìgbàgbé akéde ètò látàlẹ́ àná ọ̀nà wà ń kalẹ̀ bákanáà tó sọ̀rọ̀ láti wọ ìfilọ́dọ̀ wa láàárọ̀ yìí wọ́n gàdí ìwúrò látọ̀dọ̀ fẹ́rẹ̀ adúpẹ́lọ́ rẹ̀ mígádà wọlé àbájáde yàrá agbára àti yàrá amúnáwá jọ ṣiṣẹ́ papọ̀ ní àtọ́tẹ́ kó mú ajá wa lọ́wọ́ aso kongo sidu la ara nkan to gbele ma fo jade saturday fanga wa pelu mi saturday telegraph lo gbe ati gbele gbo
0: adupe lodo olorun
1: se olorun
0: eh mo gaje we o ti fi yan na lu ko o fa lo isu mo gaje le ru we re
1: se olorun
0: e lo mo ka jara o ka wara kaka e we gbo ro kaka ko lo kaka ko lo bi ora ka bi ora ka awon lo to ni kai kalifa won to do bi kalifa won ti aro ikanifa aro ikai jaja do fin je ikai jabo oni ka mo kwijo huko o nka mi logere nka la sabo ko maka o kai ya la ka mo la ka we to po ni akaka pa so gbe akaka ko ta ko ni ko ikai jo po ika obo lo de ka obo to ko ha mo dakun adede yo le ga ni o ba fun ka ha mu to le ba fun ka o mo nto waje o ka blessing luko e yo to wa te ka ni ro lo nto waje ejo ni bu waje nje je mo pe abraham e ti ni bu ìgbà kejì wọn kà ṣíṣẹ tí ma pẹlú ọpọlọpọ olókọlókọ lọjẹ pé wọn pẹpẹ àpérò lórí ìlànà àti ìpinnu àárín gbùngbùn ẹkọ òkè ọya bí ó ṣe ní ìdàgbàsókè ogún ọdún náà lọjẹ pé ìdàgbàsókè ẹkùn òkè ọya yìí náà ni wọn fi ń gbèrú rẹ.
1: ẹ ń dín káàtàrí kó tó tẹrẹ bí ìsọmọ ọmọ tó ní kegbe lè pa ọ ẹ olóṣèlú lẹ́yìn ọ̀rẹ́jẹ̀wọ̀n ẹ̀yin obìnrin ẹ̀kọ́ kan nílẹ̀ wọn ní kò yẹ kó wáyé ní orílẹ̀-èdè wa nàìjíríà o ní burúkú làgbà ní àgbọ̀gbọ̀dọ̀ lọ́rọ̀ burúkú lẹ́nu.
0: bá a ti ṣe láàwẹ̀ ẹni kò ń yànnà rẹ̀ lóde o àjọ elétò ìbò orílẹ̀-èdè wa nàìjíríà ti ń sọ dímọ̀ o pé ní ọjọ́ kejìlá oṣù kẹsàn-án ọdún tá a wà ìyẹn ní oṣù gangan wọn ní sẹ́rí gbogbo ọkọ̀ àwọn èèyàn tó fẹ́ẹ́ díje rúpa rẹ̀ àwọn tó fẹ́ẹ́ díje rúpa ọmọlẹ́gbọ̀n aṣojúṣòfin àti ọmọlẹ́gbọ̀n aṣòfin wọn làwọn taari ẹ̀ jáde tí gbogbo èèyàn ó sì rí gbogbo ẹgbẹ́ òṣèlú tó bá kópa pátápátá wọn làwọn taari ọkọ̀ wọn jáde o.
1: ọpẹ́ ọgbà ṣe pé orí bẹ́ẹ̀ náà lórí orílẹ̀-èdè wa nàìjíríà ó ta ní nípa mọ́ báyìí ipò ti lọ bí bílíọ̀nù mẹ́rìnlá àdúrà
0: ẹ̀gbọ́n aṣòfin wọn làwọn taari ẹ̀ jáde tí gbogbo èèyàn ó sì rí gbogbo ẹgbẹ́ òṣèlú tó bá kópa pátápátá wọn làwọn taari ọkọ̀ wọn jáde o.
1: ọpẹ́ ọgbà ṣe pé orí bẹ́ẹ̀ náà lórí orílẹ̀-èdè wa nàìjíríà ó ta ní nípa mọ́ báyìí ipò ti lọ bílíọ̀nù mẹ́rìnlá àdọ́ta dọ́là ni akòrè rẹ̀.
0: ṣé wọn ní oríṣẹ́ bá níkù ẹ̀dá tí ọba alágbẹ́ ni òní táwọn náà jẹjẹ́ mọ́ pé àwọn èèyàn tí ó kó yọ nínú ìṣẹ̀lẹ̀ kínní kan tó dàbí ohun tó ṣe tó dàpọ̀ mọ́ atẹ́gùn tí wọ́n yẹn mí símú tí wọ́n sì ń gbẹ́mí mì ní páàsì wọn ní ẹ̀mí èèyàn mẹ́tàdínlógójì ló mẹ́ta nígbà tí ẹ pé ọlọ́run pé kí wọ́n kú tó bẹ̀ sí sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ gan.
1: ẹgbẹ́ ọ̀dọ́dọ́ sọ́pà kan nìkan ru ní ìpínlẹ̀ sokoto èdè ní èèyàn márùn-ún jẹ́ pé dágbére fáyọ tí a sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ ní àgbẹ̀ kan tẹ́ ń pè ní anbandi tí ń béèrè fún ogójì mílíọ̀nù àwọn agbófinró náà ṣiṣẹ́ lórí ẹ̀.
0: ṣùgbọ́n kí ló dé ta bọ́kà nu ọkọ ṣe bí wọ́n ti ní ọkà ìjọka àti ìjọka náà lọ́ka yìí. kí ló tó fi jẹ́ pé àwọn èèyàn kan tó jẹ́ léṣe ó ń ṣe àwọn ohun ọ̀dẹ àmọ́ àwọn kan wá gba ìbò oko láti máa ṣe ayédèrú àwọn òṣè tó wá burú jù ó ní nǹkan tá à ń jẹ àti nǹkan tá à mú ní báyìí. àwọn àjọ lọ́dọ̀ àkìtì kẹgbàjarè o pé ayédèrú ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ náà ló gbòde kan.
1: sọ ẹ parí bẹ́ẹ̀ dígún sọ ọdún ẹwà ni o wọn ní ọ̀gẹ̀dẹ̀ ẹgbẹ́ kò pé ìwà àdìgì burúkú wọn ṣeré kò gbé ọlọ́wọ́ kàkà nínú ìtàn dọ́là alágbọ́pọ̀ wọn taari láti kó àwọn ọmọdé wọn yà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 500 láti south africa ẹ̀ ṣe o.
0: ṣé a rí gbogbo àwọn tí wọ́n ń jẹ́ òǹdíje bíi ipò ààrẹ mọ́kàndínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ tó kì í ṣe wọn ló ń díje kí wọ́n lè borí wọn kàn ń díje kí wọ́n lè sọ pé tó àwa náà ń kópa nínú ètò òṣèlú ni wọn ò lè rọwọ́ pọ́n.

0: alákóso lè abọ́já ní sọ wípé ló sọ dímọ̀ láàárọ̀ yìí.
1: Kò sí igbá àgbà bí kádífà kọ́ má lè tutù fa kòrede kí sẹ́lẹ̀ owó ọ̀sẹ̀lẹ̀ kọ́ má tẹ́ mọ̀ sí ọ̀sán. Ìpàdé agbọ́lé kọ́ńfà 2014 lọ́nà àbáwọn orílẹ̀-èdè wa Nàìjíríà jágójágó ìpínlẹ̀ rẹ̀ ló pe àkíyèsí ó sì tọ́jú Bọ́lá Ahmed Tinubu nímọ̀ tó pàpà ìwọ̀n.
0: Afẹ́fẹ́ fẹ́ ìhò wáde jẹ́jẹ́ mọ̀ pé ní ọ́fíìsì àyẹ̀wò wà gbórílẹ̀ wa Nàìjíríà wọ́n máa ní owó kan tó lọ bí bílíọ̀nù 23.5 billion òun náà jẹ́ pé wọ́n ní ọkọ̀ tari ẹ̀ jáde báwọn tí wọ́n tari ẹ̀ jáde a lè tọ́ka pàtó pé àkọwọ́n lólu.
1: Àwọn lẹ́nu lọ́wọ́ nípa ètò ẹ̀kọ́ lẹ́wọ̀ Nàìjíríà wọn láyàwó ẹjọ́ ìlú sí ìlú àwọn. Orí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tó jókòó fún ìdánwò oníkọ̀ọ́dún 2026 wọ́n ṣe kùrọ̀ ikú ti pọ̀ jù ẹja jókòó tábìlì pò lọ́wọ́ rẹ̀.
0: Wọ́n ní bẹ́bí bá nínú ọmọ ọ̀rọ̀ ti ilé bàbá rẹ̀ owó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Nàìjíríà ti rẹ̀kà láti wọlé ṣùgbọ́n torí ìkọlù tí ń bá wọn tí wọ́n ti ṣàṣàrà bàgbó wọ́n máa ní báyìí àwọn Nàìjíríà fẹ́ pé wọ́n ti lọ ìjọba àpapọ̀ wọn ti lọ kọ́ra láti ọ̀hún wá sí orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti wọ 1,605.
1: Ẹ ń bá fẹ́ dẹ́gbà kọ gbọ́dọ̀ gbọ̀pá lọ́wọ́ arúgbó gómìnà ìpínlẹ̀ Abdul Rahman Rasaq tó ní 200 billion naira ló ń ta iṣẹ́ àwòṣẹ́ tó kọ́ lẹ́nu sí ìjọba láti san owó àjẹmọ́nú àti owó oṣooṣù wọn tí a mọ̀ sí gratuity àti pension tó pé èsì ti wà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn òun làwọn ṣàn.
0: Gbogbo ọ̀la ń gbàdúrà ká dàgbà ká ń gbàdúrà tó lọ́gbà kó má jẹ akú lẹ́mẹ̀rì tó lọ́gbà kó má jẹ akúkú rèwerèwe. Àmọ́ èwo tó wà ní ká dàgbà kọjá pé kí àwọn ọmọ kéékèèké àsìkò yẹn má fojú gbogbo wọn alájẹ ni. Ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé ìyá kan ẹni ọdún 24 òun náà ni wọ́n rí i pé ó dàgbà wọ́n wá ní àjẹni wọ́n sì bẹ̀rẹ̀ sí ìlú owó tí òhò débi pé wọ́n sàn fi ẹ̀sùn kan pé ó sì máa rí báwọn tí kì í bí àjẹ.
1: Àìsí dáadáa ra ẹlẹ́gbẹ́ kan máa láti ẹwọ́ ọ̀run bọ́ọ̀lù ọjọ́ bàbá ká máa bínú ọmọ ìjẹ́ jẹ́ pé ọmọ olóògbé bàbá ọmọ ẹ̀ fà létí kọ́ bá kọ́ dẹlẹ̀ fẹ́ lére onígbà tí bàbá wọn wà láyé ọ̀díje tó wọ̀ ti alàgbà wọlé Sọ́yìnká Ọ̀jọ̀gbọ́n jí ìwé òpin wọn kìí fi.
0: À ń fò lókè à ń rìn nílẹ̀ à ń rìn lórí omi ní ọba kọ́ máa ṣe lọ́hùn bíbọ̀ wà ìjẹ́jọ́ mọ̀ pé jàǹbá ọkọ̀ kan mọ̀ wáyé ní ojú ọ̀nà Èkó sí Ìbàdàn ó mà mẹ́yìn ní àwọn èèyàn dání o kó dá èèyàn mẹ́wàá ọ̀tọ̀ tó lọ farapa ńgbà tí èèyàn mẹ́ta tí wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé ọlọ́run bá nípè.
1: Àìsàn tán nílùú Ọ̀yọ́ wọn ni ọ̀sẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ nílé sí àgọ́ ọlọ́pàá pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ti fi kélé òfin gbé àwọn afurasí tí wọ́n ń ta ayédèrú owó ilẹ̀ òkèèrè.
0: Ìyájọ́ mọ̀ pé ẹnìkan tó jẹ́ aṣojú tó jẹ́ pé òun náà lọ ìdí orílẹ̀-èdè Brazil ó sọ dímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bẹ̀rẹ̀ lọ́wọ́ pé òun tó ń jẹ́ ọmọ ìdílé onígbàgbọ́ èyí ṣe tóun kàn fi pàdé ọ̀rọ̀ tó wá di pé òun dorí ṣàngó lójijì ó ló nídìí o ó pé òun di ẹni tí ń tẹ̀lé olùkóso àyàrá
1: náà. Ata pàkúrú ọ̀kọ́ kan ọdẹ kì í pọ́ sọdẹ kì í pò fọdẹ kì í pàdánù ibi tẹ́ bá sọdẹ sí ìṣẹ́dẹ fòyò ìgbọ́wọ́ fẹ́ fílọ́lẹ̀ ìwú ẹkùn ní ìpínlẹ̀ Ondo kò yẹmọ orílẹ̀-èdè wa Nàìjíríà kan sẹ́yìn gbogbo ọ̀daràn tó bá wà nùgbó ó ní wọ́n yìnbọn pa o.
0: Iná ti ń sunkún ẹ̀ lẹ́yìn ńlàjàrà kú ti ń sunkún ẹ̀ rétẹ́ òkè bó tiẹ̀ mọ́ ìbẹ̀tọ́ pa ẹ̀dá ti ń fọwọ́ sunú gbẹ tó ń tẹ ń bí ọmọlẹ́yà dẹ tó ń tún kúrú sún àwọn kan sì ń bí ọmọ wọn sọnù. Ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé àwọn ilẹ̀ Àbújá wọ́n mà ní wọ́n dọ̀la àwọn ọmọ kókó méjì tí àwọn abiamọ jákujáku tí wọ́n bí tọ́ lọ gbé jùnú wọ́n ní wọ́n bá kan nínú páálí kúrúdú wọ́n sì bá kan tó pé wọ́n gbé sí ẹnu ọ̀nà guagua ládá iléeṣẹ́ ọlọ́pàá bẹ ní olùlẹ̀ àbújá kéde pé dákun ẹ wá wọn ojú ọmọ òye ni ẹ furasí pé ó lè jẹ ìyá wọn à ń wá wọn ìyá wọn.
1: Kò sí bára dà sí ọ̀nà òsèlú wa ni o wọ́n ní àbẹ̀wò àwọn akẹ́kọ̀ọ́ sísìn àlílágbó òsèlú wípé wọ́n dàbí pé wọ́n fẹ́ ṣàkóbádé.
0: Ẹ wo ẹyin ọ̀dọ́ o ẹyin ọ̀dọ́ o ẹ má kúṣèlú kọ̀ọ̀kan o ẹ má kú fún àwọn olóṣèlú o lè wò ààrẹ bó Tinubu ìyàwó wọn padà olúrẹ̀mí Tinubu àna sọ ní. Nígbà tí ọ̀gá ògì sọ́mọ̀ sábà ń kan lẹ́yìn pé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú tẹ̀ ń torí ẹ̀ sọ pé ẹ ṣègbẹ́ ẹ ṣàwò wọ́n bá ṣẹlẹ̀ tán o ní mọ̀ yín mọ́.
1: Ó kankan tí kì í nílé lórí kọ́ bàbá kọ́lé fún gbogbo wa ọkọ́lé fún làákọ̀ ọ̀nà tó ṣe fàrádà sí fún ti ìgbín ní ìpínlẹ̀ Kwara ilé-ìwẹ̀dà olùlẹ̀ o. Arábìnrin kan àbúrò arákùnrin kan àdánù ìyàwó àti ọmọ rẹ̀ mẹ́rin sínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ilé náà kọ́ bàbá wọn jáde ọmọ ní orílẹ̀-èdè wa.
0: Wọ́n ní owó ọkùnrin ó lè ju obìnrin lọ torí iye tẹ́ báyìí kan tí bá ń jowú bàbá ìlú fi jọ. Òṣìṣẹ́ olúwa kan ní ọlọ́jẹ́ ti ilé ìjọsẹ́ náà ló ní òun fura sí ìyàwó òun pé ó ń rìnrìn tí ó bá ń ba ajá bí ìyàwó ṣe sáré ni ó ọba lọ kó sẹ́nu ọkọ̀ tí wọ́n bá ní òṣìṣẹ́ olúwa lọ pa
1: yẹn. Ó lọ gbọ́dọ̀ jàgbà kó wọ́n ṣe lójú fìrí. Láàrin ilẹ̀ wa Nàìjíríà ó náà ti ń jiyàn gbé pamọ́ nípa ọmọ wọn. Báyìí tìlú sẹ́yìn

0: La gran puta, no me llore la última chingada, nada. Assalamu alaikum jama'a muku wa tilabiri ta sana nabuwa Muhammad Denu Ainu Rahma Intern Private Society of Nigeria RSA National Headquarters Nampo wa CBI Job Yonisha la olodo odun won Anam Olid Nabi Celebration Nibi ti ogo ti ma parapo Fife Nabi Bere Anu Ibuku Ati Imo Lodo Olorun Oba Allah Lodo Jimo Ojo Kejidilogun Osu Kesan Friday 18 September 2026 Bere Lago Mewa Ale Titi Di Owuro Ojo Kejidilogun Rahma Lejina Town Along Ikorodu Itoki Road Adamo Bus Stop Ikorodu Ipinle Eko for dinner to Sheikh Mukhtar Ibrahim Gende Yoniwa Si Ojo Na Spiritual Father of the Day Maulana Sheikh Madrabu Adibayo Abdul Malik Babaloworo Azakir Yutu Mafia Unto Si Pepe Sezikiri Fuwa Lojo Na Lado Yubale Jagba for dinner to Sheikh Muslihuddin E Kale Jaye Bus of E Tuma Kukubuni Yema Wa Nile Po Basabo Ikorodu Ipinle Eko Lago Mejuale Masala
1: on FM 92.9.
2: Àjọ tó ṣètò ìrìn àjò àjì ní ìpínlẹ̀ Èkó fi ń tó gba àwọn tó nífẹ̀ẹ́ láti rò lọ fún àjì lọ́dún 2027 ní ti wípé àjọ tó mú tó ìrìn àjò àjì orílẹ̀-èdè Nàìjíríà ti kéde o pé owó tí wọn yóò san fún àjò àjì tọdún yìí jẹ́ 7,882,822 naira. Bẹ́ẹ̀ ni owó tí wọn yóò fi gba fọ́ọ̀mù mo fẹ́ lọ sí àjì jẹ́ 20,000 naira péré. Látàrí eléyìí gbogbo àwọn tó fẹ́ láti bá ìpínlẹ̀ Èkó rìnrìn àjò àjì kó wọn sáwọn ilé ìfowópamọ́ tó abánisòwò tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó nípa lílo bank draft kọ́ọ̀sì kọ́ báyìí Lagos State Muslim Pilgrim Welfare Board sórí rẹ̀ kọ́jọ́ di gbèdéke ọjọ́ 26 oṣù kẹsàn-án yìí tí wọ́n ti dá sọ́nà ẹ tètè ṣe kíákíá kó tó pẹ́ o bí ẹ bá fi tàbí ẹfẹ́ mọ̀ sí ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí 0808076813 tàbí 0802317433 olùkéde ọ̀gbẹ́ni Abdulhakeem Ajomagbeni akọ̀wé ìgbìmọ̀ arìnrìn-àjò àjò ní ìpínlẹ̀ Èkó.

0: lọ́wọ́ ibà ìjọba nàìjíríà ìjọba ìpínlẹ̀ èkó àti àwọn alábàáṣiṣẹ́ wọn lórí ìdènà ibà ìwà ṣe ti gbọ́ yín.
1: Ìmọ̀dé yìí, èmi kan ti fi máa pe ọgbọ́n mi díẹ̀ nàkàrà yìí. Torí ẹ wò ó kò sínú ìyanu tá a fa ìbùkẹ́ tí kìí sùn fún irú rẹ̀ le. Nígbà tó wá yá, kìí ṣe gbogbogbò ayẹ̀ ooru làkálàpá ò jẹ́ kí ra nǹkan orin mú mi. Àwọn ní kété tí ọwọ́ mi ba àwọn ẹ̀dá tún un ṣe Mediana 0-15. Tá a pilẹ̀ ṣe fún àwọn ọmọdé, ṣe ṣe mò ń yọ Mediana 0-15 ear booster cream. Ìyẹn gbogbo ni àbá máa pè ní òdógún. Lọ́jọ́ tí mo bẹ̀rẹ̀ sí lò ó, ni ajẹun ò ti ríbi dúró sí mọ́nú àwọn ọmọ mi làpálàpá sá lọ. Bẹ́ẹ̀ni wọ́n gùn tóbi rẹ̀ sàn. Kódà, a tún lè lo Mediana 0-15 fáwọn òpópó tí kò ní irú wá àti àwọn tí wọ́n ti fá lọ lẹ́yìn. Dá Mediana 0-15 ear product. Àpilẹ̀ṣẹ fáwọn ọmọdé wò lónìí. Mediana ear product wà káàkiri àjà. Ó yà pè sórí 0702-400-761 0809-179-3333.

3 9 3 2 6 5 4

ilẹ̀ tó ṣe Alhaji Tajudeen Olasuko Yitayo Ebedi lọ́jọ́ náà fọ́jú ilẹ̀ tó ṣe Alhaji Abdulrahim Abdullahi Salati Albarisi ni ó ṣe wá sí pẹ̀lú àkórí ìbúnbẹ láàrin Islam àti ẹṣin òkòkú terrorism. Ẹ jẹ́ kí a pàdé gọ́dọ̀ ìkọ̀ tún LCDA Secretariat ní September 6th. Inṣàlá Mùsùlùmí lápè. Máa salam.

àkókò inú ìwé ìròyìn tẹ́ síwájú bọ́dẹ fẹ́ ńláwà ní ti 2.9 rídíò fẹ́ sọ àpọ̀ tó kárí ayé ojú ìwé kí ni ìwé ìròyìn the nation ní láàárọ̀ yìí ìròyìn lọ́jẹ̀ balógun lójú ìwé ìròyìn torí pé kò sí ìròyìn tuntun bíi tò bala ní ó mú ṣe ìpele ìròyìn wọn mú àwọ̀ tó dúdú pọ̀n ní ipò àkọlé rẹ̀ kí ni àlàyé tí wọ́n ṣe wọn ni wọn ń pọnà lórí omi tó rú ni kò sẹ́ni tó máa lọ síbẹ̀ tí ò ní yàn kọ́ dání jàjẹ́mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ yẹn pé wọ́n worí àlééfà rẹ̀ yàn lórí ìwà nàìjíríà pé wọ́n fẹ́ débẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ sì ń wo ipò tó tọ́ sí mi náà ni kí n lọ sojú àwọn èèyàn mi nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin àwọn mí sì sọ nímọ̀ fífọ́ ọmọ nàìjíríà náà lọ́tọ́ sí mi kálukú náà la gbọ́ pé wọ́n ní wọ́n retí pé kókó jáde báyìí ò ní báyìí àwọn àjọ elétò ìdìbò tó yẹ pé àwọn gan náà ni wọ́n jẹ́ bàbá tí ń ṣàkóso ètò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní pátì làwẹ̀ nìkan yé àná rẹ̀ lódì

0: boom. Ire wale de ko si ma.
1: Ya Allah.
0: Wọlédé Ikosi Market Apapọ Jọmọ Mọṣalaṣi Nla ti International Market Kẹ́tù ìpínlẹ̀ Èkó 150 fẹ́tìfẹ́ pé ó gbènìyàn yẹyẹ wíwé lọ́wọ́ ní àdínì Tọ̀bání Ceremony of Alhaji Mutaru Àṣàbájú láyé olórí gbogbo eléso ní ọjà Ikosi Kẹ́tù ìpínlẹ̀ Èkó tí wọ́n wé lọ́wọ́ ní bàbá àdínì fún wọn lọ́jọ́ Sunday ọjọ́ kẹrin oṣù wa 4th October 2026 ní Kosi Modern Market bẹ̀rẹ̀ láàárọ̀ bíínílẹ̀ lábẹ́ ìdarí ìmọ̀mọ́ àgbà Chief Imam Zakari Adala ọmọ àdúà àwa ń ṣe ládùúrà fún bàbá àdínì tuntun ni Alhaji Mutaru Àdìsábájú láyé olórí gbogbo eléso ọjà Ikosi Kẹ́tù ìpínlẹ̀ Èkó pé ẹ̀mí gígùn àti àlàáfíà tẹ́ ó fi lo bàbá àdínì náà pẹ́ ọlọ́run ọba àlá yóò fi jìnkí yìn gbogbo afẹ́rẹ́ àti mùsùlùmí lápapọ̀ lápè ẹ̀ má gbàgbé ọjọ́ Sunday ọjọ́ kẹwàá ló máa wáyé olùkéde Alhaji Tẹ̀là Kàbírù Adétu máa sá

0: ránṣẹ́ o wípé o ní bóyá ní wọ́n gbàdúgbà gbé jáde ní ojoojúmọ́ ẹ̀yàn kàlà fútì ìpínlẹ̀ ondo.
1: lójú ìwé kínní ìwé àdé punch láàárọ̀ yìí wọ́n ní owó jíjẹ bó ti wà fóbìnrin bẹ́ẹ̀ wà fọkùnrin torí kò sí ọkùnrin tó lè gbà kó rí aya rẹ̀ pẹ̀lú ni. máa ń sọ nígbà ogun máa ń tẹnumọ ìpè tẹ bá rí obìnrin tó ń yọwú ẹ má bá ajá ẹ má bá wí bàbá rẹ lójú torí pé owó ọkùnrin ó burú ju owó obìnrin lọ. ìṣẹ̀lẹ̀ aburúkọ ṣẹlẹ̀ ọlọ́pàá kó bá tilẹ̀kùn bàdújẹ́ lórí ìwà nàìjíríà ìlú kan tó ń pè ní akíọdé ìbògún ìjọba ìbílẹ̀ ifọ̀ ní ìpínlẹ̀ ogun lọ́mà ti ṣẹlẹ̀ èyí tó mú kí gbogbo aráàlú kan máa sáré kú gbòjòbòjò èyí tó ní mú gbogbo aráàlú kan wà náà fọ̀ èyí tó mú gbogbo aráàlú kan má léa kí ló tó ṣẹlẹ̀ gan. wọ́n ní ilé kan ń bẹ̀ pé ilé náà wọ́n kọ́ sí ẹgbẹ́ ilé ìjọsìn celestial church of christ orí ọrùn parish èyí tó yẹ pé wọ́n ní ilé ìjọsìn ọ̀hún wọ́n ní ẹni ibẹ̀ òun náà ni ọkọ ìyàwó kí ló wá ṣẹlẹ̀. wọ́n ní ọjọ́ kọkànlélógún kẹjọ ọdún táwa ẹtíṣẹ́ ọjọ́ ajé monday wọ́n ní ìṣẹ̀lẹ̀ aburúkú kan ṣẹlẹ̀ o nígbà tí ọlágùntàn ilé ìjọsìn celestial church of christ ìrọ̀rùn parish yìí ccc ní ó mú àdá ọbẹ̀ ìyàwó rẹ̀ kí ló ń tó ṣẹlẹ̀ fi ẹ̀sùn kan ìyàwó rẹ̀ pé ó ń rìnrìn tí ọ̀dà ṣe ẹ̀sùn wọ̀nyí pé gbogbo nǹkan lára ọkùnrin lè gbà ọkùnrin ò lè gba bó ti wù kó rí kódà kí ìyàwó kó pé ọgọ́rùn-ún tó bá lè rí kọjọkọjọ pẹ̀lú ìyàwó àti ọlọ́kùnrin bá gbòrí pẹ̀pẹ̀pẹ̀ ojú ọ̀wà pọ̀ wá ń gbá ní. kò sí ohun tí ò lè ṣe lásìkò ohun ìyàwó tó bá gbọ́n àbíkọ́ sàkọ́ ẹ pé má bínú darí jì mí o. wọ́n ní bàbá náà tó kọ́ ẹ ń jẹ́ òdúkọ̀yà padà tó sì jẹ́ pé ọ bẹ ìyàwó rẹ̀ ọ ṣá ìyàwó rẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ wọn ló sì bí ọmọ mẹ́ta wọn ṣùgbọ́n gbà tó ṣe ẹ́ tọ́ba ara ẹ̀ wá wálẹ̀ wọ́n gbà ara ẹ̀ ṣe wálẹ̀ ní owó pé òun máa ti pààyàn wọn ní ẹ̀tà rèé ó wá lọ sí ibùdó kọ̀ọ̀kan tó ń pè ní kóká junction ní ifọ̀ níbẹ̀ òun ni ọkọ̀ àjàgbé ìrọ̀kọ́ tó ń sáré lọ ọkọ̀ sá ó kó sí ẹnu ọkọ̀ àjàgbé wò náà kò ṣe para ẹ̀nu o torí dé yìí wọn ní ká ṣọra o gbogbo ojoojú wọn ní ká ṣọra o ara ọkùnrin gbóná jù kábíyèsí lẹ. báwọn tí wọ́n já olùgbé akíọdún ìbògún wọn gbogbo wọn parọ́ lọ ni wọ́n sọ ní láti bí ọdún mẹ́sàn-án sí mẹ́wàá tí ọkọ̀ àti àwọn náà tọ́ pé wọ́n ti fẹ́ràn tó sì ń gbébẹ́ wọ́n ní wọ́n jẹ́ àwọn tó nífẹ̀ẹ́ aráàlú tọ́ pé wọ́n máa ń ṣe dáadáa tọ́ pé gbogbo ẹ̀dọ́ fẹ́ràn wọn pé wọ́n bọ̀ fáwọn èèyàn àwọn èèyàn bọ̀ fún wọn wọ́n nífẹ̀ẹ́ aráàlú wọ́n máa ń lọ wọ àwọn sì máa fi ọlá àwọn tọrọ pé àwọn ọkọ̀ àti àwọn èèyàn máa ń ṣe dáadáa ṣùgbọ́n nítorí pé ọkọ̀ kẹ́gbìn pé ìyàwó rẹ̀ rìnrìn tí ó tọ́ náà ló jẹ́ pé ó fi ṣá ìyàwó rẹ̀ olóyè taiwo akíọdé tí wọ́n jẹ́ baálé ìlú náà sọ nímọ̀ pé ìbànújẹ́ lágbà òun náà ni ìṣẹ̀lẹ̀ ikú ọkọ̀ àti àwọn ìlú pa àwọn aráàlú sí wọ́n ní wọ́n á sin ọkọ̀ àti àwọn méjèèjì wọ́n sin wọ́n sí ẹ̀gbẹ́ ara wọn ẹ lọ́gbọ́n ìwé punch láàárọ̀ yìí ẹ̀ka ìkúnrẹ́ ìròyìn yìí kọ́ lọ́ bá a tilẹ̀kùn bàdújẹ́ lórí ìwádìí.

lórí ìdènà ibà fẹ́ fi ṣàwárí àwọn àyè tí ẹ̀fọn ti ń pamọ́ láìpẹ́ ní àwọn ìjọba ìbílẹ̀ ìkẹjà àti ìkòròdú àwọn òṣìṣẹ́ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ yanjú tí wọ́n á máa wáṣọ ìdánimọ̀ ní àmì ètò ìdènà ibà wọ́n máa ṣe àbẹ̀wò sí agbègbè yìí bẹ̀rẹ̀ láti oṣù kẹjọ wọ́n sì máa padà wálẹ̀ kan lóṣù fún oṣù márùn-ún

pọ. Báwo la fi sáìdì yìí? Kò léwu fún ènìyàn. Ẹranko, ẹja, àtọ̀hún ọ̀gbìn. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ kí wọ́n ṣiṣẹ́ dé gbogbo àwọn àyè tí ẹ̀fọn ti ń pamọ́. Láìsí ìdíwọ́, lè lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ẹ máa sọ àwọn àpàtì àtọ̀hún èlò tí ẹ ò nílò mọ́.

0: Ay, it's a welcome snack.
1: Medical herbalist Oshodi Nkí. Ẹgbẹ́ oníṣègùn ìbílẹ̀ nípìnlẹ̀ Association of Traditional Medicine Practitioners of Lagos State MP. Káàbọ̀ sínú Oshodi fún àyájọ́ ìwòsàn tọdún yìí Thanksgiving Day tó máa wáyé ní Owóṣe ní Primary School. Àárọ̀ Oshodi ní Sunday ọjọ́ kẹfà oṣù kẹsàn ọdún yìí wọ́n ti gbé pátá lábẹ́ alága Dr. B.O.S. Odufuwa alága bíi Alhaji Jibril Ọlọ́mọwẹ́wẹ́ láì gbàgbé Chief Dr. Wa Oyi àti gbogbo àwọn àgbààgbà ẹgbẹ́ àti gbogbo ládéládé lóye lóye pípé ẹ ṣeun o ojú wa máa rọdùn o àmì a ò ní fi ṣàṣemọ àṣẹ ATMP United to Serve Humanity olùkéde ewé Bola Nigeria Association Medical Herbalist lábẹ́ bá a ṣe gùn Dr. Adéwálé Bọ́láríwá aka Ṣibó.
2: Mímọ́ Lilárua iná ilé rẹ̀ mú àṣàsìkò kéde ikú ìyá wa Alhaji Atalakaliki dé àjẹkẹ́ ìyá Wasiu Amala Junction Àpúrẹ̀gbà tí wọ́n jáde láwọn 29 August 2026 tí a sì ti sinmi nílànà Mùsùlùmí. Àbẹ́ ọjọ́ mẹ́jọ wọn yóò wáyé ní ọjọ́ Sunday September 2026 ní nọmba 122 Ọdẹ́túndé Street, Baálẹ̀ Adéṣọlá of Pópó Ọ̀ṣọ́lá Railway Lagos 29 August 2026 tí a sì ti sinmi nílànà Mùsùlùmí. Ìjọ wọn yóò wáyé ní ọjọ́ Sunday 6 September 2026 nọmba 122 Ọdẹ́túndé Street, Baálẹ̀ Adéṣọlá of Pópó Ọ̀ṣọ́lá Railway Lagos. Bẹ̀lá sàgbé jùlọ ọ̀sán ọ̀pọ̀ ọmọ àtọmọ ọmọ ló gbẹ̀yìn màmá onínú ore yìí. Àjọ náà onídẹ̀ra máa wa Alhaji Atalakaliki Kẹ́hìndé Àjọkẹ́ ìyá Wasiu Amala Jun sanwó olùkéde àfi sùúrù Bond FM fún gbogbo ẹbí.
3: Admission. Comac School of Health Technology Egon Igodo Lagos, the thriving school of health technology in Lagos State. Courses available: Community Health, CHU, Pharmacy Technician, Public Health Information Management, Nursing Assistant, Giving Skills, Medical Store Management. For inquiries, 902-005-5767-0907-538-197. Tetepe for admission, Ayodele Loku. Health Information Management, Medical Store Management, Public Hallmark School of Health Technology, 090-538-1917, 002-005-5767. Hallmark School of Health Technology, training to uphold quality health care.

0: ìròyìn tẹ̀ síwájú bọ́dẹ̀ fm láwọ ara ètò dọ̀tún àìrídí òfin sọ àpọ̀tò kárí ayé. ìròyìn láde punch láàárọ̀ yìí ìjọba àpapọ̀ náà sọ nínú pé wọn ò sì rí ẹ̀rí wọn ò sì lè tí ì pèsè àwọn ẹ̀rí lórí bí wọ́n ṣe san àwọn owó kan. òun náà la gbọ́ pé lọ bí bílíọ̀nù mẹ́tàlélọ́gbọ̀n ààbò ó lé díẹ̀ náírà 3.75 billion naira. wọ́n ní owó yìí wọ́n ní kọ́ tari ẹ̀ sí àwọn ti yẹ wọ́n lọ bí mílíọ̀nù mẹ́ta ààbò ó lé díẹ̀ yẹn 3.29 million ọmọ nàìjíríà pé wọ́n ní wọn ò fi bẹ́ẹ̀ rí kàmù kọ. wọ́n ní gẹ́gẹ́ tó jẹ́ iléeṣẹ́ ayé àwọn bí wọn ṣe tari ojáde fọdún 24 èyí tí wọn ní àwọn iléeṣẹ tó yẹ pé wọn gbé ọnà náà gbà tó jẹ àwọn ẹka àwọn iléeṣẹ ìjọba àti àwọn ilé ìtọ́jú pé ó ń ní ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ wọn ni wọn ti wọn lálòdì tó ń sọ nímọ̀ pé gbogbo bí wọn ṣe tari owó ọ̀hún jáde wọn ní gbogbo nǹkan làwọn ẹ̀kọ́ gbà kí a tiẹ̀ mọ àwọn tí wọn tari owó ọ̀hún sí àlámọ̀rí wọn èyí tí wọn ti wá àdírẹ́sì wọn wọn ní gbogbo èyí hàn dé ó túmọ̀ sí pé wọn ò tí wọn ti tó àdìbò ti yẹ̀wò wọn ní nínú àgbéjáde ọ̀rọ̀ nípa pé wọn ní kọ́ ti ṣọwọ́ sí àwọn èèyàn tó yẹ pé ó kù díẹ̀ káàtó fún nínú ti ọdún 2020 wọn ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn ìwé ìpẹ̀jọ́ tó jẹ mọ ọrọ nípa owó tó ń lọ bí mẹjọ ọtọọtọ náà lọ jáde tó ń sọ nímọ pé ó dàbí pé ìlànà tó ń gbà tó náà jáde kò bá ìlànà àgbà tá a fi tàbí ó jáde ní ẹka àwọn pa ìṣúná owó wọn ní kò bá mara bíi ti wù ọmọ wọn ní wọn sì ní ọpọlọpọ owó tó náà lórí pé wọn ní wọn taari ẹ sáwọn èèyàn lórí ẹrọ ayélujára òun náà ni wọn pè é tó internet transfer electronic transfer wọn ní wọn ṣe owó tó sì ní ó lọ bí mílíọ̀nù mẹ́tàlélọ́gbọ̀n ààbò lé díẹ̀ 3.751 billion náà ni wọn ní àwọn èèyàn tó ń sọ pé wọn jẹ àǹfààní ẹ wọn ní wọn jẹ mílíọ̀nù ọ̀rìnlé ẹgbẹ̀rún lọ́nà ọ̀rìnlé nígbà àti mẹ́ẹ̀ẹ́dógún àti igba méje ó lé méje àwọn èèyàn 3,305,307 àwọn èèyàn ni wọn sọ nímọ̀ pé wọn jẹ àǹfààní ṣùgbọ́n nígbà táwọn ti tọ́kọ pé kò fi bẹ́ẹ̀ sí ó kọ àwọn èèyàn tí wọ́n dá akọ yẹn àti àdírẹ́sì wọn téèyàn fi mọ̀ pé lóòótọ́ ni wọ́n tẹ́wọ́ gba owó ọ̀hún ẹ̀rọ̀gbọ́n ìwé ẹ̀rọ sáàdé punch láàárọ̀ yìí ẹ bá rìn.
1: lọ́jọ́ kí sábẹ́rẹ́ fanga láàárọ̀ tí bákan náà ìwé ẹ̀mí telegram náà gbóròyìn pé ẹsẹ̀ yájú mọ́tò lọ tààrà ló ń fàbọ̀ síjọba àpapọ̀ jẹ́ pé nínú ọmọ yóò jẹ́ ká lọ fọkàn balẹ̀ wọn ní àdúrà ọmọ ti gbòkè wọn ọkọ̀ nílẹ̀ wa nàìjíríà pé ààbò tó péye wà lórí rẹ̀ níbi àkọ́bẹ̀rẹ̀ kan ìpàdé ẹlẹ́ẹ̀kọkàndínlógún pardon tó jẹ́ pọ́ wà eyín ní olú lẹ̀ wa àbújá ní kòpẹ́kòpẹ́ fún ilé ẹ̀kọ́ tán ní pé ìtọ́jú ti aga ètò ìdájọ́ lẹ̀ wà jẹ́ tí ìgbòkègbè ọkọ̀ náà ò gbẹ́yìn ètò ìjà kàwé fún ilé iṣẹ́ ìgbòkègbè ọkọ̀ lẹ̀ wa nàìjíríà onímọ̀ ẹ̀rọ ọláfúnṣe ẹbí yìí olúfúnṣe adébíyí ló pe àkíyèsí ó ní ọmọ orílẹ̀ èdè wa nàìjíríà ìtọ́jú àpapọ̀ ta síta ẹ pèsè ààbò lórí ẹ̀ kọ́ má jẹ́ pé ìjọba nìkan lẹ́mọ̀ pè sí àkíyèsí torí pé owó orí wa ni wọ́n fi ń san ni wọ́n fi ń ṣe o ó dájú telegram láti ẹ̀ náà kà láàárọ̀ yìí.
0: lójú ìwé kiri ìwé ìròyìn sáàdé punch láàárọ̀ yìí ìròyìn lọ́jọ́ balógun lójú ìwé ìròyìn torí pé kò sí ìròyìn tó tóbi tó àní àfitọ́pálẹ̀ àlẹ́ ìtẹ́lá tí ń jẹ́ àní àfitọ́pàjá àfitọ́pàjá jẹ́sẹ̀jẹ́sẹ̀ tún jẹ̀yàn àní àṣìṣù káládì lù sí ìgbà tún ní kókókó pẹ̀lú gbogbo ìlàkàkà àwọn àjọ tó rí sọ̀rọ̀ nípa àti àwọn oògùn tá lórí wà nàìjíríà pé kí ayédèrú nǹkan má ṣẹlẹ̀ síbẹ̀síbẹ̀ àrùmọ̀ lu ìgboro pa gẹ́gẹ́ bí àwọn àjọ nafdac ṣe sọ nímọ̀ pé ó ti sọ àwọn gan o wọ́n ní pẹ̀lú ìlàkàkà wọn lọ́pọ̀ tún polongo fún ọmọ nàìjíríà pé wọ́n ní báyọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà náà lọ jẹ́ pé wọ́n lọ sí orí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ àwọn ọlọ́kà ayé ìgbàlódé lọ́pọ̀ wọn ń ṣe àfihàn àwọn oúnjẹ àwọn oògùn ohun nǹkan tá a fi ṣe ara lọ́ṣọ̀ọ́ àwọn ìpara èyí tó jẹ́ pé ayédèrú lágbègbè wọn tí wọ́n sì ń sọ nímọ̀ pé ó léwu fún àgọ́ ara ọmọ èèyàn wọn ní ìpolongo lórí ẹ̀rọ ayélujára ló ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọ́ yẹ pé wọ́n máa wò pé ń jẹ́ tó yẹ pé à ń lo nàìjíríà báyìí ṣé ó sì wá láàbò wọn ní ìgbà tí ibi bá ń pani ṣé àwọn pé tẹ́bí bá ń pani oúnjẹ là á jẹ àmọ́ ìgbà tí ibi ń pani tó yẹ pé oúnjẹ náà lọ oògùn fún ebi tó wá jẹ́ pé dípò ká wá jẹ oúnjẹ tó jẹ́ oògùn ebi tó wá jẹ́ pé ayé oúnjẹ àbí oúnjẹ tó kò wọ̀lú ayédèrú oògùn náà ń sọ dímọ̀ kó burú jù ú ń pa àwọn èèyàn ọ̀yá táwọn yẹn wá ń gbìyànjú àti pé kí wọ́n lo oògùn kí ara wọn bà lè yá torí kọ̀ọ̀kan tó ń ṣe ni ká bà lè mọ̀ nǹkan tá a lò tó jẹ́ bí oògùn tá a fi ṣe ṣùgbọ́n ń gbà tó yẹ pé ẹni tó ń gbìyànjú àti lo oògùn tó wá jẹ́ pé ayédèrú oògùn ló tún wá lọ lò jẹjẹ́mọ̀ pé àìsàn gbọ̀bọ̀ làwọn ń tọ̀ ọ́n wọ́n ní gbogbo ọ̀nà tá a fẹ́ gbà báyìí wọ́n ní

ṣiṣẹ́ pàtàkì ni kí ìlera tó wà fọ́nrànlú a sì lè dẹ́kun ìtànkálẹ̀ àrùn tí a bá bójútó ìtọ́jú àyíká wa agbègbè tó bá kún fún ẹ̀gbin àti ìdọ̀tí àwọn kòkòrò àti àrùn yìí tí a lè fojú rí lè ti bẹ̀wọ̀ ara èèyàn kí a rí pé a tọ́jú àwọn kòkòrò wa tó lè di omi lọ́wọ́ láti gbà kọjá lásìkò òjò ká tẹ̀lé àṣẹ ìgbà lórí ìtọ́jú àyíká wa ká dẹ́kun gbígbé ìdọ̀tí fáwọn ọlọ́mọ la ká yé da ìdọ̀tí wa síbi tí kò tọ́ ìmọ́tótó ló borí àrùn bẹ́ẹ̀ bóyá ṣe ń borí ooru àrùn ìwọ̀ sísí ní ìgbìnlẹ̀ wa ẹnu wọn ṣe onídà ìtọ́jú àyíká wa ó ti ṣe gbogbo wa ni 92.9 FM ló mú kéde yìí wá sétí ìgbọ̀yìn.

kòkó no wẹ̀rọ interest wájú bọ́ ndẹ fẹ́m láwọ ara ẹ̀sùn dọ̀tún náà àti dé abala àgbàlá rẹ̀ sọ pé ọjọ́ àbámẹ́ta àtọjọ́ àìkú àwọn gbìyànjú láti gbé ọ̀rọ̀ tó bá jẹmọ́ ti mọ̀lẹ́bí wò torí pé bí mọ̀lẹ́bí ṣe ń lo àti nǹkan yàtọ̀ kò fi bẹ́ẹ̀ dùn mọ́ wa àwa fẹ́ kí a máa ṣe àtúnṣe lórí àwọn nǹkan tó jẹmọ́ ẹbí torí pé inú ilé ẹni òun náà ni ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń

0: tó wọ́n
1: gbọ́ sẹ́ńtì kẹ̀kẹ́ kọ́ mọ́ rí
2: ìtọ́sọ́nà ni o bẹ́ẹ̀lì lọ rẹ̀ múlẹ̀ láyé ọmọ ọdẹ ni wèrè dì sí
3: látẹ̀lẹ̀ ní ìjọ
2: ká ọmọ rẹ̀
3: ó bá lè fọ́ ní ìsinmi
2: yorùbá sì ni ọmọ tá àkọ́kọ́ yóò padà gbé ilé ta kọ́ta ẹ̀jẹ̀ ká gbìyànjú ká kọ́ ọmọ ká kọ́ ọmọ ká bá ọmọ wí nígbà tó bá yẹ ọmọ àtọ́jú ọmọ
0: ajíṣẹ́ tọ́lọ́run wà lọ́yẹ
2: tó bá jẹ́ aago mẹ́sàn-án ẹ̀jẹ̀ pàdé lórí ètò rẹ̀ ní tiwa tí mo lálékòó lórúkọ
0: mi.

ẹjẹ máa kí pé kú ojúmọ́ ní gbogbo tẹ́lá gílámfà náà ti máa gbóníṣẹ́ bond fm ṣẹ̀rí ọ̀rọ̀ lẹ́ni àti ètò wa lẹ́ni èyí tó jẹ́ eré ìdárayá bí láti máa gbìyànjú àti máa ṣeré ìdárayá ẹjẹ́ àgbẹ̀jọ kálukú ẹjẹ́ àdúró wámúwámúwámú. bàbá ti dúró báyìí ẹjẹ́ ká gbìyànjú àti náà wá sókè bàbá ti náà wá sókè ká máa gbé ọwọ́ ká máa gbé lọ sókè ká máa gbéwálẹ̀ a ṣe é dé nílé ẹ̀kọ́ ni o a máa sọ pé orí mi èjìká mi orúkún mi ṣẹ̀ gbogbo rẹ̀ ti ọlọ́run ni ìyẹn ni pé tẹ bá ti náà sókè ẹ ka orí ẹ ka síjìká ẹ ka sórúkún ẹ bá ti tẹ ẹsẹ̀ ìyẹn ni pé ọwọ́ mi lókè rèé o orí mi èjìká mi orúkún ẹ ọwọ́ lókè orí mi èjìká orúkún ẹsẹ̀ à ń ṣeré ìdárayá nu. ẹni pé o bá ṣe ń ṣe kínní oògùn máa bọ́ lára wa bẹ́ẹ̀ ni o gba àwọn nǹkan tó kù díẹ̀ káàtó lára yóò máa jábọ́ yóò máa jábọ́ yóò máa já síta. ọ̀pọ̀lọpọ̀ àwọn eré ìdárayá tá à ń ṣe wọ̀nyí òun náà lọ jẹ́ pé ó mú kí a máa jí pépé lọ́pọ̀ ọgbà ẹ rí i pé ara fẹ́ máa ṣe bí ẹ ń ronyìn ní apá kan tẹ́ bá lè gbìyànjú àti ṣe mo ṣe ní kẹ́ ẹ ṣeun ẹ rí i pé ara yín yóò máa fúyẹ́ díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó ròyìn yóò máa túká.

ṣeṣe lé ní rèé o ìpàdé tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí abala eré ìdárayá yìí níbi tó yẹ pé a ti ń gbọ́ ogún dànù lára wa ẹjẹ́ máa fà ilé àlàbí ilé tí ọ̀fẹ́ ìwé ọ̀tá àjọ ṣe ìrà tóògùn kọ́la láàárọ̀ yìí gani átùbẹ́lù aṣẹ́rùn bẹ́ńbí o tààjọ ń kan ogún láàárọ̀ ìbílẹ́sẹ̀ àlòkù náà ń ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni olúwa ṣe yìí fún mi ayọ̀ mákindé òun náà ń ṣe eré ìdárayá gbogbo ogún wa ń kalára gbogbo wa àlàbí ilé tí ọfẹ kí ló ń ṣẹlẹ̀ ìwọ náà máa gbìyànjú kọ máa bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ wọ́n yá ọ̀dà bẹ́ẹ̀ tún jí ọlálékòó ló kọ mi ẹ̀jà máa ṣeré ìdárayá dáadáa o.

nítorí eré ìdárayá kò sí fún tẹ̀bẹ̀lẹ̀kun tàbí dúkù gbogbo ẹ̀ gbogbo ẹ̀ eré láfọmá yóò sí ni ẹ jẹ́ kí n sọ fún yín sẹ́rí ijó tábà dá ilé lakọ́kọ́ tí máa jóná o kí n tó kọjá lọ sókè òkun ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti abẹ́lé báyìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ afcon 2027 akọ́nimọ̀gbá àgbọ̀já super eagle eric chael mọ̀ ti sọ̀rọ̀ ó ní kutukutu la gbọ́dọ̀ hàn dí o kó lè ra funfun kó tó dọ̀jú alẹ́ ó ní eré báyìí gbogbo àwọn lóko àwọn ojú tuntun àti àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti wà ńbẹ̀ tẹ́lẹ̀ eric chael ní òun gbọ́dọ̀ tètè bẹ̀rẹ̀ nítorí pé sẹ́rí afcon 2027 òun gbọ́dọ̀ gbogbo awuyewuye kankan gbọ́dọ̀ wáyé látàrí bá ṣe ṣubú yakata nífẹ̀ẹ́ yìí àgbáyé léraléra tá a tún ṣubú yakata ní morocco níbi afcon tá a lọ tó ṣe pé àṣàmù kankan kú níbẹ̀ onítọ̀tẹ̀ yóò lé o kọ́lọ́mọ sọ ọmọ rẹ̀ ni o kódà àwọn ojú tuntun ó ti dà wọ́n pọ̀ wípé nítorí wípé kí gbogbo rẹ̀ kó lè máa lọ sírrr ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé madagascar la máa dojú kọ ní ọjọ́ kẹtàlélógún inú oṣù kẹsàn-án tá a wà yìí níbi wọ́n ti fẹ́ gbà uyó ni o iyó ni wọ́n ti máa gba ọjọ́ kẹrin sí àsìkò tí a bá pàdé madagascar yìí ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ ìrìn láti dojú kọ guinea-bissau ọjọ́ kẹrin tá a bá ti kúrò ní uyó ni ọwọ́ sọ̀rọ̀ oníṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ojú tuntun ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ẹlẹ́jẹ̀ òlò ìlú tí ń kówó bẹ rẹ̀mí assis ojú tuntun ni olùmgbọ̀n ipe yóò ṣe dáadáa délé bàṣírù ojú tuntun ni ẹ má bínú blessing àlùkò bẹ́ẹ̀ ń dá omi mi nítorí ọlọ́run

ìwé tó ń gbọ́ mi orúkọ tèmi ni ẹ kú débi àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ mi orúkọ tèmi ni Ṣọlá Ẹgbẹ́rẹ́ láti iléeṣẹ́ Bex Among Communication iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ ọ̀rọ̀ lóríṣiríṣi ẹ jẹ́ fàsìkò yìí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníbàárà wa báwa ra àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa oní dúpẹ́ lọ́wọ́ yín òun yóò ní kọ́ǹsàlẹ̀ àpò ẹ ṣe tẹ̀ ń báwa rajà ẹ̀dẹ̀ kú ìfẹ́ wa ẹgbẹ́kọ̀ yìí sọ fún yín pé fóònù kan ti jáde ńsìn fóònù iṣẹ́ ìjáde gbogbo àwọn tó ń wá android phone tó wẹ́ ọ̀pọ̀ máa ṣiṣẹ́ oríṣiríṣi fóònù yìí à ń pè ní V45 is a phone that has whatsapp facebook opera mini tiktok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tẹ fẹ́ kí android phone ní tí ò ní ó ní 2 gig or 4 gig ó dẹ̀ ní 32 gig and 64 gig storage ó dẹ̀ wà extendable to like 250 to 120 memory card bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ó ní 4000 mAh battery tó túmọ̀ sí pé battery ẹ̀ alálò tẹ bá ti ṣáàgì ẹ̀ nígbà tí bá kọ́kọ́ ra battery ẹ̀ máa

0: lọ́wọ́ Ọlọ́run ọba nítorí pé ọjọ́ ṣu ọjọ́ yọ adé afúnpinigede tí ń ṣe ìtumọ̀mọ́ ojúmọ́ tún mọ́ alẹ́ ní ojúmọ́ eré ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fún wa. Èyí ọjọ́ àbámẹ́ta sátidé adába owó adába ọmọ adába ìtètèkú ti ṣe báàlẹ̀ ọ̀sán ẹ̀kárọ̀ mọ̀ ẹ̀kárọ̀ èèyàn rẹ̀ lè ṣe Bond FM 92.3 kalẹ̀ sí GRA ní onígbòǹgbò nílùú Ìkẹjà láti kí pé ojúmọ́ lẹ́ni tí ń ṣe ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún 2026 owó èrè ọmọ rẹ̀ àkú baálẹ̀ ọ̀rọ̀ yóò wọlé tọ gbogbo wa ọ̀gání àti aṣírù lórúkọ tèmi.
1: Kòókò rí wọn lọ sọ bọ́lẹ̀fẹ̀ náà lọ jẹ́ pọ́ńtẹ́ ṣáájú kì í pọ̀ jù wọ́n nígbà mẹ́ta lè gbẹ̀dẹ̀ alẹ́ ayé gbòòrò ìgbọ̀nsán ìgbọ̀lẹ́ ìpínkalẹ̀ kò sọ wájú òru lọ wọ́n ní káwọ́pù kọ́kọ́ má fi ká má pilẹ̀ wípé kọ́ ìkọ̀rọ̀ mú.

0: wọn ni wọn máa pin káàkiri àwọn ìpínlẹ kò sí pé aláìṣẹlẹ pàjáwìrì ṣẹlẹ ọkọ tá a fẹ́ fi gbé wọn kọ ọkọ ò máa ṣiṣẹ àbí kò ṣe é pónlẹ sí yẹn mọ torí ìjọba àpapọ̀ wọn sì gbé àlàálẹ̀ kalẹ̀ láti pé wọn ní ìṣẹlẹ pàjáwìrì lẹka ètò ìlera wọn tètè ní àǹfààní sí ètò ìlera tó pé ọkọ̀ tí ó máa gbé wọn lọ sílé ìwòsàn láti lọ tọ́jú wọn ní kíákíá ni wọn ti ń pè káàkiri orílẹ̀-èdè nàìjíríà báyìí bí ẹni tó jẹ́ alákòóso ìlera lábẹ́lé ìyẹn dókítà Isaac Kunle Salako se oyan inu vero indignation laaro
1: yi o ko won le sawo na lo je ko esi waju baale lori le baale lori adugo oba loni lo je ka tun se onigbogbo kinde o labe kabesi oba de eyin oluwa segun aja sasidi wa se tun gbogbo ka fata lenu ko po ko pe opolopo an be lo je ko fi jo atawon e kan ka ni ilu onigbogbo lo je ka koja ro sodo baale abuse ope bi I Chief Ghanim Sadiki lo pe ate igba to fojoju pelu yin o ni sere awon odo dapo suka awon odo modi ojo ba gbojo àwọn ọ̀dọ́ náà ni aṣíwájú wa lẹ́yìn wọ́ ọ̀la ìpín ọmọ ní ọ̀kúnkúntọ́ àti ìdáàbòbò wípé ọ wà ní agbègbè àwùsẹ̀ ọ̀pẹ̀ bí community láìpẹ́ gbogbo onígbègbè sídè káfọ́tà ó ṣe ń kan sárásí ọba dé ẹ̀mí àjàsọ́ra sídè wa náà ló tún pé àwọn àkíyèsí àwọn òbí àtàlágbàtọ̀ pé kálukú kú mójútó àwọn ọmọ wípé ó kòwò tó dáre òkòwò lọmọ tó jẹ pé wá bí o wípé ojú àwọn ìlàwó fi ń gba ọbẹ̀ fún ètò ẹ̀kọ́ wa àti ìbọn ti iṣẹ́ ọwọ́ pé kún wọn mú ní ọ̀kúnkúndùn ó ní yẹn débé òdodo nígbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ tó ń bá wa kùnrin sọ̀rọ̀ ó ní ta bá ń sọ nípa ayé àlá pé onígbogbo ó tùbà ó tùṣẹ́ ekéku bí ipò ẹyẹ ń ké bí ẹyẹ ó pè dáàbò tó pé ó ń fò lókè lánàá onígbogbo ó ní àwọn ọdẹ fìjìláńtì náà àná iṣẹ́ ọ̀pọ̀lọpàá ní ìpínlẹ̀ èkó àná ògbẹ́yè ọwọ́ àrùn gbogbo àwọn pé ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ sàtìlẹ́yìn fún ìjọba ìpínlẹ̀ èkó ẹ sì mọ́gbà gbé onígbogbo àti ọba adéyẹmí àjàsọ lásìlè wa kó lórí iṣẹ́ bọ́lẹ́ bẹ́ẹ̀ ó ń tẹ̀.
0: síwájú adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àbí kókó onúwèrè ṣe ń tẹ̀síwájú láàrin fm 92.9 ẹdúpẹ́ lọ́wọ́ blessing àwò tó dọwọ́ bọ́sùn láì gbàgbé arábìnrin olúwaṣeyí mákindé tí wọ́n dúró tì wá gbagbagba láàárọ̀
1: tí olóò tí wà ní franco
0: bẹ́ẹ̀ ni ṣé ìgbàgbé aago mẹ́sàn-án àwọn onílé a máa pinnu fún yín lórí ètò
1: ìròyìn tó fúnlẹ̀
0: àti láti wà ní ìtì ìfúnlẹ̀
1: àníkọ́ gbogbo lẹ́nu ọgá rẹ lọ́jọ́ fúnlẹ̀ bọ́ba fúnlẹ̀
0: jẹ́niyà àti bẹ́lẹ̀ aṣù lórúkọ wọ́n kò sí ní òpin ọ̀sẹ̀ ọpẹ́ láṣẹ
1: lókè
0: gbàgbé àti blessing o ṣẹ́gi lẹ́yìn
1: àwọn ìdíwò central ni ó sì wé láwà ní fún kò sẹ́ntì ọmọ christ college ní anago pc
0: junction ní ìlú
1: láti mọ̀ gbàgbé àwọn abéjìlẹ̀ máa pọ̀ àkóríre o ẹ̀kọ́ ẹ̀jọ́ bí yóò torí pé dùnú ní oúnjẹ àgbà dókítà joseph ọmọlàjòlówó fún àwọn taiwo káyìndé wọn ni taiwo ọ̀pẹ olúwa ọmọjòlówó ẹ̀wò àti kẹ́hìndé ayọ̀mẹ́kún ọmọjòlówó afáyò ní gàdúrà tó ní wọ́n sọ ọlọ́run jẹ́ kí ó dàpọ̀ ó ju bàbá àti ìyá wọn lọ màrúfù náà ìdòwú ní mẹ́mọ́ kími tàbí táìwọ̀ káàdì ìdòwú náà ní mọ́ ìdẹ́jìdẹ́ bí náà mọ́ kími torí pé ó ṣàlàyé ẹsẹ̀ o 10:30 sí wa ó dàbọ̀.
2: One of a father's gift to his child is to give him not just a house, but a home. A place where not bounces off the walls and a place they can always come back to, no matter how hard life knocks them to their knees. Funny thing is, and with that, it was always one landlord today, another tomorrow.
3: Get out of the house.
2: Only a home it felt like something meant for other people. I mean, other people. Me. So when I heard about the rent to own policy Lagos Home Show voted with this one, I thought it was just bad. You get? Then another friend talked about the homes in Badagry. Same thing. A colleague mentioned Ikorodu. Before long, these weren't conversations anymore. They were actual keys in people's hands. Just like that.

gbogbo ẹ̀yìn olóríire tí ń gbọ́ mi ní àkókò yìí tó wálé ọmọ ọba ní orúkọ mi ṣáájú ẹ̀kọ́ bílẹ̀ 08063422699 lẹ́ẹ̀kan sí 08063422699 a ò ní wáyé àsọ o ṣùgbọ́n kí a má bà sọ tàbí wọnú ogun àfàkókò ẹni ṣòfò iléeṣẹ́ pips arcade forex academy ni wọ́n ṣe rán mi jáde tí wọ́n kó mi jáde ọmọ ọjọ́ mẹ́jọ láti kéde lórí ẹ̀rọ agbègbè yìí wípé kí dìde fúyà kúrò nínú ìṣẹ́ àti òṣì pips arcade forex academy jẹ́ iléeṣẹ́ tó wà káàkiri àgbáyé tí wọ́n fi ọ̀nà hàn gbogbo ènìyàn láti kúrò ẹ̀ òṣì àti àìní láti máa pawó wọlé lọ́wọ́ ara ẹni pẹ̀lú sùúrù ní ọ̀nà tí ó bá òfin mu pips arcade forex academy ń yí ìgbé ayé ènìyàn padà sí dáadáa ìwọ náà sì máa dí ènìyàn pàtàkì láwùjọ tí wàá máa rí ọwọ́ mú lọ́sẹ̀nu ọ̀pọ̀ ènìyàn tí wọ́n sọ wípé ó ṣe ògùn owó tàbí ó dá ọgbọ́n sí i ó tẹ nídìí ní òkú ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n di ọlọ́rọ̀ lọ́nà pé wọn kò wá agbára ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ bí ènìyàn bá sì ní ìmọ̀ àti òye ó ṣọ̀gá fún alágbára o nítorí pé ọgbọ́n ó ju agbára lọ ipò tí orílẹ̀-èdè wa yìí wà ní kódà ipò tí gbogbo àgbáyé wà bí ènìyàn bá ní kan tí kò ní iṣẹ́ míì tí ò pa wọlé fún orí ẹ̀rọ ayára a jẹ́ pé ipò kòsíkòsí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa máa wú ọ̀pọ̀lọpọ̀ ìgbà pips arcade forex academy wọ́n ń dánikọ́ bí ó ti máa pawó wọlé pẹ̀lú ìrọ̀rùn ní ọ̀nà tó bá òfin mu bákan náà ìwọ náà mọ̀ wípé ó pọn dandan láti sá kúrò lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn ni wípé o ò nílò láti sá kúrò lórílẹ̀-èdè nàìjíríà kó o tó ṣe rere ní ìgbà tó jẹ́ pé ìtí èyín bá wà ni ìrà máa sàtọ̀ ọ lọ bí pips arcade forex academy ti wà ní nàìjíríà wọ́n wà ní london kódà wọ́n wà káàkiri lásìkò yìí mo fẹ́ sáré já yín sí ọ̀nà tuntun tí a lè máa gbà pa owó wọlé sí àpò ara ẹni pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ipò ọ̀wọ́n gbogbo tí orílẹ̀-èdè wa yìí wà lọ́wọ́lọ́wọ́ báyìí bí a bá ń gun nínú ìwé tá à ń síbẹ̀ nínú ìpò ẹ̀pà ẹni máa ní owó bẹ́ẹ̀ ẹlòmíràn yóò sì sùn lébi pẹ̀lú ọ̀wọ́n ni ẹni máa daṣọ fún mi tó rẹ̀ làákọ́ wò ọ̀pọ̀ ènìyàn tí wọ́n ti gba ẹ̀kọ́ ní ọ̀dọ̀ pips arcade forex academy wọ́n ti ń ju sàdáńkàtà sí ọba adédá ṣẹ̀dá nítorí ìgbé wọn ti yí padà sí dáradára bí o bá ní ọ̀nà púpọ̀ tí owó ń gbà wọlé ìṣẹ́ àti òṣì kò ní yálé rẹ pé bí èmi bá ti kúrò ní ìṣẹ́ ìṣẹ́ bù ṣe technology and internet ní ọ̀nà tuntun tí o fi lè máa gbélé pa owó yóò máa wọlé fún ọ ní ìgbà tí o bá ń sùn tàbí ṣeré lọ́wọ́ wípé ní ìgbà tó bá ti ṣe okòwò rẹ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ sí àwọn tó nílò rẹ̀ owó yóò máa wọlé pẹ̀lú ìrọ̀rùn fún ọ ilẹ̀ tí ń sàn fún wàrà àti oyin ní orílẹ̀-èdè wa nàìjíríà lájọ tí the gate ṣe ń gbèrò láti dá okòwò sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà tí ó máa pawó wọlé fún bí iṣẹ́ rẹ lórí internet a jẹ́ wípé ní àsìkò díẹ̀ sí iṣẹ́ náà ó lè má bá ìgbà mú mọ́ rárá ọ̀pọ̀ ni kò mọ̀ wípé ìbánisọ̀rọ̀ alágbèéká tó ń lò tó ń fi play géèmù tó ń fi ó lè máa pawó wọlé fóun kódà ó lè sọ òun di ọlọ́rọ̀ tọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lọ́wọ́ rẹ yẹn ìyẹn smartpa òun náà ni ọ̀nà àbáyọ òun ló lè lò láti máa pawó tí ìrọ̀rùn yóò sì dé bá ìwọ náà dropshipping business e-trading tí ó jẹ́ ọ̀nà káràkátà lórí internet òun lè máa mú owó tabua wọlé fún ọ yálà o bá ti ń lo kọ̀m̀pútà tàbí o kò mọ̀ o ka ìwé púpọ̀ tàbí o kò pọ̀ rárá pips arcade forex academy yóò ràn ọ́ lọ́wọ́ ìdí ọlọ́rọ̀ pẹ̀lú handset tó wà lọ́wọ́ rẹ yẹn bí oko gbàjì ìlàkì kò iléeṣẹ́ pips arcade forex academy ti ṣe àgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ńlá kan ní ìpínlẹ̀ èkó tó jẹ́ pé lórí forex trading ni níbi tí ọ̀gá àgbà iléeṣẹ́ pips forex academy fún ara rẹ̀ àti ọ̀pọ̀ àwọn olùdánilẹ́kọ̀ọ́ mìíràn máa fi ìrírí wọn bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tí ọ̀pọ̀ ènìyàn yóò sì máa bọ́ nínú ogun àìní kódà tí ìwọ náà yóò mọ ọ̀nà àbáyọ kò nínú ipò tí ó wà yìí níbi ìdẹ́kọ̀ọ́ yìí ni wọ́n ti máa kọ́ yìí bí ẹ ti lè máa lo fóònù tó wà lọ́wọ́ yín gangan yẹn láti máa pawó pẹ̀lú ìrọ̀rùn bí ẹ ti lè ṣe káràkátà lórí íńtánẹ́ẹ̀tì yín kódà kí ẹ jẹ́ oníṣẹ́ ọwọ́ tàbí oníṣẹ́ oṣù kò dí iṣẹ́ yín lọ́wọ́ rárá o oníṣẹ́ ọwọ́ bíi

0: ìgò.
1: Arábìnrin, ẹ ṣe ilé àbúrò òróró ni.
0: Ohun tí ọmọ tó wà nínú ẹ̀.
1: Ní tèmi o,
0: òórùn power oil ni mò ń rà.
1: Pàápàá jùlọ, ó ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, 300 naira péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
3: Madam Nathalie Station, ṣe ẹ rántí Dangote fún petrol delivery?
4: Bẹ́ẹ̀ni o, a rántí.
3: Dangote petrol mú pèsè fún petrol sí filling station yín. Ẹ̀rà 250,000 litres ó kéré jù. Fẹ́ẹ̀sì gbádùn ìfiránṣẹ́ ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọlọ́jọ́ mẹ́wàá.
4: Delivery ọ̀fẹ́ àti kírẹ́dìtì ọjọ́ mẹ́wàá. Èyí dára gan ni o.
3: Tó bá dé pẹ̀lú pẹ̀lú láti fi kó ti filling station rẹ, láti pín òpó petrol tàbí tí business rẹ nílò òpó púpọ̀. Ìfilọ́lẹ̀ yìí wà fún ọ. Ìpítíṣọ́ ọ̀fẹ́ dé ọ̀dọ̀ rẹ tààrà wà ní Lagos, Ogun, Delta, Rivers, Kano, Imo, Abuja, Kaduna, Anambra àti Nasarawa. Àwọn ìpínlẹ̀ mìíràn ń bọ̀ láìpẹ́. Láti ọ̀dà pé 0707-470-2099 tàbí 0707-470-2100 tàbí tẹ̀lé ìmọ̀ ìránṣẹ́ sí sales.inquiry@dangote.com. Dangote Petroleum, àǹfààní wà fún gbogbo ènìyàn.
5: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
6: Ó lè mọ́ lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hyper Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
7: Bẹ́ẹ̀ni o, máa gbà fáwọn kòkòrò àìfojúrí tẹ́ àbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hyper Toilet Cleaner.
8: Is it okay to...

ilé olóore kì í wó tán táwọn òṣìká ní kì í wó kù kọlọ́run bọ lọ́jọ́ ẹ̀ ní kó jẹ́ kíri owó sọ́ọ̀dẹ̀ gbogbo wa ọ̀hún ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ilé iṣẹ́ bond fm 92.9 tó fìkalẹ̀ sí gr nílùú ìkẹjà lórí ètò ìrìn tí ọ̀la tí ń kí n pe ẹ̀kú ojúmọ́ lágbára ọlọ́run bá ire owó ire ọmọ rẹ̀ àìkú baálé ọ̀rọ̀ yóò wọlé sọ́ọ̀dẹ̀ gbogbo wa lónìí ganiat bello ashir orúkọ tèmi tí mò ń kí n pe ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ẹ fàpèrè tẹ máa bọ̀ wá kalẹ̀

0: si nkan ta fe ma se lori eto yi jo ka ma dupe lodo lorun lo ka ma yin olorun wa logo tori oruwa se wa lore ah gboro pa mora agbo re se pe ni won pe labara mu orije kilota ni ma dupe ti wa olorun ma se lopo lopo olorun ti wa leyin olorun ba wa se eyin po olorun se re fun yin olorun ma se e ti gbagbe ni awon nkan te nle te ti ba awon nkan te wa te ti ri loje omo ke ma pagidi na awon nkan ti olorun se temu tori pe kini olorun o fun loju e fi riran olorun fun leti e fi gboro olorun fi lenu e fi soro awon kan be ti woni gbogbo nkan woyi olorun fun ni emi iye eyin jilaro emi lalafia awon nkan si be to pe engine ni won fi mi olorun adupe ti wa o olorun fun lapa egbe apa yin koda e tun fi wo okele e si mu okele mu lo se e tun mo bi adun obe se lenu e ti yo ja e mo e ti yo tu e mo ore ofe ni o awon kan be to pe won ti e mo nkan to nje onje mo e so pe mi npa yin ilu le kokoko e mo pe ore ofe ni keyan ni imo lara yi pe ebi npa ni tara won kan be to ku won ti e ni imo lara ara ebi npa mo mo e je adupe ti wa olorun se olopolopo olorun ma se awa lori ngba ta gbe tin kale lati bi odun meji logun to lo si mokan di logun bayi olorun si nba wa se eto yi eto yi o kuro lori ategun olorun ba se olopolopo awon to lohun ko ti wa ti won ran wa lowo olorun lo didi fi omi anu wa si won loju tori pe ta ba wo dada won o fi be na po opolowo ja kankan won ko sa ni feto yi won ni a ma be to se ki ebun wa ko ba le hande awa dupe ti wa o amo lori e se ko aduro ti olorun ni pin pa o olorun ni pa leyin baba wa laje o tun ba ri wale so ba na balogun wa ama dupe o aba ngba keyan mo riri en ko en mo yi ebun ti olorun fun yan ah baba yin gbianju won ni agba tun ji okun da si lojoju awa na ko olorun ni ah ba ma da ebu aba ma hande ti ki ba se pe olorun fi omi anu ba sin loju teyin wa ran wa lo pe ki tun ma nso awa la nfa ni ati ma gbe eto wa han la yin fi so pe ah ebun be lara eyan olorun bo ti o ke yan lebun to inu ko to ni o wa olorun ko de mo be ni ti o ba la nfa ni ati lo e mo pe ore ofe nla ni ke ni nfa ni ati lo ebun to olorun fun yan faye awon kan be ti won lebun eju wa lo mo mo hande tori pe won la nfa ni ati awa dupe ti wa eni ba royin lowo to je ki ebun hande to fi ebun han faye o lo ni fe eju lo eni fe re pada adupe abe se ko abi ti wa olohun ni pin pa o
1: awon la saba na wa le omo balogun o oko bala le be bi o lady mara in baba oyin da o
0: ni no ni to wo yo e ma mo se lagboro lo e ma mo nu owo ni be gun ba ti lo soba aso re ma nseku ni owo ma seku si lo owo ni tan lo yin lele la se edumare adupe lo yin se o oloye oye nu ga olusegun baba tunde gbogba ye mo won si arire ma po awon to jo nse se awon pe won ni gori e
2: baba egbese egbegbo
0: ṣùgbọ́n àwọn tí wọ́n jọ ṣe dàgbà máa pè wọ́n ní ṣẹ́gun lọ́yà wọ́n sì ní kẹ̀kẹ́ ṣẹ́gun lọ́yà ò ní wàràǹtí àmàgùn ayé mọ̀ wọ́n sí ayé mákọ̀ torí pé wọ́n fẹ́ràn ire ibi tí ire bá wà ni wọ́n máa ń jókòó sí ara ẹ̀ náà lè tó nígbà tí wọ́n rí pé ètò rẹ ni wọ́n ṣe dúró gbọgbọ́ sẹ́yìn ètò yìí bàbá iná ò ní tan owó yín o gbogbo ògbà tá a bá ti ń ṣètò pàápàá jùlọ ètò rẹ ti wà yìí bàbá máa ń sọ pé àwọn èèyàn tó bá kọ́ni tó bá tẹ́ wa lọ́rùn ká fún wọn káàdì ìpè kí ló wá dé bàbá ọ̀sọ̀ dí náà fún mi wọn kàn máa ń sọ pé ẹ̀yin ọmọ yìí pé orin ọ̀rọ̀rùn láti kọ ni mo ń dájú dájú bàbá wọn ti gbé gbọ́ orin rí bóyá fújì ni wọn kọ̀ wò ni bóyá pàlà ni bóyá dada kó àdá ni bóyá Yusuf Olatunji ewo ni orin Yusuf Olatunji sakara bóyá sakara ni bàbá ti kọ́ ní àmọ́ bóyá wọn ti gbìyànjú ẹ̀wò tí wọ́n wá rí pé iṣẹ́ orin kò rọrùn gbogbo ìgbà wọn fún wọn káàdì kà máa fáwọn yẹn ẹ ṣé o bàbá iná ò ní tí owó yìí wá sí ọdún kan tá a ṣe tí wọn ò ní fún wa lówó fún wa lẹ́bùn pé ká fi ṣọdún bọ́jẹ́ kérésìmesì ni bọ́jẹ́ ọdún àjíǹde ni bọ́jẹ́ ọdún tuntun ni bọ́jẹ́ iléyá ni bọ́jẹ́ ìtùnú àwẹ̀ ni kódà bọ́jẹ́ ọdún ìṣẹ̀ṣe gbogbo ẹni wọn náwó sí wa iná ò ní san owó yín o wọn sì ràn wá lọ ní gbogbo oṣooṣù pé kétò yìí kó máa kú ẹ ní kú láéláé lágbára ọlọ́run ọba ẹ ní dẹni àná ẹ ní yẹni ẹyẹ ní ẹ ní dẹni ẹtẹ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bàbá wa engineer peter tó yan mọ́tọ́ṣọ small body big engine bàbá adúpẹ́ lọ́wọ́ yín o tó bá ń sọ nípa kéèyàn ní fèèyàn dẹnu tó bá ń sọ nípa àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ká máa sì kí ọ̀rọ̀ ọlọ́run ọba lára èèyàn tó bá yẹ pé a bá ń sọ nípa èèyàn tó yẹ pé wọ́n kàn máa ń ṣe nǹkan tó retí nǹkan tó téèyàn fẹ́ ṣe fún ọ ṣùgbọ́n nǹkan táwọn fẹ́ ṣe fún èèyàn ló máa ń ronú bàbá wa engineer peter tó yan mọ́tọ́ṣọ ni gbogbo ògbà báyìí tí wọ́n bá ti ní ìwọ̀n pé kí láì lè ṣe tá a fi rin arákùnrin yín lọ́wọ́ tẹ́nìkan bá wà ní ìṣòro báyìí inú wọn kìí dùn wọn á gbé ìṣòro ń karí bí ẹni pé àwọn gan lọ́kàn ni wọn máa ń gbìyànjú láti máa yọ àwọn èèyàn kúrò náà fìn agbára ọlọ́run ẹ ní já sọ́fìn ayé ẹ ní ṣubú sínú ọ̀fìn ayé ọlọ́run ní padà lẹ́yìn yín.

0: major ire tumi ola le ko ire ire chiwa major
1: e ko jumo le kan si arambara royin lo nde se ti gbo yin lori eto re ni ti wa lati le se bond fm 92.9 ganiat belo ashiru royin ile ise panopano nile okere lohun ti dola emi ologbogan to gori aja to si parapa gege bi royin na ilu bale ni sele na ti sele nigbati awon ara ile ti ologbo na ogun orule won ti won ke si awon ile ise panopano lati wa dola re tori bi o se nke si won leti won je ko di mimo pe logan ti won gbo ni won gbe igbese lori e ti won ti se ise na la se pe leyin re ni won gbe lo si ile iwosan fun itoju to peye laarin awon dokita to ntoju awon eranko won so di mimo pe laipe laijina gbogbo bi ti o ti farapa ni iwosan yo de ba lorilede England ile itaja gbajugbaja kan ni won ti ri ejo kan lara buredi ti won ta won je ko di mimo pe laarin odun kan o ti le ni ogun ejo ti won ti ri ni ile itaja na lara awon osise ti won dola eranko so pe won se mu awon ejo won yi lawon ibi ti won ti ntaja na ni awon gbe won lo si ibi ti awon lo si bi ipamo lati fun won ni itoju ati gbogbo awon ti awon ti gbe tele ni itoju to peye ti de ba won aramba royin taro ikun juba ile lori eto re ni tiwa e se tente tiwa ire o
0: ire ma de o ire ire nti wa ma de o ire ire ma de o ire ire nti wa ma de o ire tumi ola le ko ire ire nti wa ma de o ire
2: kẹwò yìí ṣe yé bá wọn tòun tó ṣe lábẹ́ owó owó àbẹ̀lẹ̀ nínú rẹ̀ àwọn tó máa báyìí ṣe ń lọ ló ń wáyé já ìbéèrè fàdà mọ́ ìwọ́n ẹ̀ ń dáàbò bí wọn ẹ̀mí ìjìnlẹ̀ ó gbàwòsàn ẹni tó kẹjẹ ìṣẹ̀dá ó léwu láti ti gbọ̀ngbọ̀n ayé ń yí bí ìṣẹ̀dá ti gbé ìkalẹ̀ ẹkùn ń pariwo ààrẹ o ẹni tó bá tó wojú ẹkùn kò gbé sóde ìwọ náà gbẹ́kayé aláyọ̀ tí ìṣẹ̀dá dá máa ó jẹ jáde ìpẹ̀lẹ́ yóò bitters ayé ìdùnnú tí ń tọ́ka sí ìlera tó péye sọ yóò bitters di àná rẹ lójoojúmọ́ kí mọ́lẹ̀ ara tó dá ṣáká farahàn nínú ayé ẹbí rẹ yóò bitters wà lórí jẹ́ẹ̀lì rẹ́kápsùlù àtàpọ̀ pẹlẹbẹ sáṣẹ́ẹ̀tì lọ́jà àti ilé ìtajà oògùn káàkiri orílẹ̀-èdè yóò bitters ẹ̀bùn ìṣẹ̀dá fún ìlera tó péye.
3: AGN, see something, say something. Ẹni tó rí lè má pa ẹni tó pa lè má mọ̀ ẹni tó mọ̀ lè má kun àgbàjọ wọn láti sọ̀yà àjẹjọ ẹwọ́ kò gbẹ́rù dórí àjọ fìjìláńtẹ́ group of nigeria vgl ló ń ké sí gbogbo aráàlú akf wọ́n sọ pé pẹ̀lú àwọn láti kásẹ̀ ìwà ọ̀daràn nílẹ̀ tẹ́ ẹ bá ti rí kọ̀jọ̀kọ̀jọ̀ ládùúgbò yín èyí tó lè dọmi àlàáfíà lóru ẹ pé kọ́ máa daṣẹ̀ san ogun túnde tí wọ́n jẹ́ kọ̀mándà vgn lagos command sórí 0802-352-7478 tàbí 0806-620-3593 0806-620-3593 ẹ̀sìn lè pe alukoro VGN Lagos Command Bola Odus sórí 0803-436-3090 0803-436-3090 VGN see something say something olùkéde comrade Bola Odu Bola aka Bola Odus láti gbẹ̀rígbẹ̀.
4: Admission. Comac School of Health Technology, Egon, Igondo, Lagos. The first private school of health technology in Lagos State. Courses available: Community Health, CHU, Pharmacy Technician, Public Health, Health Information Management, Nursing Assistant, Caregiving Skills, Medical Store Management. For inquiries, 0902-005-5767, 0907-538-1917. Tete pe fun admission aye die loku. Health Information Management, Medical Store Management, Public Health, Omak School of Health Technology, 0907-538-1917, 0902-005-5767. Omak School of Health Technology, training to uphold quality health care.

0: báwo ni ṣe o ṣin gbé power bank gbangba yìí káàkiri ṣe wo ti gbọ nípa redmi 17 Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré sì ni wàá fi iná sí ara rẹ̀. Redmi 17, èyí tó ń ṣiṣẹ́ bí ọwọ́ aago láti òwúrọ̀ títí di ọjọ́ kejì, ẹ̀ẹ̀kan péré ni wàá chaaji rẹ̀. 7500 milliamp hour ni bátìrì rẹ̀. Redmi 17, ẹ̀ẹ̀kan péré ni wàá gba iná sí ara rẹ̀. Odidi ọjọ́ méjì gbáko ni wàá fi lò ó. Kò tọ́ síbẹ̀ o, bàbá ń bá rí rẹ̀ ni wípé pẹ̀lú 22.5 watt, ó tún lè gba iná lára Redmi 17 rẹ̀ sórí ẹ̀rọ mìíràn tí ó sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ kejì. Tí ó bá tó àkókò láti chaaji rẹ̀ pẹ̀lú 45 watt, ìṣẹ́jú 15 péré ni yóò fi gba iná sára. Má ṣe jẹ́ kí o kọjá rẹ ní Redmi 17 láyò lónìí kí o sì jẹ ìgbádùn 7500 milliamp hour battery èyí tí yóò gbé ọ fún odidi ọjọ́ méjì gbáko. Kàn sí èyíkéyìí ilé ìtajà Xiaomi store tó bá wà ní àyíká rẹ tàbí ilé ìtajà àwọn alábàáṣepọ̀ wa kó ra tiẹ lónìí. Redmi 17 ó ń ṣiṣẹ́ takuntakun.
1: Ilé ìfowópamọ́ Tax Bank pẹ̀lú ìfowósọ́pọ̀ ìgbìmọ̀ HAD orílẹ̀-èdè èyí ni National HAD Commission of Nigeria àti àwọn ìgbìmọ̀ alábòjútó ìrìnàjò àjò ìpínlẹ̀ ló fi tayọ̀tayọ̀ rán wa létí pé àyè sì ń bẹ síbẹ̀ fún ìkówójọ HAD ọdún 2027. Yàrá má di èrò ẹ̀yìn fún HAD ọdún tí ń bọ̀ o pẹ̀lú àníyàn tó dára àti ìrànlọ́wọ́ àlá ìpinnu rẹ yóò

Bi ta ba ti gbe lo le le ti ma tesi waju se gbo sa.

0: ẹ̀tẹ̀ sí wájú láti bẹ̀ sà.
1: Òǹfà
0: ni òjẹ́, òǹfà ọ̀nà fún ni òjẹ́ ṣe ẹ ń gbọ́. Ẹ
1: tẹ̀síwájú.
0: Ẹ kọ́ síwájú. Ọmọ rere tó jáde láyé. Ẹ ló sà. Wọ́n pẹ́ ní àìdẹ́ ìtọ́tẹ̀lé kọ́ nìyẹn. Ohun tó tẹ̀lé òǹfà ni òjẹ́ ṣe ẹ ń gbọ́ tó tẹ̀lé lánìkẹ́kọ́. Abẹ́ẹ́kú bẹ́ẹ́kú. Ikú lóhun ògbẹ́ẹ̀bẹ̀. Ikú mú gbájúmọ̀ bàbá eléré tó bá dọ̀rẹ̀ tó bọ̀ ẹ̀jẹ̀ àpàdé ṣe ti gbọ́. 08132377749 Ire ní ti wálẹ̀ ń gbádùn bọ́dẹ̀ FM láwà 92.9 ẹ̀kọ́ ojúmọ́ o. Ẹ káàárọ̀ sọ orúkọ yẹn tẹ ti ń pè wá. Yes sir. Nureni Odunmosu láti Gbàgádà Gbàrígà òun ẹ fẹ́ kọ fún wa náà orin wọ̀nyí o. Ó dà ní pé orin wọn náà lẹ́kọ̀ọ́ njọ́ sí tẹ gba ìbò àbí. Ọ̀dà ẹ jẹ́ ká wo tè ní bọ́yá ẹ tún gbà.

I'm going to go to the hospital.

0: tẹ̀síwájú láti bẹ̀. Ẹ ti bẹ́ kò tí ì débẹ̀ ẹja pẹ̀lú lọ́sẹ̀ tó ń bọ̀. 0813237749 Bond FM 92.9 ìtorí ti wá òun náà ni ẹ̀ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ kí la níbẹ̀ òun olóòtú ẹ̀ gàní àtù.
1: Nigeria jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kúkú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 to 2,100,000 ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́n wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀ tó bá súnmọ́ YouTube tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ pé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
1: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè tún fún àwọn obìnrin ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú ikú. Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sọ fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹgbẹ́ àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7777. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sọ fún.

aláàgbẹ̀ta ọ̀rọ̀. Ṣùgbọ́n ìyálẹ̀ta la mú afọyín láti Bond FM 92.9 kalẹ̀ sí onígbòǹgbò ìkẹjà GRA nípínlẹ̀ Èkó. Abel Ọ̀jẹ̀túndé loníròyìn yín. Àjọ elétò Independent National Electoral Commission INEC ti kéde ìgbáradì wọn láti ṣàtìlẹ́yìn fún àjọ tó ń ṣètò ìdánwò lọ sílé ẹ̀kọ́ gíga èdè yìí Joint Admission and Matriculation Board nípa títẹ ìka lọ́nà ẹ̀rọ. Èyí jẹ́ lára ìgbìyànjú wọn ti mú kí àjọṣepọ̀ àwọn àjọ méjèèjì tó jẹ́ tìjọba àpapọ̀ yìí tún fìdí múlẹ̀ sí i. Eléyìí ló wáyé nígbà tí olùforúkọsílẹ̀ fún àjọ JAMB Registrar Professor Ṣẹ́gun Àìná léwájú àwọn ènìyàn rẹ̀ lọ sí ọ́fíìsì àjọ elétò INEC ní olú iléeṣẹ́ wọn láti ibẹ̀ wọ́n wò nílùú Àbújá. Nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí wọ́n ṣèbẹ̀wò ọ̀hún, Ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Àìná sọ pé àwọn ṣe ìbẹ̀wò yìí sí àjọ INEC gẹ́gẹ́ bí ọmọ ọ̀yá àwọn tí iṣẹ́ àwọn jọra wọn nípa ìforúkọsílẹ̀ nípa títànà ẹ̀rọ lójúnà àti ṣe ìdánimọ̀ iye ogunlọ́gọ̀ àwọn Nàìjíríà. Ó tẹ̀síwájú pé àjọ yìí ń wá gbogbo ọ̀nà tí ètò ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ yóò fi di ìrọ̀rùn sí nípa ṣíṣe ìpèsè irinṣẹ́ tí yóò mú ètò ìtẹ̀ka lọ́nà ẹ̀rọ dìrọ̀rùn pátápátá nígbà tó ń fèsì. Alága àjọ elétò ìdìbò Ọ̀jọ̀gbọ́n Joa Mukwitan kí àwọn àjọ JAMB káàbọ̀ tó sì kí wọn fún iṣẹ́ àyìn tí wọ́n ń ṣe tó sì ṣàpẹẹrẹ àjọ JAMB bí àjọ kan pàtàkì tí ètò ẹ̀rọ mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti àjọ tó ń ṣe kóríyá sókè fáwọn ọ̀dọ́ wa. Ọ̀jọ̀gbọ́n Mukwitan tẹ̀síwájú pé iṣẹ́ ìrìjú àjọ INEC lórí àwọn ìbò kọ̀ọ̀kan tó ṣẹ̀ṣẹ̀ wáyé ní Anambra, ìbò ìjọba ìbílẹ̀ tó wáyé ní olú ìlú wa Abuja, Ko Ekiti àti tìpínlẹ̀ Ọ̀ṣun ń ṣàpẹẹrẹ ìdàgbàsókè àjọ INEC lọ́nà ìmúlò ẹ̀rọ. Èkó ṣe ìwé ẹ̀rí Lásìrà ní dandan fáwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń padà síléèwé. Ní ọjọ́ kẹsàn-án ọdún 2026 ni èyí wáyé ní dédé aago méjì ku ìṣẹ́jú márùn-ún. Ìwé ẹ̀rí Lásìrà ti di kòṣeémánìí fún ìforúkọsílẹ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkó báyìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ ìwé ẹ̀rí di dandan gbọ̀n fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ fún ìforúkọsílẹ̀ wọn nílé ẹ̀kọ́ aládàáni tàbí tìjọba yíkáyíká ìpínlẹ̀ Èkó. Bẹ̀rẹ̀ láwọn akẹ́kọ̀ọ́ tó ń wọlé 2026/2027 Academic Deputy Director Public Affairs ní Education Quality Assurance Adepeju Adeyemi ló fi ọ̀rọ̀ yìí léde wí. Akẹ́kọ̀ọ́ yòówù tó bá fẹ́ wọlé sílé ẹ̀kọ́ bóyá tìjọba àbí aládàáni gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí

0: ọkùnrin ṣiṣẹ́ obìnrin ṣiṣẹ́ kò sẹ́ni tó kọsẹ̀ ẹlẹ̀ tí ó ṣe ṣùgbọ́n ni a bá fi sẹ́yìn ló mọ̀ sẹ́ fi sẹ́yìn mí ó gbàdúrà mi ìṣẹ́ mi yìn mí ó gbàdúrà ọmọ mi dá àbùkátà mi o ìṣẹ́ mi yìn mí ó gbàdúrà adúpá ní ọwọ́ ọlọ́run gbogbo ayé ní gbogbo kàṣẹ ní tí ò ṣiṣẹ ẹni ọba fiṣẹ pọnlé tó fiṣẹ yìn náà lọmọṣẹ ọlọfiṣẹ gbogbo ayẹwà o mọ dá wa láàmú o mọ jòjú ó ti wá o àkí gbogbo ẹni tẹ̀ ń bẹ́nu lé ẹkú bá kò sí ná kò sí gbogbo ẹ̀ ń bá ní í ṣe gbogbo rẹ̀ ó sì ń jọra wọn ọlọ́run elédùmarè kò ní ẹbí pa yín kò ní dọ̀rọ̀ yín ru o gbogbo ohun tí ẹ̀ ń ṣe tí ń bàjẹ́ o gbogbo ìtókù dé ètò láyé olúkálukú ọlọ́run bá ní tu sí i alájà tim amsat ọba mẹ̀kúnnù worldwide mo kí gbogbo yín tẹ̀ ń bẹ́nu lé pé ẹ̀kú ojúmọ́ ojúmọ́ aláyọ̀ ìwọ wá mà ń láwọ ẹ ti mọ̀ pé bàbá àgbà wà ń bí yóò
1: wọ́n yẹ pé ẹ̀fọ́rọ̀ náà ní ilé ètò wọ́n jẹ́ pọ́ àní kárásà mọ́ solúsì náà lọ́jọ́ pé àgbà náà mọ́ bá ní dá sí ètò láàárọ̀ tìtorí torí pé lálejò pàtàkì nígbà tá a bá kalẹ́ tà tán wọ́n wà bá ní dá sí wọ́n fún yín nímọ̀ọ́dún nípa ọjọ́ kan mọ̀ bí olè ge náà ní orúkọ tèmi jẹ́ ètò wa ètò yẹn fún àgbà ó ti dìlú mọ̀ká kò sí fún ọ́rọ́ sẹ́yìn bẹ́ẹ̀ ọba gbọ́ nígbà tó sì kankan ni ọlọ́run ò ní jẹ́ ká mí sí ẹ̀ a tún kalẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa láàárọ̀ yìí sórí ètò wa ètò yẹn

0: ẹ̀fọ̀rọ̀ làgbà olóòtú òyí padà tún jí ọlálẹ́kan abẹ́rẹ́ gbólóhùn tó ń gúnlẹ̀ ní gbogbo ara tó tún jẹ́ àná fún
1: ọlọ́bàámẹ̀kúnrẹ́ bẹ́ẹ̀ni
0: lẹ́tà wò lárí gbà.
1: Ó àmọ̀dúpẹ́ iléeṣẹ́ ìfẹ́labóyin adúpẹ́ n tí wọ́n mú wá ní ọ̀sẹ̀ yìí tí wọ́n bá ní gba ẹrù tí wọ́n bá ní fẹ́rù ránṣẹ́ tẹ́rù ò ní sọnù àwọn tó bá tó àsìkò tiwọn á pè wọn wọlé mọ́ṣọ́ọ̀kù.
0: Àwọn obìnrin wa náà
1: adúpẹ́ rẹ̀ fàtẹ̀rẹ̀ mi ìyáléke ìyá mẹ́tọ́ adúpẹ́ lọ́yìn adúpẹ́
0: ọ̀ anádùn
1: anádùn ìjà òbẹ́ńbẹ́ ikú yẹ wọ́n ọ̀hún tún yẹ wọ́n jù bẹ́ẹ̀ lọ adúpẹ́. Sí olóòtú ètò ẹ̀kọ́ làgbà ẹni lẹ́tà tó kọ pọ̀ nígbà mo dàbí mo dakọ̀ ìwé mẹ́fà mi kọ́ láwà sọmaráìsì tó jẹ́ pàtàkì mi wọ́n ní sí olóòtú ètò ẹ̀kọ́ làgbà ní ẹjọ́ ẹgbà mí mọ́ràn wọ́n ní àwọn fẹ́ ìyàwó ti wà léèwé wọ́n ní ìyàwó yẹn wa lóyún wọ́n nígbà tó yóò doṣù karùn-ún oyún bàjẹ́ àwọn ètíṣe mọ̀ mímọ́ bàbá rẹ̀ dẹ̀ sọ pé nígbà ò ti fún ọ lóyún bẹ̀rẹ̀ náà ni kọ ọmọ kó lọ ọlọ́mọbìnrin wá pẹ̀lú àwọn pẹ̀lú kún ọ̀yọ́ jáde àrùn ọmọ wọn láwọn jọ ń bára àwọn ọba ọdún kẹni ọdún kẹjọ ọdún kẹjọ ọdún kẹjọ ọdún karùn-ún wọn láwọn ò rí kó àwọn orí kankan gbọ́ mọ́ onígbọ̀ọ́yà lobìnrin bá ta ni bá ní arákùnrin wáyàwó mi òun ò ṣe mọ́ onígbọ̀ tiẹ̀ tún yá ọ̀rẹ́ nǹkan ti ń bímọ ó ti bímọ méjì ọkọ rẹ̀ ti kú bóyá kó òun fi kọ́ ọmọ ọ fọ̀rẹ́ rẹ̀ fún un sọ ṣe é gbọ́ ọlọ́sọ mọ́ wọ̀rí òun ti ní òun náà ní ẹlòmíì ó ní pẹ̀lú ìbànújẹ́ náà fi túkà gba ọ̀nà tó lọ náà gba tiẹ̀ lọ oníṣùgbọ́n tó bá fẹ́ ṣe nǹkan kan ni mo ń pe òun ọmọ ń bọ́ òun sọ̀rọ̀ àmọ́jọ sọ̀rọ̀ àwọn ọ̀jà ọlọ́run wa ti ní ìyàwó oníyàwó mi tó wà ní onígbà tó di bíi ọdún yìí lọ́ bá pè pé tó bá di December o èyí o ọmọ ẹ̀gbọ́n àwọn tọ́jọ́ pin láàrin àwọn obìnrin ni gbogbo àwọn ọmọ márùn-ún ti yàwó tọ́jọ́ pin láàrin àwọn ti kú ọmọ rẹ̀ wá fẹ́ sí ìyàwó ṣùgbọ́n bá ọkùnrin tó ṣe bàbá fún ọmọ ẹ̀ ní ibi ìyàwó ọlọ́dàgbẹ́ bàbá fún ọmọ yìí pé gbogbo owó tọ́ náírà ṣùgbọ́n tó ṣe olówó rẹ̀ ọ wà dé lọ́kọ̀ọ́lá ọdẹ lọ ní ìta bá ṣe ìnáwó tán ó ní ọwá obìnrin tí ń bẹ́ẹ̀ náà sọ pé ó wá sọ fún ìyàwó tí ń bẹ́ẹ̀ nu léyìí ọkùnrin pé ara òun fẹ́ lọ lè kọ́ ó ti kọ́ lẹ̀ nígbà tó ti lóhùn ọ̀jẹ́ mọ́ kí ló lẹ́yìn ó lọ sọ pé ó lè lọ láti wá lọ ó jì lọ láàárọ̀ ọjọ́ ìnáwó lẹ́yìn ìjọ náà ló tún padà dé ọ̀gbọ́dọ̀ sùn ní agbára lọ́lọ́ ojú ọ̀rọ̀ ti jẹnu kágbó mọ̀ràn ìbò lòun ti fẹ́ ṣe tí òun bá lọ kìí ṣe ìlú ti ń ṣe ìnáwó ìlú òdì kejì ni tí òun bá lọ tí ilẹ̀ bá ṣú níbo ní kò gbọ́rọ̀ gbà so ní ẹ̀yìn ìgbà náà ni ké bí ọ̀rọ̀ ti jẹnu ká wá máa sọ fún gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa ní àárọ̀ lórí ètò ẹni ọlọ́run mọ̀ wọ́n ń ṣe ọjọ́òbí lónìí wọ́n ní kí gbogbo àwọn èèyàn kí wọ́n ṣe àdúrà fáwọn wọ́n ní ká dẹ̀ kọ́ ni ọjọ́òbí fáwọn wọ́n ní ká wá fún èèyàn tó bá pè wá ní káàdì 22,000 nìkọ̀ọ̀kan ni orí ètò ẹ̀fọ̀rọ̀ làgbà
0: láàrin 2,000 tá a bá ní ọmọ ẹ̀ jẹ́ 20,000 kọ́ ni
1: àbọ̀ bẹ́ẹ̀ 10,000 kọ́
0: ni lọ.
1: 20,000 ti lọ.
0: 2,000 ni kata síta ẹ̀. Bí yàn bá ná gàrí dáadáa, a mọ̀ pé ké gàrí kan 1,200. Wọ́n lè lọ 200 kúrò bẹ́ẹ̀. Bẹ́ẹ̀. Wọ́n ká ké gàrí méjì. Àbí èlùbọ́n náà wọnú ara wọn náà ni.
1: Tí ẹ bá ti ń pè ẹni ọlọ́run mọ̀ ni, tí ń pè ètò tí wọ́n bá ti ń pè yìí, ẹ mọ̀ sọ, á dẹ̀ mọ̀ kọ nọ́mbà yín lẹ̀ torúkọ yín lẹ̀. So ní agbára lọ, lẹ́yìn ètò ẹ wà pè wá, á wà ẹ wà gbà káàdì yín tí ẹ fẹ́ gbà ní agbára ọlọ́run ẹni tí ó sọ ọjọ́ ọlọ́run.

0: 07085401928. Super number you like, okay? 090-727-34-724-9. Láti lè kọ́ àwọn ènìyàn ṣe máa pákéjì àwọn oúnjẹ wọn láti lè máa fi ránṣẹ́ lọ sí òkè òkun ẹyẹ fi yẹn dá wa ẹ bá wa dòwò pọ̀ wọ́n ti dánilẹ́kọ̀ọ́ kalẹ̀ láti lè kọ́ àwọn ènìyàn bí wọ́n ṣe máa pákéjì àwọn oúnjẹ yálà ewédú ni irú ni ẹja gbígbẹ ni àrí ni èlùbọ́ ni gbogbo oúnjẹ yìí tí a jẹ lẹ́nu wọ́n ṣe pákéjì ẹ̀ àti àwọn páálí tí wọ́n máa fi ṣe wọ́n lóòrèkóòrè fọ́n lè bàtí ránṣẹ́ lọ sí òkè òkun iléeṣẹ́ ramos logistics limited pé ìdánilẹ́kọ̀ọ́ ìkàlẹ̀ pẹ̀lú èlò owó pọ́kún 30,000 tí ẹ bá ti sọ 30,000 naira yìí ẹ kàn fi ìsìnkú sí whatsapp nọ́mbà èyí tí a fi pè tẹ́lẹ̀ sí ẹ̀kọ́ yìí máa wáyé ní on the 31st of October last Saturday ọdún tí a wà yìí ìdánilẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ní October 31st last Sunday ìkejì ìdánilẹ́kọ̀ọ́ máa wáyé ní Saturday ní November ní ọdún tí a wà yìí ilé iṣẹ́ wọ́n wà ní YS78 Kudaki Market Ìkọ̀tún Egbe 78 Kudaki Market Ìkọ̀tún Egbe ìkejì náà wà ní 39 Oyebola Street Ogijo Ogun State ẹ má ṣe gbàgbé o nọ́mbà tí ẹ máa pè wá sí 07085401928 tàbí 090-7273-499 ẹ má ṣe bẹ̀rù rárá o gbogbo ẹ̀yìn tẹ ní ọ̀sán
1: ok ọ̀dà àdúgbò ọ̀hún
2: ọlọ́run
1: falubarika
0: ẹ jẹ́ bí mo ṣe ṣe ń sọ lọ
1: ẹ ti falubarika sí ẹ padà
0: àwọn ènìyàn kú ẹrù
1: àtìgbà ọ̀hún ọ̀dà ọ̀hún
0: ẹ fẹ́ fi ẹrù ránṣẹ́ mi lọ sí àwọn mọ̀lẹ́bí yín ni àbẹ́fẹ́ ṣe lé ní ẹ̀ bẹ́fẹ́ fi ayé òpin kò lè bọ̀ wọ́n.
1: Tọ́ àdúgbò ní ọ. Nígbà tí a ń polówó lọ́wọ́ bàbá wa fẹ́ni arébù tí wà lọ́dọ̀ wa fún ní 2000 látọ̀dọ̀ ọlọ́jọ́ bí a fún ọlọ́wọ́ bọ́tìlì
2: náà
1: gàníyàtọ̀mí bẹ́ẹ̀ ni a fún ọ náà ní 2000 naira so gbogbo ẹni tí pè wá ẹ pè wá kíákíá gbogbo àwọn tí ń pè wá nísìnyí àwọn tí ń pè wá tẹ́lẹ̀tọ̀ wọn ò wọlé àwọn tí ń pè wá lónìí mi ìgbókọ̀ wọn rí láyé.
2: Ẹ̀dí
1: rédíò lè àgbọ́ yín kò sí tẹ́ ẹ̀lò ta ní sọ̀rọ̀.
2: Orúkọ yín látọ̀jọ́ra ti kọ́ ọkọ nílẹ̀ ọba tó dé ọlọ́jọ́ra.
1: Ok ta ni ta ẹ̀lò ẹ káàárọ̀ o. Yes ma.
3: Mo
1: ra de ke akinyanju yanju láti banki olimo.
3: Akinyanju.
1: Ok.
3: Yes. Ọkùnrin
1: yẹn. Yes.
3: Ó gbọ́dọ̀ wú ẹ̀ torí kó má lọ sọ torí tó bá bẹ̀ jẹ́ tó bá ẹ̀jẹ̀ ló máa padà dé sí
1: o. Ok kò lè lọ. Ọ̀dà.
3: Ó máa wulẹ̀ lọ.
1: Ọ̀dà ọ̀dà.
3: Kó tètè sásìkò.
1: Ok.
3: Kó lè kí bàbá wa ẹ Ọlọ́run mọ́
1: o. Ok.
3: Ọdún
1: ọdún
3: kan ni o.
1: Ami ami ok.
3: Wọ́n
2: aṣọ
1: ọ̀pọ̀lọpọ̀ ayé láàyè láàyè tó dá o. Ami ami so. Ami. Ok. Àwọn tó wà lórí ètò
2: bẹ́yẹn kí ni. Ọ̀dà tí a fi jẹ iṣẹ́ látọ̀dọ̀ Balẹ̀ Mẹ̀kúnnú production. Wọ́n ní ìkórè sí ìdúpẹ́ tá a lè pè ní àpèrè àánú olùgbàlejò Òjísọlúwa Prophet K O Oníbọrẹ. Láìpẹ́ pé Prophet Ambassador M O Adena Mosidakan ni oníwàásù. Wọ́n yẹ wáyé Sunday. Ọjọ́ kẹtàlógún oṣù kẹsàn-án ọjọ́ pé ìlàgbọ́ méjì lọ́sàn-án nígbà gẹ́gẹ́ ilé ìjọsìn akọrí nǹkan rò fún ìkẹ́ àti àánú ébùrọ̀ kẹ.

0: ni fast 40 ni gbagede le just number 8 alesin loye abule iroko insango ni ipile ogun ka fo pe fun olorun ba eyin olorun ba yo je ipe wa 107 ese kini mani kasoke 0029346002 tabi 0907178 7076 jesu christi yo ma reti yin o oya
1: oluse oro na to ele se fe laboyin e pe wa wole pada ati rin iya wa lati mowe comrade iya ele se fe laboyin e pe wa pada ke e pari eto yin te nse lo o ko se marun pere e pari eto yin te nse lo ati ri awon eyan ti to bi mejo be ni mejo okay ife laboyin a reti pe yin o ele se fe laboyin ojo olo agbadu awa so aki baba wa bi kan ta kwa aki gbogbo patapata gbo en ta mo kini ara ro aki yin ojo ni eni dam eni rare o lo aran ilowo eh se ile se fe laboyin o ile se fe laboyin ora ada pe ile se fe laboyin boya won o boya o lo mo loni boya tun di jo mejo nu to kilo tun wa nbe ma ile se fe laboyin
0: ta se reti ipele se ife laboyin eyin akuko eko ejo bi yin o awon modede le odun kan one step day ojo ko ni agbara olorun baba se ki dr joseph omolafe lowo awon beji won taiwo pe oluwa omode lowo fayo atin da yo mi kon jolo fayo olode ni ejo be do kini won oya
1: oda ile se fe laboyin o ye po ma boro yin lo
2: bi mo se ba ran mi lo ile se rambo logistics limited ile se to ba won eniyan ku eru lo si oke okun
0: ayo olode ni ajo be do kini won oya
1: okay oda ile se fe la ye po ma boro yin lo
2: bi mo se ba ran mi lo ile se rambo logistics limited ile se to ba won ku eru lo si oke okun yala eni eru ni se fe si awon eniyan yin ni oke okun ni e kan si ile se rambo logistics limited ta ba yi se o da ku je ku le fe se ni tabi doske ta ma ko ku wo pon pon pon ma gbi eru won eru ke fi ranse si iwaju awon te fi ran wa si ile ise rambles logistics limited bakan naa gbogbo eyin ti ẹtọnia te fe se pati oko agba ni ikomo ni ayẹyẹ isile ni ẹkan si ile afayi package awon sanbitnia gẹgẹ bi mo ti sọ tẹlẹ pe aye o ni ikunlẹ wọn o fi ii si bi mọ ni pati ẹkan si ile ise wa afayi pak awon sanbitnia eyi ti ẹgbẹ ati esi orukọ eyi ti ẹ ba n se gẹgẹ bí mo ṣe sọ ẹjẹ tún pe nọmba wa lẹẹkan sí o nítorí àwọn ní àkọkọ 07085401928 lẹẹkan sí 07085401928 tàbí 08168980081 tí ẹ bá ti fẹ́ pé láti ìlú kan bọ́ sí ìlú kan yálà ẹ̀fẹ́ lo plane tàbí ọkọ̀ ojú omi ni ilé iṣẹ́ wa àbá yìí fi ránṣẹ́ sí àwọn ẹbí yín ẹ má gbàgbé sẹ́mínà tí mo dẹ̀ sọ náà sẹ́mínà náà ti dé kankan gbogbo ẹ̀yìn tẹ̀ ń ta ọjà ọ̀mọ́ oúnjẹ jíjẹ tí à ń jẹ ẹ kàn sí ilé iṣẹ́ wa ìlẹ́kọ̀ọ́ náà á kọ́ wa bí a ṣe máa pààkì ọjà wa tí a ránṣẹ́ lọ sí òkè òkun gẹ́gẹ́ bí ẹni mọ̀ pé fún mi tó ó wà ní òkè bí wọ́n ti ń jẹ àwọn oúnjẹ wa tẹ̀lé àṣírí
1: ẹ máa kálẹ̀ o ókè ẹbọ ni àdínyẹ o
2: tí a lè fi oúnjẹ wa ránṣẹ́ lọ sí òkè òkun
1: wọ́n sì yín
2: YK78 Deep Market ìkọ̀tún egbè
1: tàbí
2: 39 Oyebola Street Ogijó Ogun State. Tí ẹ bá ti tẹ owó náà ẹ fi rìsíìtì ránṣẹ́ sí àwọn wáṣẹ nọmbà èdè àsìkò.
0: Adúpẹ́ lọ́wọ́ yóò
1: lé sí ọ̀nà
0: ọlọ́mà
1: ẹ̀rì ṣe o.
0: Lẹ́ẹ̀kan sí 07085-01928 ilé iṣẹ́ ìfẹ́ labọ́yìn. Ẹ lábọ́ káṣẹ̀lẹ̀ rẹ̀ ìpẹ́kúnnù.
1: Àwọn nígbà tí a ń pè comrade láti mòwe engineer Ebenko wọn náà ti pè láti wọ́n pè sí
0: abẹ́rẹ́
1: àti kọ́lẹ̀ ẹ̀ná ọgbẹ́ mi. Báwọn kálẹ̀ báyìí ẹni tó bá tún fẹ́ pè ẹ lè pè mí nígbà tí mo bá parí oṣù mẹ́rin bá ti pé
0: oṣù
1: pé mẹ́wàá kò sówó mọ́ akíjọ̀bí ọlọ́run jẹ́ sí ọ̀pọ̀ ọdún láyé àti láyé àdẹni ọlọ́mọ àti láyé ìdẹ́ra ẹni dààmú ojú òní tiwa ẹni sì kọ́ wọn. Bàbá bá ní kí ẹ pọ́dà rọ̀.
3: Àtò pẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa gbọ́ ètò yìí.

0: lọ́wọ́ ilé ìgbà rẹ̀ á tún ràn yín lọ́wọ́ ẹ máa bá wa fọ̀rọ̀ làgbà ọ́
1: tọ́ bàbá maru
2: ẹ máa
3: fọ̀rọ̀ làgbà
0: 4652 nọ́mbà bàbá.
4: Bont FM 92.9.

Awa di dame machine mo kiyo.

ẹgbọ́n bẹ́ẹ̀ wọ̀nyí tó ń lùwẹ̀ nínú odò adágún ọtí ìwà èrí àti ìmẹ́lẹ́ tó da gbogbo agbára ìjẹ́ ọ̀dọ́ rẹ̀ nù sínú kòtò ẹ̀wù ọ̀dọ́ ìwò yìí tí ó sọ ìbẹ̀rù àgbànù tí ó kúrò nínú ipa ọ̀nà òótọ́ àti ìwà rere àlẹ́bámi wo ọ̀dọ́ ìwò yìí tí ó gbàgbé pé ìgbà ò lọ bí òré tí àsìkò sì dúró dé ìgbà àtijọ́ yóò kọjá lọ ìgbà tuntun yóò sì dé ǹjẹ́ bí ìgbà ọ̀tún bá dé irú èso wo ni irúgbìn rẹ yóò gbé yọ ìwọ ọ̀dọ́ ìwò yìí ò bá gbéra nílẹ̀ fún àyípadà rere kí o sọ òkùnkùn ayé di ìmọ́lẹ̀ a mọ ìrètí tí a fi ìmí sí rere mọ ni ọ́ ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́ akíkanjú oníwọ̀ tútù ìwọ ọ̀dọ́ onírọ̀lẹ̀ kí o fi ọwọ́ ẹ̀yẹ rẹ méjèèjì kó fi kọ́ iṣẹ́ àti òṣì léèmọ̀ kí o fi gbogbo okun rẹ lé ibi dànù láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló kún ní ayé ò bá di àmọ̀ràn rẹ ìwọ ọ̀dọ́ òní kí o wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí kí ayé lè kó kíkí rẹ kí àwọn ọ̀run gankan gbé sàdánkátà rẹ ilẹ̀ bàbá rẹ ń pè ọ́ o ò bá gbéra nílẹ̀ ìwọ ọ̀dọ́ iṣẹ́ 92.9

0: Ǹjẹ́ ẹ mọ̀ pé òní nìkan ni ọ̀pọ̀ ènìyàn rò, wọn ò rántí ọ̀la. Bẹ́ẹ̀ àbọ̀ wá bá ohun tẹ́nìyàn bá ṣe, ó ní àwọn bàbá wa ń pè ní ọ̀la. Nítorí náà, kí o tó gbé ìgbésẹ̀ kan tàbí ṣe nǹkan kan, rántí ọ̀la. Torí pé àṣegbé kan ò sí o, àṣepamọ́ ló wà. Oníkálukú ni yóò jèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Eléyìí ni mo fi wọlé sórí ètò lónìí. Bákan náà ni mi ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ bàbá wa nínú Olúwa, tí wọ́n jẹ́ chairman fún gbogbo ọmọ ẹgbẹ́ Know Your Right Anti-Corruption ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátá. Mo ń sọ̀rọ̀ nípa Comrade Pastor Paul Akinbolade fún àtìlẹyìn wọn lórí ètò yìí. Torí ọkùnrin tó ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́mà ló ń ṣe. Àdúpẹ́ lọ́wọ́ yín sà fún akitiyan yín, fún ìgbìyànjú yín, ìrìn àjò káàkiri orílẹ̀-èdè ni, àti ìnáwó tí a ò lè ṣe ìṣirò rẹ̀ tán. Ọlọ́run yóò túbọ̀ máa bùkún yín. Ẹ kú iṣẹ́ takuntakun. Know Your Right, ma ẹ̀tọ́ ẹ ni ètò tó ń lọ lọ́wọ́ lórí Radio Bond 92.9 FM náà láwà tí ẹ ti ń gbọ́ wa. Etí tẹ fi ń gbọ́ wa kò ní di. Ó yẹ ká mẹ̀tọ́ wa, ká má bàa máa jìyà àìmẹ̀tọ́. Ẹ jẹ́ ká gbìyànjú kárí wípé a darapọ̀ mọ́ ẹgbẹ́ Know Your Right láti mọ àwọn tó tọ́ àti tí ò tọ́, kí a má bàa máa jìjà àìmẹ̀tọ́ níbi gbogbo tá a bá wà káàkiri. Comrade Ajayi Makinde lorúkọ mi, tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Àkọ́bí Egun. Ọlọ́wọ́ bọ́tìnì mi, òkú iṣẹ́ takuntakuntakun. Gbogbo yín pátá ni mo kí. Fún àǹfààní ìwọ tí o bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Know Your Right Anti-Corruption, kàn sí wa ní 1 Délé Ara Street, Délé Ara Bus Stop, Abáranjẹ Road, Ìkọ̀tún. Bóyá ẹjọ́ kan ló sì fẹ́ gbé wá ni, tàbí ènìyàn kan ti ẹ̀lú jìbìtì, ẹ pè wá sórí 070-4967-8729. 070-4967-8729. Bákan náà, ẹ sì tún lè pè wá sórí 0802-703-7390. 0802-703-7390. Nọ́mbà tí ẹ lè fi pè wá nìyẹn fún ohunkóhun èyí tí ẹ bá fẹ́ ká ṣe fún yín. Mo kí bàbá wa nínú Olúwa káàbọ̀ sílé agbára lónìí. Bàbá ti wà pẹ̀lú mi nílé agbára láti tẹ̀síwájú lórí àwọn ọ̀rọ̀ tó jẹ mọ́ ti ẹ̀tọ́ ọmọnìyàn, tàbí ohun tó yẹ láti jẹ́ kí a mọ ẹ̀tọ́ wa tí orílẹ̀-èdè wa, ìlú wa, agbègbè wa, àyíká wa yóò fi wà ní àlàáfíà. Bàbá, mo kí yín káàbọ̀ sórí ètò sá.
1: Àkọ́bí, a ní Olúwa máa dáàbò rẹ̀ bò yín. Bẹ́ sí lọ bí ẹ sí ń bọ̀ yín, àbò Olúwa máa péye lórí yín. Olóòtú wa, ní orúkọ Jésù, Olúwa náà máa tọ́ yín sọ́nà. Gbogbo oníjà yín nílé, gbogbo oníjà yín lọ́nà. Radio Nigeria, Bond FM, òní jóná. Radio Nigeria Èkó yìí, òní jóná o. Ní orúkọ ti Jésù, ìjàmbá ò ní ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa. Àwọn tí máa ń wá bá wa, àwọn tí bá wa dòwò pọ̀, ní orúkọ ti Jésù, ìjàmbá ò ní ṣe yín o. Àwọn tí ń bá wa ralẹ̀ náà, ìjàmbá ò ní ṣe yín o. Ẹ ti rówó ralẹ̀ ní orúkọ Jésù, ẹ rówó kọ. Ilé yìí ó ní dàrú, ọ̀nà yín aráyè, ilé yín aroju. Bẹ́ẹ̀ ni kò rí. Nígbàgbé pé a ti ń sọ̀rọ̀ lórí misrepresentation and ní ọ̀sẹ̀ tó kọjá, a ní ká tó rí misrepresentation, aláti kọ́kọ́ rí representation. Representation làwa máa ń ṣe by the grace of God. Àwọn tá a lè sọ wípé bóyá àwọn ò gbádùn wa ni àwọn tó máa ń gbọ́n jù wá lọ. Ìná sẹ́yìn pé àwọn kan wà tẹ́ bá fún wọn ní ìmọ̀ràn, wọn ò ní gbàgbọ́ tán, wọ́n sì tún máa wá nǹkan mí káàkiri. Níwà ẹ, àwa kì í ṣe pé bóyá a kàn kọ́ ẹ̀kọ́ nípa òfin. Àwọn amòfin máa ń kọ lẹ́tà sí ọ̀dọ̀ wa, tá a máa ń ràn wọ́n lọ́wọ́ bọ́lọ́ ṣe ràn wá lọ́wọ́. Ajàfẹ́tọ̀ ọmọnìyàn ni wá. We are not just operating by the legal standard obtained at the four walls of any academic institution. We've gone beyond that. So to hear you say, I want ọlọ́pàá ń gbéṣẹ́ fún wa, DSS ń gbéṣẹ́ fún wa. Ẹ gbọ́ mi o. le ba wa office e ri awon ise mi to ti gbe fun wa to je pe ba wa na se gbe se fun won awon na gbe se fun wa so ba se ran wa lowo niyan na ta ba wa ba yin so awon kankan ta ba le kankan apa soke abi ke ya wa aso nla o tito ati ifese mu le nkan ohun ni a so fun yin n ti a ba si so fun yin ba de gbe so go ngba ta wa bi meji meta ba jo joko ti a ba jo ro emi o tu ri bi ti e tu le ri o tito mi te tu ma fi ese re mu le awon isoro won ba ta kan ni pelu awon kokan niyan won wopo tori awon to trust wa won wa by the grace of God won wa repete gan ni aha now soro nipa representation asalaye re bi pe eni to nduro soju abi seyin ni o ma pe fun elomiran ti elomiran yen sin gba gbo to si ma se nkan yen to de ma jasi otito fun to si ma yori si rere fun ohun ni representation so misrepresentation ta wa nsoro nipa re ohun ni ohun ti eni ti e so pe ko soju yin abi ko seyin yen to ba yin so gege bi agent ti o je otito ohun ni misrepresentation now o wa ni ona meta the classification types of misrepresentation misrepresentation jasi ona meta akoko ni fraudulent misrepresentation da gbo so be tele no traditionally classification is into three parts one fraudulent misrepresentation fraudulent yen ni you know ti mama gbo fraud mun ti eyan mo to se that is oro to eyan mo pe ko je otito to nso fun elomiran ki elomiran yen le gbagbo iyan la se gbe inducement dide why induce nto yen why ties onito hun what oro didu you understand won ko si onito hun lori te ba de office wa mu ye ile ton ti ton awon eyan ton ra ti eniyan de mama gbagbo wi pe awon ton ba awon so yi wipe otito ni that is misrepresentation number 2 negligent misrepresentation then number 3 innocent misrepresentation dey dey to kale kan si fraudulent misrepresentation 2 negligent misrepresentation 3 innocent misrepresentation now these are the classification onometa ti a le pin representation si niyan so egbedo mo eleyi ona meta yi egbedo mo daju daju te ba fe pe eyan lejo gan egbedo kokko mo awon kan won yi boya fraudulent misrepresentation negligent misrepresentation ya bi innocent misrepresentation now the fraudulent misrepresentation ohun ni wi pe ni ma nsele nigbati enikan ba ti mo wi pe ohun ti ohun fe lo so yi wi pe ko ri be sugbon o sa fe so ko ba le ri nkan to fe gba yen gba mo so ni ose to koja na lu anfani awon ti o ti gbo wa ni ose to koja n toro ma ya wa lenu pe awon mi ma so pe won se gbo wa lati bi ogbon odun da ti fe wa ni over 25 years sati n wa lori radio now for example ohun ni e o mo wi pe car yi o ti wa damaged pe car yi ti ni ijamba won ti wa lo repair re sibe na e yen o so fun bi yen bi yen ni fe ra to wa moto to ma ra pe oko yi o ko ti ni ijamba kankan ri ko ti ni accident kankan ri bi wa gba gbo sugbon e mo wi pe iro lohun pa mo to fi we oro ile ni ose to koja lohun wi pe ile mi ti yen ba lo si awon ibi to ti developed won yen awon ile mi ile kan wa case e wa lodo wa bayi ni ijesa ile yen ti ni defect asugbon awon to ni in fact lawyer ninu ebi yen gan je lawyer gan gan no petition sodo wa o de wa de ti ba soro won ti wa mark ile yen sin ton ba ma ta distress sales lo ma je o ti because lawyer yen ti boro si wa lenu anyway so awon government ti wa lewe mo but won ti yo iwe yen sin won ti yo mark yen kuro nbe nsin a le so fun pe okay e lo ta so fun awon demolishable lo ma pe yen demolishable building ni upstairs ni but o ti wole so ko wa de pe lo so kan oru kan o ma lo dawo ti won ba se ti won fe se boya won plaster bi kankan awon crack ti wa nbe alangba ti wo arin e be don ba paint e nsin ton ba plaster ton ba paint e awon mi ni o se mo nsin gba to ti dodo wa sugbon awon mi be won lo paint e won wa ta ni gbe ojulowo ile that is misrepresentation tori opo igba e sora fun awon agent ti e ma ma lo e sora gidi gan esora gidi gan akoba ma npo to ma wa lati odo awon agent won yen awon to represent to ba ti represent yen keji ni agent o so ma ro ke boya awon agent kini nikan lawyer can be agent teachers can be agent yeah anybody that is representing the other person is an agent so ibiti fraudulent misrepresentation tin wa niyan e mo wi pe mun to hun so yi iro ni that's fraudulent so be relies on the statement or the informations of a You understand? So ti bi ba ti ko sile ti o sele laarin yen o ti ja si fraudulent misrepresentation.
0: E seun baba wa e je ka doke lohun na.
2: E tetin si kede pataki anfani nla re fun gbogbo eyin ti e ma nlo fi owo gobo ise test ni lab kaakiri e titi ma bo lati se ayewo ara yin bayi pelu computer system ti o salaye gbogbo aisan to ba wa ninu ago ara yin ati awon ogun ti e nilo lati le mu ki gbogbo eye ara yin lati ori titi de atelese wa ni alafia pipe pelu owo sikini le o fi se ayewo yi bakan na ni eto omi sise kan tun wa fun mimu eyi ti a pe ni multifunctional hydrogen cup water lati fo gbogbo idoti ara jade ki gbogbo eya ara yin le wa lalafia ayewo ero computer yi yo tun salaye ohun to le sele lodun kan siwaju boya ninu ijo yin tabi legbelegbe le fe ki won ti wa se ayewo ara yin pelu owo ti o gani lara eyin e sha ti pe won sori ero ibani soro 080 83 81 94 080 83 81 94 tabi 080 26 18 25 77 080 26 18 25 77 ero ti pe ilera loro alafia re se koko.
0: Bákan náà fún ẹ̀yin tí ẹ fẹ́ ra ẹ̀yà ara kẹ̀kẹ́ Maruwa TVS lọ́pọ̀ yanturu ní wholesale ní cheapest price láti máa tún tà níbikíbi tí ẹ bá wà kẹ́sì máa jèrè rẹpẹtẹ lórí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ènìyàn ṣe ń wá rà á níbẹ̀ láti Ìbàdàn ní o Ìjẹ́bú-òde àtàwọn ìlú tó kù káàkiri ní owó tí ò ganilára. Pe Comrade Victor sí 090-78-04-8759 090-78-04-8759.
1: So now another misrepresentation ni pe if it's a property e ma binu pe an lo si property plot ori awa na wa into property aha. So it is of wipe a property yo pe oni document ijoba pe oni ase ijoba lori. In fact e je kin fi just last week oni woman kan ta ba handle case ni Abuja emi gangan lo pe wipe eyan kan ni di ile si asokoro e mo bi ton daruko yen. So awa o si Abuja lati contact awon eyan wa to wa ni Abuja ikan ni officer na. Now what I wanted to say that pe o fe jomo iru negligent misrepresentation, you understand? Negligent misrepresentation on wipe ngba ti bobo agent to ja sati ya connect wa mo lohun ton connect wa mo wa lohun ti o bere lowo mi wipe iru wo ni eniyan wa. Anyway, we don't need that sort of who come up with Google Ilito and Yasokoro Lonisi or four. Same way, low Tony, but me will find out. Moko Zoom, we pay low Tony, Google Ilito Batuani as we are as a Koroan, by the extension, we want money, see or four. So, more Elaine or Gontimons, the only money, see or four. To look at me, see or check here. That is negligent misrepresentation. It's negligent on my own side. Do momo you pay any aim I'll find out. Yeah, you with me. Betty I'm going to move every salary and call a year away on it. That is negligent misrepresentation. Then the other one, innocent misrepresentation. Talk about the next week. A jack party asoro nipa innocent misrepresentation. Dakun seri be sin gbo wa ta ndun yi opopolopo eyan lo ni gbagbo wi pe a ni owo awon eyan de sin gbekele wa looto awa ti gbianju lati jagun segun etan ati iro awa kin se awon ton ma ni pe all lawyers are liar it's a lie. So awon ti o ni property opopolopo on gbe property fun wa eni to ba lagbara lati sponsor je ka rira kajo so aso yi awon kan se gbe 10,000 acres of land fun wa pe ka wa sponsor bayi sugbon ba se ba n soro yi awa o se be ni owo e won ta ba ri eni ti olohun ran lowo ile ti wa o kin se eto a ma se wa die daada owo de wa nbe ti eyan ba lo owo e ti o de bo si owo eto won tun fun wa ni 30 acres kan na o da ba ti ra ke je ka jo dowo po de 100 acres kan na won tun gbe fun wa na fun tita awon to ba ni owo a ma ta cheap fun yin en to ba le sponsor abi en to ba fe ra ese ada fun yin apade ni ose to nbo Yesu Oluwa wa amen.
0: e ma gbagbe ile ti a n polowo re ni Abuja si wa sibe fun tita tori a n fe ni to le ra 9 plots yi papo ni e kan na ni o ni Kwari Gbagualada ni to si post office lo wa pelu ile 10 plots ti a n polowo ni ago okota iyen na si wa sibe fun tita o ti ko jina si roundabout ni okota fun eniyan to le ra gbogbo re papo ile wa si wa ni owode ni oke rinja ani ile si laro behind a Laro Stadium off Ebenezer Obey Fabi Farm. Hello, 350,000. See 450,000. Soke, Leo Fira ile plot kan lodo wa lasiko yi. Bakana ni atuni awen ile kan bayi Simowe after Christopher University. Tiko jina si redeem ni sheri pelu owoti o gani lara Leo ra ile ti eba fenibe ile to dara to te juni bakan na e ma gbagbe nipa ile ti a so pe o wa leyin baraki ajilete iyen ni owode ti a so pe ile to dara to sumo ibi ti security awon soja to wa ni ile yen dara eyi ni ati so fun yin tele eran ti re lasiko ti a nse promo lori re lowo yi gbogbo iwo ti o ba ka owo me lowo ma se fi asiko re dola tete pe wa bayi ki wo na le je anfani promo yen pelu 400 si 450,000 iwo no je anfani plot kan ni orile ajilete eye ti a ti so fun wa ko to di pe yo gbori soke iwo ti o ba nife si ati ra awon ile yi ma je ko dun yi tun koja lai pe igbese kankan iwo na tete pe wa ko je anfani awon ile ti a n polowo yi tori gbogbo ile ti e ba ti ra lodo ti wa lo ni ifokanbale ti ko bewude onkon to ba fe sele awa se tan gege bi aja fun eto omo eniyan lati dide ka si yanju re ni ke amosa iroyin ayo ti mo mu wa fun eyin ololufe eto yi loni ni lori oro ile wa ti ani o wa ni oja odan ni after Ilaro Poli nibi ti a so wi pe senator Lamilekan Yayi ati World Bank ti nse ona lo lowo lowo bayi fun eyin ti e ba le fi owo yin ki e tete wa fi de nkan mole bayi ki e si jere repete lojo iwaju awon to wa ni ilu oyinbo gan won tin ra ile sibe repete lowo lowo bayi awon eniyan tin yoju ba se polowo eyin na tete jikiri bayi ki e wa invest owo tin na sibe bo je 200 acres tabi 500 acres le le fowo yin de male oya eyin na tete dide ile yen si wa ni berepete awakan yo 20 acres ti a n polowo yi lati fi se ara ilu lore ni 200,000 naira per plot lowo lowo bayi nitori ile yi ma to won awon eniyan to n yoju awon ni won le so bi ibe yen si ri nibi ti a n so yi sugbon boye eyin sese n gbo nipa ipolowo ile ti a n so yi lori eto yi ni oya e wa lo je ifa yi ko to tan be bi a se n polowo oke rinja ni owode ni josi niyan o ni 180 200 o la bere si polowo e oke rinja ti di 800,000 per plot bayi ile ma appreciate ni to ba yansin ile ti ajilete na ko ni pe lo soke ona Sokoto Road ti won se bo lati apapa to gba tan koja lo nisin ta n so nipa re yi nse lo lo so se lo lo soda ni to si oja odan lohun that means pe ti e ba ti bere irin ajo yin lati osodi ni tabi lati atan ibi ti a n so yi le n lo straight e si le gbe mato yin de ori ile yen gangangan te ba ti le wa lati ra le sibe ki se bi to je wi pe e sese ma la ibi to jina koja tabi ti e o ni le debe te ma nawo iro o e gbe mato yin dori ile yen gangangan a so eleyi lati je ki afira ara wa lowo ni 20 acres la yo sile bayi fun tita ni 200,000 per plot e tete yoju ke wa ba wa ni office wa ke sanwo wole ile ti yin ni eyin le ni te ba ti yoju te sanwo lori iye acres tabi iye plot ti e ba ra nibe ti yo si ni ifokanbale ti ko le si wahala kankan
3: lọjọ waju
0: ile ti an soro re yi wa ni opposite Unique Polytechnic ni oja odan ni won koju sara won bayi ni face to face ni eni to ba wa si office wa e o ri a o fi sambord re a o fi han yin teni no ri dada ilu yen o tin develop ni yen witi witi lawon eyan ni won sare ra ile si area yen lọwọ ti an so yi awon to nfo ranse won tin po ranse awon to yoju ti won ti wa ra ile yen ti won si fin de nkan male nbe eyin na e tete dide bayi e ma di odola e wa fi owo ti yin na de ile male si be fun anfani ojo waju ni o ye ki promo ti a nse lori ile ti a npolowo o ye ko wa si ipari ni ipari osu ti a se koja yi sugbon nitori awon eniyan to tun pe wa pe awon si nife si lati wa ra ile sibe ati nitori awon to ti ti deposit awon owo kan sile ti owo won o ti pe nitori re la tun fi sun promo yi si waju titi di ipari osu ti a waye enikeni to ba si nife si lati ra ile sibe ki o tete yoju ki won tete pe wa lati wa sanwo wole e ma se je ki anfani yi ko tun fo yin ru e se e je ki n fi asiko yi so fun eyin ti olorun ba bukun eyi ti e le invest owo yin lati se sponsor fun awon ile ti awon ebi kan ti gbe si akata wa ti won wa sponsor fun budget sofia ni wa ni tabi atile je nikan ti owo wa lowo re to le se sponsor fun ile repete eyi to wa ni akata wa bayi ani ile to tobi 10,000 acres kan atun ni ile miran to je bi 30 acres iyen na wa nile 100 acres kan tun wa nile boje sofia ni boje ile ise kan ni ti o ba le se sponsor fun awon ile yi e pe wa kajo so asoyepo fun ati mu ki ile yi ko di tita e je ki iru eniyan be tabi iru egbe ni te le invest owo yin lati sponsor fun awon ile ti a nso yi e pe wa olorun a bukun wa e se adupe bakan na ti a ba ri eni to ni ile ti o je ti ebi ti won tabi ile ti won ti won fe ta fun ara won ti ko ni wahala kankan lori tabi eyi to ba ni wahala ki e tete je ka mo nipa re ka le mo igbese ti a ma gbe o si je wi pe iwo ni lo lawyer to mu harahara to le bo yanju oro pe wa gbogbo re lo wa ni ikawo wa tabe nikan gba o loju to yan e je to lu en jibiti to fe ka be track number re gbogbo ise yi o ni awan se ni office wa te ma pe sori 0704967872907049678729 tabi 0802703739 0802703739 E ma se je ki odun yi tun lo lai be igbese kankan.
2: E 36 kede pataki anfani nla re fun gbogbo eyin ti e ma nlo fi owo gobo ise test ni lab kaakiri. E titi ma bo lati se ayewo ara yin bayi pelu computer system ti o salaye gbogbo aisan to ba wa ninu ago ara yin ati awon ogun ti e nilo lati le mu ki gbogbo eyi ara yin lati ori titi de atelese wa ni alafia pipe pelu owo sikini le o fi se ayewo yi bakan na ni eto omi sise kan tun wa fun mimu eyi ti a pe ni multifunctional hydrogen cup water lati fo gbogbo idoti ara jade ki gbogbo eyi ara yin le wa lalafia ayewo ero computer yi yo tun salaye ohun to le sele lodun kan siwaju boya ninu ijo yin tabi legbelegbe le fe ki won ti wa se ayewo ara yin pelu owo ti o gani lara eyin e sa ti pe won sori ero ibani soro 0808 83 83 81 94 0808 83 83 81 94 tabi 0802 6
3: 18 2577 080 26 18 2577.
2: Ẹ̀rọ ti pé ìlera lọ́rọ̀, àlàáfíà rẹ̀ ṣe kókó.
4: Ẹ̀yin èèyàn wa, tí a bá ń sọ gbọmọgbọmọ pé kẹ́ ẹ ṣe àyẹ̀wò ara, ẹ má má fi ṣèbínú. Ìdí tí a fi ń sọ léyìí ni pé ó ní èèyàn wa akọni tó súnmọ́ wa gidi gan ni. Ní ọdún tó kọjá, ó wá fún àyẹ̀wò ara. Nínú àyẹ̀wò tá a dẹ̀ ṣe fún, a rí i pé àrùn rọpárọsẹ̀ ó ti fẹ́ máa ṣarajọ nínú àgọ́ ara ẹ̀. Léyìí tá a dẹ̀ ṣe àlàyé fún pé kó mójútó ara ẹ̀ kó tó di pé irú nǹkan báyẹn máa ṣẹlẹ̀. Àmọ́ nítorí pé kò tí ì dagunlẹ̀, ó ṣì ń rí ara gbé. Ní ọ̀sẹ̀ tó kọjá ni ó lọ sí ìgbéyàwó. Ó lọ síbẹ̀, ó ṣe fàájì, ó gbádùn ara ẹ̀. Nígbà tó ṣe tán, tó ní kóun gbé ọkọ ẹ̀ kó máa lọlé. Lẹ́nu níbi tó ti fẹ́ wọ mọ́tò ibẹ̀ náà ló ti ṣubú lulẹ̀. Tó di pé wọ́n gbé dìgbàdìgbà lọ ilé ìwòsàn. Ìgbà tó máa dé ilé ìwòsàn náà, owó tó kọ́kọ́ dà lẹ̀ bíi 2.5 million lówó tó kọ́kọ́ dà lẹ̀ kán tó lè ṣe ìtọ́jú ẹ̀. Ìdí tá a fi ń sọ eléyìí fún wa ni pé ẹ má yẹ kó dìgbà tí ó máa dá wa gúnlẹ̀ báyìí, tó máa bọ́ sí emergency, tó máa rù wá kiri. Ẹ jẹ́ ká mọ̀ pé prevention is better than cure. Èyí la fi ń sọ fún wa wípé ẹ má yẹ ká dúró dìgbà tí ara wa máa bèrè. Bí àpẹẹrẹ, ẹ jẹ́ ká wo ọkọ̀ tá à ń lò, gbogbo nǹkan tá à ń lò fi ṣiṣẹ́. Tí a bá sáfìsì, ẹ jẹ́ ká máa wo lọ́kàn pé àti máa lókun àpẹ àkíní yìí ó máa dẹnu kọlẹ̀. Bó yẹ ká ṣe máa wò ó ní pé àgọ́ ara wa náà ṣe máa rí nìyí. Ẹni tó dẹ̀ ní ọkọ̀ tí ò tẹ ìwà àyẹ̀wò rẹ̀ fún ọdún mẹ́ta mẹ́rin, kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Èyí la fi ń sọ fún wa wípé ká ṣe àyẹ̀wò ara wa, ká mọ ibi tó kù sí. Bá ṣe máa sọ fún wa pé máṣíìnì tá a fi ń ṣe àyẹ̀wò ní ọ̀dọ̀ wa, ó máa ń mú àwọn àìsàn míì tó ti ń kóra jọ tí ò tí ì farahàn. Ó máa ń fi àṣì àfihàn rẹ̀ láti ṣe ká ètè mójútó kó tó ṣẹlẹ̀. Ẹ má yẹn ká gbàgbé pé ìlera lọ́rọ̀ o, ìlera ṣe kókó. Ẹ ká mójútó ọ̀rọ̀ ìlera wa. A máa tún pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lẹ́ẹ̀kan sí 08 26 18 25 77 08 26 18 25 77. Èyí tẹ́ tún lè pè ṣìkejì ní 08 83 83 81 94 08 83 83 81 94. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nìyẹn. Ẹ̀yẹ ká tún máa ran yín létí lẹ́ẹ̀kan pé ìlera lọ́rọ̀.
0: Tó ẹ fẹ́ pè mí tí mo jẹ́ atọ́kùn, ẹ pè mí sórí 08139365988 08139365988. Títí ọjọ́ mẹ́jọ tá a máa pàdé, Ọlọ́run dá ẹ̀mí wa sí kápẹ́rẹ́ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.

0: mi ni Opayemi Okaaga. Sílébù jẹ́ ègé ọ̀rọ̀ tí èmi lè gbé jáde. Orúkọ mi ni Opayemi Okaaga. Sílébù jẹ́ ègé ọ̀rọ̀ tí èmi lè gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo. Àpẹẹrẹ ọ̀rọ̀ onísílébù kan tọ́kùsùn jẹ́ lọ gbé. Àpẹẹrẹ ọ̀rọ̀ onísílébù méjì Adé Ṣọlá jáde gbé jẹ́ máàpù. Àpẹẹrẹ onísílébù mẹ́ta ṣòkòtò pàtà kọ́kọ́rọ́ agogo àgbàlá. Àpẹẹrẹ ọ̀rọ̀ onísílébù mẹ́rin Adé Àárín Ọlá Mobọ́ládé Ọláyídé Àgbàlagbà. Àpẹẹrẹ márùn Alébí Oṣù Agbádíàkà Kábíọ́sì Olébí. Ẹ ṣé. Orúkọ mi ni Jimo Waris. Orí kékèké màálù tí kò léwu ló bá lè ṣíṣí. Bámi náà mọ̀ kò dé lọ ọ̀nà mọ̀ báwo la tó sọ ọmọ lórúkọ tí gígá ló ní bí ìgbẹ́ ọ̀la àdè ẹni tí agbálábá nìgbà.
1: Orúkọ mi ni Salaudeen Fauzia. Àwọn ẹ̀kọ́ èrò ilé ife pọ̀ síbí tábìlì tébù agbáṣẹ́ kòkò pọ̀ ìsìn bẹ́ẹ̀. A sọ̀rọ̀ má gbèsè rẹ́jù amúmáà kọ̀míṣàn fèrèsé wíńdò.
2: Orúkọ mi Yusuf Zakaria. Iṣẹ́ ní kọ́mpútéṣàn àwọ̀ kọ́lọ̀ kọ́ṣọ́rọ́ télọ̀. Ọmọ iléèwé student àwọn ọkùnrin boy àwọn obìnrin girl onídìí hairdresser.

Àwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

gẹ́gẹ́ ni aago méjìlá ọ̀sán lù iléeṣẹ́ bond fm 92.9 tó kalẹ̀ sí onígbòǹgbò ra ìkẹjà èkó ìròyìn àpapọ̀ lamú síwájú ná ẹ kọ́kọ́ gbọ́ àwọn kókó inú rẹ̀ ìjọba ìpínlẹ̀ èkó lábẹ́ lagos state aids control agency àti excellence community welfare scheme ti ṣe ìdókòwò pọ̀ lójúnà àti mú ìmúgbòòrò bá àyẹ̀wò àti irú àwọn aláìsàn hiv aids nípínlẹ̀ èkó àjọ lagos state security trust fund ṣe ìpèsè ọkọ̀ ààbò méjì fún nigeria railway corporation nrc láti mú àlékún bá ètò ààbò fáwọn ojú irin nípínlẹ̀ èkó àjọ inec fún àjọ jamb nípa títẹ ìka lọ́nà ẹ̀rọ fún ìró lágbára jamb ìjọba ìpínlẹ̀ maharashtra orílẹ̀-èdè india fún àwọn awakọ̀ àtàwọn agun alùpùpù ní ọdún láti fi kọ́ ẹ̀kọ́ èdè abínibí ìpínlẹ̀ náà wáyé o ìròyìn náà nìwọ̀nyí lẹ́kùnrẹ́rẹ́ látẹnu bell ọ̀jẹ̀túndé àjọ lagos state aid control agency lsaca ti ṣe ìfìdímúlẹ̀ ìpín hàn láti ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lójúnà àti mú ìmúgbòòrò bá ṣíṣe àyẹ̀wò àti ìtọ́jú àìsàn ọkàn hiv aids láwùjọ ní gbogbo agbègbè yíkáyíká ìpínlẹ̀ èkó ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ náà dr fọlákẹ́mi aṣàhùn ló sọ èyí nígbà tó ń gba àwọn excellence community welfare scheme ECEWS lálejò tí olùdarí àjọ náà dr hidayat uthman léwájú fún dr uthman sọ wípé gbòòrò bá àyẹ̀wò àti ìtọ́jú àwọn aláìsàn hiv aids jẹ́ láti ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ lẹ́ka ètò ìlera bí àyẹ̀wò àti ìtọ́jú àwọn aláìsàn hiv aids lè di kálékàkò ṣé àwọn oníṣègùn wọ̀nyí lè di èyí tó léwura sí i àwọn àjọ méjì ọ̀hún ti ṣe ìlérí àjọṣepọ̀ tí yóò mú àṣeyọrí bá olójúnà àti mú àlékún bá ètò ìlera ní gbogbo agbègbè tí ń bẹ nípínlẹ̀ èkó ìjọba èkó nípasẹ̀ àjọ lagos state security trust fund lsstf ti ṣe ìpèsè ọkọ̀ ètò ààbò méjì nigerian railway corporation nrc láti fi ṣe àlékún ààbò láwọn ojú irin yíkáyíká ìpínlẹ̀ èkó àwọn ọkọ̀ yìí ni wọ́n wà lé ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ reluwé alákòóso àjọ reluwé dr káyọ̀dé ọ̀pẹ́ ìfàlọ́wọ́ ní reluwé tó wà ní mobolaji johnson alaago méjì yaba èkó nígbà tó ń sọ̀rọ̀ rẹ̀ alàgbà ọ̀pẹ́ ìfà ṣàlàyé pé àwọn ọkọ̀ tuntun yìí yóò tún ṣe àlékún ìdúró déédé ètò ààbò láwọn ojú irin wa yóò jẹ́ káwọn ẹ̀ṣọ́ aláàbò tètè máa dìde sí àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì pẹ̀lú ìpèsè àwọn ọkọ̀ méjì tuntun ọ̀hún bákan náà tí akọ̀wé àgbà fún àjọ lsstf dr ayọ̀dẹ́lẹ̀ ogunsan sọ pé ìpèsè ọkọ̀ ààbò yìí ni wọn láti ṣe kóríyá fún ààbò fún ètò ààbò láwọn ojú irin wa láti ṣe àlékún ìdúró déédé ètò ààbò káàkiri ìpínlẹ̀ èkó ojú irin àjọ independent national electoral commission inec ti kéde ìgbára wọn láti ṣàtìlẹyìn fún àjọ tó ń ṣètò ìdánwò lọ sí ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀ joint admissions and matriculation board jamb nípa títẹ ìka lọ́nà ẹ̀rọ èyí jẹ́ lára ìgbìyànjú wọn láti mú kí àjọṣepọ̀ àwọn àjọ méjèèjì tó jẹ́ tìjọba àpapọ̀ yìí tún fìdí sí i eléyìí ló wáyé nígbà tí olùforúkọsílẹ̀ fún àjọ jamb registrar ọ̀jọ̀gbọ́n ṣẹ́gun àyìnà léwájú àwọn èèyàn rẹ̀ lọ sí ọ́fíìsì àjọ elétò ìdìbò inec ní olú iléeṣẹ́ wọn láti bẹ̀ wọ́n wò nílùú àbújá nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí wọ́n ṣe mú ọ̀jọ̀gbọ́n ṣẹ́gun àyìnà sọ pé àwọn ṣe ìbẹ̀wò yìí sí àjọ gẹ́gẹ́ bí ọmọ ìyá àwọn tíṣẹ́ àwọn jọra wọn nípa ìforúkọsílẹ̀ nípa títẹ

ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú àwọn obìnrin kan dágbére fáyé nígbàtí ọ̀pọ̀lọpọ̀ èrò farapa yánnayànna nígbàtí ọkọ̀ akérò kan bọ́ látòrí afárá gígùn Long Bridge sínú ìrà lójú òpópó Mako Sibadan Lagos Ibadan Expressway ẹni tó jẹ́ agbẹnusọ ilé-iṣẹ́ tó ń bójútó ìgbòkègbodò ìrìnà ọkọ̀ nípínlẹ̀ Ogun State Traffic Compliance and Enforcement Agency alàgbà Túnde Akínbíyí ló sọ èyí di mímọ̀ nínú ọ̀rọ̀ kan tó sọ pé ṣẹlẹ̀ ìjàm̀bá ló ṣẹlẹ̀ ní dédé agogo márùn kọjá ìṣẹ́jú mẹ́rìnlélógún lágbègbè Mikano lórí afárá gígùn Long Bridge ní àtiwá Èkó alàgbà Akínbíyí sọ pé ọkọ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló kọlu ara wọn níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọkọ̀ akérò Toyota aláwọ̀ fún pẹ̀lú plate number KJA247YM ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Corolla aláwọ̀ funfun kan nọ́mbà tiẹ̀ jẹ́ BDG867D àti ọkọ̀ akérò Mazda aláwọ̀ funfun kan pẹ̀lú plate number AGL89XX alàgbà kì í sọ wípé ọkọ̀ tó jábọ́ sínú ìrà náà ni wọ́n ti yọ padà ti gbé lọ sí tẹ̀sán àwọn ọlọ́pàá tó wà ní Wárewá àtàwọn kù fún ìwádìí tó múnádóko. Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí Alhaji Atiku Abubakar àwọn àtúpalẹ̀ ẹ̀sùn àtẹ̀yìnwá tí wọ́n tún fi kan òun báyìí ti gbé ojú àwọn ọmọ Nàìjíríà kúrò lórí ọ̀rọ̀ ajé wa tó dikọlẹ̀ èyí tó ń dojú kọ wá lọ́wọ́lọ́wọ́ nínú ọ̀rọ̀ kan olùrànlọ́wọ́ pàtàkì fún Alhaji Atiku lórí ọ̀rọ̀ ìlú àti ìkéde ni alàgbà Farouk Shaib Alhaji Atiku sọ pé ṣíṣe àtúnyẹ̀wò àwọn ẹ̀sùn láti gbàyé Ọbásanjọ́ pẹrẹ àìní ìdáhùn sáwọn ìdojúkọ ọmọ Nàìjíríà pẹ̀lú oúnjẹ àti gbogbo nǹkan ṣe wọ́n gógó ètò ìgbòkègbodò ọkọ̀ iná mọ̀nàmọ́ná ètò ẹ̀kọ́ ètò ìlera pẹ̀lú ọ̀rọ̀ àìláàbò tó ń kojú wa lórílẹ̀-èdè Nàìjíríà ó tẹ̀síwájú pé ẹnikẹ́ni tó bá ní àwọn ẹ̀rí lọ nípa àwọn ẹ̀sùn tí wọ́n fi kan òun gbọ́dọ̀ jáde láti ṣe àfihàn dípò kí wọ́n kàn máa pariwo káàkiri ó wá ń pè fún ìjọba tí yóò bójútó àwọn ohun tó ń dun aráàlú lọ́kàn tí ó sì pèsè ààbò tó dájú fáwọn ọmọ Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn orílẹ̀-èdè ìṣọ̀kan àgbáyé òní yìí gangan ni wọ́n fi sàmì ọjọ́ ìdámọ̀ ẹyẹ ikú

0: àjọ the Nigerian Conservation Foundation NC ló fi ọ̀rọ̀ ilédè lórí báwọn ẹyẹ ṣe ń dínkù lórílẹ̀-èdè Nigeria tí wọ́n sì ń ṣe kìlọ̀kìlọ̀ nípa báwọn èèyàn ṣe ń pa àwọn ẹyẹ lọ́nà àìtọ́ wọn ni fífún àwọn ẹyẹ wọ̀nyí ní májèlé tàbí ṣíṣe dàrúkẹ́ wọn lọ́nà àìtọ́ lè ṣe àkóbá fẹ́nikẹ́ni tọ̀wọ́ bá tẹ̀ àjọ NCF sọ pé mẹ́rin nínú àwọn ẹyẹ igúnugún tó ń bẹ ní Nigeria lọ́wọ́lọ́wọ́ yìí ni wọ́n ti ṣe lọ́jọ̀ tí wọ́n sì ṣe àkọsílẹ̀ wọn fún àjọ tó ń ṣàbójútó àwọn nǹkan ọ̀sìn àdáyébá àjọ IUCN àjọ NCF sọ pé àdínkù ti bá àwọn ẹyẹ igún ní ìwọ̀n ìdá 95% láti ọdún 2000 ìwádìí fi yé wa pé Nàìjíríà jẹ́ agbègbè kan pàtàkì tí wọ́n ti máa ń ṣe dàrúkẹ́ ẹyẹ igún pé wọ́n ṣe wà ní ìdá 73% nínú àwọn tó ń ṣe dàrúkẹ́ ẹyẹ igún jákèjádò ilẹ̀ adúláwọ̀ sì jẹ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà ní ìṣòwò ẹyẹ igún lọ́nà àìtọ́ yìí ń gbà kọjá àjọ NCF wá rọ àwọn Nàìjíríà láti dẹ́kun ṣíṣe dàrúkẹ́ ẹyẹ igún lọ́nà àìtọ́ ni wọ́n bá ti kẹ́fìn àwọn kọ̀lọ̀rànsí tó ń ṣe dàrúkẹ́ igún wọ̀nyí kí wọ́n tètè fi tó àwọn aláṣẹ tó ń ṣàbójútó àwọn ẹranko létí. Ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè India ti fún àwọn awakọ̀ taxi àtàwọn alùpùpù onírúurú ní àǹfààní ọdún kan sí láti fi kọ́ ẹ̀kọ́ èdè abínibí lójúnà àti ní ìlóye tuntun kan tí Marathi ṣe lórílẹ̀-èdè ọ̀hún. Àwọn olórí àwọn awakọ̀ ní ìlú Maharashtra ti bẹ àwọn ìdánrawò ìdákọ́ńkọ́ láti rí i pé òṣìṣẹ́ wọn lè sọ èdè abínibí gẹ́gẹ́ bí òfin Marathi. Èdè abínibí ìpínlẹ̀ yìí ni wọ́n ti sọ di kànpá fún ẹnikẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ awakọ̀ tàbí agun alùpùpù ní ìkọ̀hún. Ẹnikẹ́ni tó bá kọ̀ láti tẹ̀lé òfin tuntun yìí yóò wá ìwé ẹ̀rí ìrìnnà rẹ̀ tì. Ìgbésẹ̀ yìí ti mú ìrọ̀rùn báwọn òṣìṣẹ́ tó ti ní ìpayà fífẹ́ oúnjẹ òòjọ́ wọn látàrí àti má lè sọ èdè àjòjì. Sísọ èdè abínibí olúkúlùkù wọn ti tú ahọ́n wọn sílẹ̀ láti ṣe iṣẹ́ òòjọ́ wọn ní inú ìrọ̀rùn nígbà tó jẹ́ pé ìpínlẹ̀ Maharashtra nìkan ní èdè abínibí 1,000 ṣoṣo. Kí n tó parí ìròyìn ọ̀hún, ẹ tún gbọ́ àwọn kókó inú lẹ́ẹ̀kan sí. Ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ Lagos State AIDS Control Agency àti Excellence Community Welfare ti ṣe ìdókòwò pọ̀ lójúnà àti mú ìmúgbòòrò bá àyè ti ìtọ́jú àwọn aláìsàn HIV/AIDS nípínlẹ̀ Èkó. State Security Trust Fund ṣe ìpèsè ọkọ̀ àbójì fún àjọ Nigerian Railway Corporation NRC láti mú àlétò ààbò láwọn ojú irin nípínlẹ̀ Èkó. Àjọ INEC ṣàtìlẹyìn fún àjọ JAMB nípa títẹ ìka lọ́nà ẹ̀rọ ro lágbára ìdánwò JAMB. Ìjọba ìpínlẹ̀ Maharashtra lórílẹ̀-èdè India fún àwọn awakọ̀ àtàwọn agun alùpùpù wọn ní ọdún kan sí láti fi kọ́ ẹ̀kọ́ èdè abínibí ní ìpínlẹ̀ náà. Tó kò ní jù báyìí lọ lórí ìròyìn tòní. Frank Ọlọ́runṣọlá ni olóòtú ìròyìn Abel Ọ̀jẹ̀túndé Mutika Sétí Ìgbọ́ yín. Ẹ kú ìsinmi òpin ọ̀sẹ̀.
1: Èdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fún. Èdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fákùkọ́. Ọba òkè lọ́dí rí ẹwà fákùkọ́. Èdìmọ̀rẹ́ lọ́dí rí ẹwà fákùkọ́. Níbi kápẹ̀dẹ̀ àtìpọ̀ lọ́wọ́ bó ṣe rọ̀ yìí.

0: fúdọ̀fúnra ètò orí tí ayọ̀ náà ni ètò tó máa ń fún ìrètí fún àwọn èèyàn tí wọ́n rò pé ó ti pin. When there is life, there is hope. Lẹ́gbà tí ẹ̀mí bá ń bẹ ìrètí ń bẹ náà ni ọ̀rọ̀ wọn olóyìnbó sọ. Lénìí, àlejò wa náà lóyún tẹ̀síwájú Yawa Balikis Ọmọwùmí lọ́wọ́ alẹ́ mọ́ bínú ọ̀sán kọjá ló yẹ kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n fún ìdí kan tàbí òmíràn a ò láǹfààní lè wá. Alhaji Borufa Adeje Oluyege náà ni olóòtú ètò yìí lórúkọ alàgbà Joseph Olúdẹ̀mọ atọ́kùn ètò yìí lánàá kọ́lọ́n bá wa dé ṣeṣeṣe. Abdulwan Sayin Salahuddin ọmọ tó mọ kọ́lọ̀ orúkọ tí èmi ń jẹ́ alájàgà Ashiru Bello ẹ jẹ́ kàlejò wa máa wọlé bọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́.
1: Bó wa nìyí rà?
2: Mo mọ ìyàpọ̀ tó mọ̀ ní ìpèníjà báyìí tí ó kọ́.

Mo kò tó bá mọ̀ ṣe tẹ́ra mọ̀.

0: dúpẹ́lọ́ ọlọ́run fún àwọn ètò wa tá a ti ń bọ̀ láti ìdájí. Adúpẹ́lọ́ àwọn ìwà tí wọ́n ti ń bá ètò bọ̀ láti. Adúpẹ́lọ́ blessing àlòkò tí atẹ́wọ́ gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ láàárọ̀ yìí. Adúpẹ́lọ́ àwọn aláṣẹ apàṣẹ iléeṣẹ́ orí Nàìjíríà bẹ̀rẹ̀ látòrí màmá wa ọba Dénìkẹ́ Wúrọ̀lá Adégòkè tó dérí ọ̀gá àgbà iléeṣẹ́ Bọ́ndẹ̀ Alàgbà Gbẹ̀ngà Fátilé. A kí gbogbo àwọn èèyàn tá a jọ bí ìkejì lẹ́yìn tí kálukú ti tán wọlé tán tanná jáde. Ní báyìí àwa ju àti tanná jáde báyìí nígbà tí Tòbéchukwu yóò máa tanná wọlé fún èdè Ìgbò. Ngbọ́ bá dórí àtẹ́gùn yóò máa sọ pé ìngere. Yẹ́n ló kọ gbogbo àwọn tá a ti darúkọ náà ni èmi ti ń tòótọ́ Ọlálékan ṣe ń dágbére pé lágbára Ọlọ́run bá láṣẹ ìgbàre àtúnfẹ́ àti alápàdé ní ọjọ́ mi ọjọ́ ṣùgbọ́n wàá gbàgbé pé ẹ̀ka ìdánwò olúwàbí yóò padà wá lágbàbọ̀ ire o.
1: Ganiat Bello Ashiru lorúkọ tèmi lórúkọ Ọlọ́run ọba lèmi náà fi ń dágbére òfin pé jẹ́ ká fi pàdé sí ọjọ́ mi ọjọ́ rẹ̀ mọ́ àyè ṣe Bond FM 92.9 gbọ́n tẹ́ ń gbé polówó ọjà yín wá àkígbó pátá ẹ ṣe púpọ̀ tẹ́ ń tẹ́tí sí wa ire o.

0: Hello. Hey, y'all, Ma.
1: Hi, this is
0: Hi, them, Ma. Where are you going?

Happy on the 92.9 Bond FM. Abomba. Ekan ke mere wa se.

0: Ngangoni.
1: Hey!

0: Ṣẹ́gun Gbélé Ṣẹ̀gẹ́ Fẹ́ǹṣọ̀, wọ́n ní àwọn gbọ́ wa yéke teke teke teke teke teke teke teke. Ṣẹ̀gẹ́ Fẹ́ǹṣọ̀ wà pẹ̀lú wa, Ọlọ́run gbọ́. Bákan náà, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́jọ́ òbí àná, Bàbá Tọ́pẹ́ Boys ní Alára pé ọ̀dọ̀fin Apẹ́lẹ́yìn Kingdom, owó bàbá Ṣèkínà, owó bàbá Sinúbù, owó bàbá Assis, àwọn náà ní kí n máa kí yín ní gbègbègbèjọ wípé ẹ ṣe ọdún ọdún yìí ẹ tún ṣe tẹ̀yìn inshallah bí gbẹdẹ láti láì àníwá yín tì lọ́dún tó ń bọ̀ tó dáa tútù tẹ fún mi lọ́dún yìí máa tún mú lọ́dún ọdún tó ń bọ̀. Bàbá Tọ́pẹ́ Boys David Òjó Àṣàyè Ṣàmọdún.
1: Àmì o, Bàbá Ṣẹ́gun Ṣẹ́gẹ́ Ventures Tẹ́kí, ẹ̀yin káre ẹ yọ oyè kúrò nínú Gbénlé, ẹ̀ ń jẹ́ Gbénlé, ẹ wá yọ oyè kúrò, kò sí wàhálà, ẹ̀yin jóyè Gbénlé, ẹ̀ ń jẹ́ Gbénlé, gbogbo ẹ̀gbẹ́ ilé kan náà náà náà.
0: Wọ́n ń fi ẹ̀ka gba kẹ́nìyàn fún wa nímọ̀ràn ká mọ̀ kẹ́ra.
1: Hello.
2: Hello.
1: Ẹ̀lọ́lẹ̀ o, orúkọ yín àti bọ̀lẹ́ ti ń pẹ́, ẹ̀yin rédíò yín lọ́lẹ̀ o.
2: Ok, mà ń fẹ́ni màá láti alákòókò ni mà.
1: Ok.
2: Àfi kó bèrè yẹn ṣọ̀fún o, níwọ̀n àgbà tó ní kí wọ́n fún ènìyàn ó yẹ kó ṣọ̀fún.
0: Ó dà. Ìmọ̀ràn tẹ́ fẹ́ fún nìyẹn.
2: Bẹ́ẹ̀ni, mo ṣọ̀fún ni o.
0: Kò sí wàhálà. Torí wípé kí ni àwọn gbábọ́ọ̀lù sáwọn wọn ti dé a ní pẹ́ mọ́ lọ mọ́ lágbára lọ́wọ́ àti ní lọ́lékún lọ́wọ́ àní lọ láàrin lọ́wọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ̀tẹ́ títẹ́ bá wa gbọ́ ètò ní èní lágbára ọlọ́run á tún padà pàdé ní ìjọ mẹ́jọ. Wọ́n ní kò ní mí nì í pé ọ́ sọ yìí gan ọ̀sọ yìí wọ́n ní kẹ́ ẹ ṣoko ni o ṣe bẹ́ẹ̀ ń gbọ́ wọ́n ní ẹ ṣoko ni o ẹ ṣe o kí gbogbo ẹ bá lè dá nítorí kí ni nítorí ọmọ yín ni. Tẹ bá fẹ́ ṣèpolówó kan àbí kejì lórí prógáàmù yìí ẹ dákun nọ́mbà tẹ̀lé pè mí sí òun náà ni.
1: Ẹ̀pẹ̀ láìdí ọlọ́run jẹ́ sórí 081-35-814216 16 nọmba ọlọrun
0: jẹ nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ supo mo ibùdí ni àbùtí ọjà, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọmọ rẹmọnì kíkan lè ṣe kọ́má kàn sí ní gbogbo ìgbà. Mo dúpẹ́ gbogbo ẹyin tẹ gbogbo dírẹ́fà ojú ẹlẹgba tó jẹ pé tí bá ti bọ̀ mi iṣẹ́ ẹ máa ń gbé mi dé bí ẹ sì máa tún gbé mi délé wàláì iná òní tánwó yín ẹ ní kó sọwọ́ lasma tí ò ní bẹ̀bẹ̀. Lẹ́jìtì ni gẹ́gẹ́ bí àṣà mi. Ẹyọ sọ́ọ́ lẹ́jìtì. Èmi mọ̀ pọ̀ máa fúnṣẹ́ sí lọ́wọ́. Láti kíjọ́ túnṣe mò ń gbọ́ yín lé gbogbo bẹ́ẹ̀ ṣe ń fúnṣẹ́ sí lọ́wọ́. Ibrahim gbogbo bẹ́ẹ̀ ni mò ń gbọ́. Ọ́pṣẹ̀ sí ni. Kẹ́ wí kẹ́ fọ́ kẹ́ sọ́ jù bẹ́ẹ̀ lọ. Ṣé sì fọ́ lọ́wọ́. Ẹyí ẹyí ló lẹ́jẹ̀ o. Ìyẹn sọ

0: uno kẹyìn nìyẹn torí márùn náà ni wọn mọsáwọn ní kóde nítorí àtúmọ̀ sí ni pé lọ́wọ́ lọ́wọ́ fi sínú ọ̀rọ̀ fáìbì ni pé n tó máa mú kí yẹn yàmá nígbà captain bàtà mùsùlùmí balógun ọ̀nà máa ná o tó fi sínú ọ̀rọ̀ fáìbì yẹn á jẹ́ pé gbogbo àwọn tí wọ́n wà síwájú wọn sì ní orí pápá lásìkò yẹn yẹn ló ṣe máa tó kàn án ẹni tó tó náà ó ti fọpọ́ lọ́tò rárá ó ti fọkàn fi yẹn dé mọ́lẹ̀ ni pé náà wà lára àwọn tá a lè pè ní ọ̀gá ọ̀ta tó pé aṣojú fún ikọ̀ gómìnà wọn kò yan ẹbí kéré bíi tiwọn mọ ni wọn ṣe ṣe bẹẹ pé wà ní nọmba 5 orí ẹ sì ké ju pé àwọn tó wọn bá mi tó wọn bá sọrọ ẹni àwọn lọ kò pọsibù fún ẹwọ́ ẹ̀dá tíìmù rú wọn kàn fi kún pé wọn náà kéré nínú ayé bọ́sì nọmba 5 àwọn pé àìsàn pé ní olùṣàkóso ní ọ̀rẹ́ bọ́ọ̀lù ní ikọ̀ barcelona ẹgbẹ́ bíi balógun tí bọ́ọ̀lù bá ń lọ lọ́wọ́ náà sí nọmba 5 yẹn ṣùgbọ́n ràfíà tí wọ́n fún ó kájú ẹ̀ torí pé attitude àti ìgbìyànjú ẹ̀ nínú ọ̀rẹ́ bọ́ọ̀lù pàápàá jùlọ àti dressing room ẹ̀rí wọn ìfilẹ̀ ó yẹ kó máa ṣe aṣojú àwọn ní ibẹ̀ yẹn nínú ikọ̀ barcelona ní àsìkò tí wọ́n wà lọ́wọ́ nọmba 1 wọ́n torí pọ̀lọpọ̀lọpọ̀ fẹ́ rà kò ń bẹ̀.
1: Àbẹ̀wò sáà tàbẹ̀ wà yí báyìí òun ló ń gbé wọn lọ́wọ́lọ́wọ́ báyìí tó rò ní.
0: Sáà tó kọjá náà níyànjú pẹ̀lú góòlù tó ń ṣe àtìrànlọ́wọ́ tó ṣe.
1: Kánípa agbábọ́ọ̀lù ọmọ Spain wọn á gbé e sókè jù báyìí lọ.
0: Jù bẹ́ẹ̀ lọ
1: ń rọ ìyá. Kí ìgbà tó ń ti Ballon d'Or ń gbà yẹn kódà di single Lamine Yamal kí n sì síwájú wọn ti rà fi yín àbòṣe yẹ kán ti tó. Ṣùgbọ́n agbábọ́ọ̀lù kan tó jẹ́ pé ó ti di ọdún ló gbá bọ́ọ̀ gbẹ̀yìn látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí nípa àwọn drugs àwọn tó lọ́ rí láàrin ara ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí Mikhail Mudryk ó ti padà dé pẹ̀lú ó dẹ̀ gba ikọ̀ Tottenham láì ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lénìí
0: bẹ́ẹ̀ ló ṣe lọ
1: ọta ọmọ ọdún ìṣẹ̀rọ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ́ẹ̀ ló ṣe lọ bá ṣe ń sọ̀rọ̀ lẹ́jẹ̀ sọ fún yín pé Athletic Bilbao wọ́n tún ti fẹ́ ọkàn sí ó di mẹ́ta báyìí mẹ́ta ni Atletico Madrid ń jẹ lọ́wọ́
0: jẹ́gbẹ́ sí wọ́n yẹn wọ́n ni kò dákẹ́ ẹ̀ wọ́n lè kẹ́tì mí àrí ìgbà tó di máàsì yẹn ti tọ́ nìyẹn
1: ìgbà tó di 2-0 bàbá ẹ̀ ni pé kí ló ń ṣẹlẹ̀ báyìí kò yé rárá wó
0: ó pé ìwé ló wà ọ̀rọ̀ lè máa jì bẹ́ẹ̀ ẹ́ sí ọmọ ọgbọ́n pẹ́pẹ́ ọmọ ọmọ ẹ̀jẹ̀ sì ni ó wọ́n lọ lu sí mi wọ́n ẹ̀rú lórí chíà ọmọ kí ló ń ṣẹlẹ̀ yíyẹ ọjọ́ ọjọ́ ni.
1: A ní ó mú mi rántí Man U Chelsea ó sọ final ti Chelsea ti Man U tó gba kọ́ọ̀pù yẹn lọ́wọ́ Chelsea ìfẹsẹ̀wọnsẹ̀ ó dùn mí débi pé ìgbà tí mo délé báyìí mo yọ wọlé ní ẹsẹ̀ kò ní mo ò fẹ́ jọ kankan níbi ti lẹ́nu láti ṣe gbogbo ẹ̀
0: tó
1: bá ní pé Chelsea gba ife ẹ̀yẹ yẹn mo máa jiyàn tó ìyẹn gan ló ṣúwọ́jú ó bọ̀dù tí Chelsea padà lọ gbà against Bayern gan ṣùgbọ́n bí nǹkan bá ṣe máa ń lọ ọlọ́run ló mọ̀
0: bó ṣe wà nìyẹn o torí ọ̀rọ̀ bọ́ọ̀lù ń gbà mí kọjá ta lérò torí ìgbà bí wàá pé ikọ̀ tó gbójú lé gan ó ti ní lead 1-0 2-0 3-0 ẹ ti máa jẹun pé lẹ́ni wọ́n ṣe kọ́ wa lọ ṣe comeback ilẹ̀ lórí wà á dìbò 4-3-5
1: ẹ̀rọ abẹ́lọ nínú máa jẹun kọ́ fẹ́ lọ wo bọ̀ yẹn máa ti di àwọn báńtà yẹn mú pé ẹnu máa wá
0: wọ wo ni
1: òní mọ̀
0: kọ́tà wá sí ọ
1: ọ̀gá ilé ìdìbọ́
0: ọlọ́run ṣàánú ni ọ̀rọ̀ bọ́ọ̀lù máa ń dùn kankan yàtọ̀ lérò bọ́ọ̀lù kí ló ń má rí sí bọ́ọ̀lù wà lọ lé bọ́ọ̀lù wà kó yẹ sí ìròrùn ọmọ ìyá ṣùgbọ́n ní àwọn ọmọ jẹ
1: ẹlòmíì tí ó ti máa rí ẹni yìí ò kí n wo bọ́ ọmọ ọgbà
0: kí ló wá
1: ní ìwọ ṣe ń
0: gbà nílé bọ́ọ̀ máa sọ ni wọ́n lè bọ́ọ̀ ní àná kí ló ń gbà lẹ́kọ̀ọ́ rẹ̀ ní ayé ṣe òwò bọ́ọ̀lù gbọ́ọ̀lù lọ́kùnrin lórí rẹ̀ lórí ìdùnnú wà ń bẹ̀ gidi
1: obìnrin kan wo bọ̀ obìnrin kan wo bọ̀ lórí twitter àwọn facebook rẹ̀ wọ́n lá káùntì tọ́fín analysis game.
0: Kí ló wá ṣe láyé ẹgbẹ́ tẹ̀sí wájú?
1: Kí ni kó kọ́?
0: Báwo ni wàá ṣe jẹ́ ọmọ ajé kó máa yẹ pé àwọn ọmọ mi ń gbá yéye
1: sí? Ẹ̀ẹ́nà ọwọ́ ọwọ́ ọmọ mi wọ́n rò bẹ́ẹ̀ yàgbẹ́ ní
0: ẹ̀ka ọ̀nà
1: bí ni. Ọmọ sọ pé àlè ra gbẹ̀gbẹ́ ó ti pọ̀ jù bẹ́ẹ̀ ni pé ọbẹ̀ yọ lówà pọ̀ ẹ̀. Ẹ̀ẹ́nà
0: bàbá àtọmọ gan wọn máa
1: bàbá máa jẹ́ máa di ìdọ̀má jẹ́ bákan ni àwọn máa lò yín lálẹ́
0: ọ̀rọ̀ bọ́ọ̀lù kò yàtọ̀ lérò.
1: bẹ́ẹ̀ni ẹjẹ́ sọ fún mi pé agbábọ́ọ̀lù yìí Luka Modric tó jẹ́ 41 years old bàbá ní Messi ló rìtáyà o èmi ò tí ì rìtáyà pé wà yẹn Euros Nations League gbogbo ń bọ̀ èmi sì wà lẹ́nu ẹ̀ mo sì ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ club ni o àbíkọ́ èmi sì ń gbá lọ́ńtẹ̀
0: mi. Òun ló mọ tó sọ lọ́wọ́ tí ẹ.
1: Luka Modric 41 years old àwọn sẹ́tà Ronaldo ni.
0: Ẹ pé láago márùn-ún àbọ̀ rọ̀ lẹ́yìn náà ni Aston Villa tún máa jálejò ọ̀run.

0: all city. Ṣùgbọ́n ìfẹ́ sọ wọn sẹ́yìn bí mi ṣe ń fojú wò pé hàn kí a sọ mí lọ́dún ìṣá torí kùdìẹ̀kudiẹ tó ń bá bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yìí ó kọjá abẹ́ o ó kọ̀ kò tí ì rí àmì ìjà olúborí láti gbà tí líìgì ti bẹ̀rẹ̀ ó kàn ń pàdánù sọ́wọ́ àwọn alátakò ní ṣùgbọ́n lálẹ́ tòní náà nírọ̀lẹ́ ibi nǹkan bí aago márùn-ún ààbọ̀ gérégé gẹ́lẹ́ bí tó ṣe ń lọ náà ni all city tá a mọ̀ tẹ́ pé ó fọ́mọ́n yù lẹ́nu ń jọ́ kínní àná pẹ̀lú ọmọ wa àjàyí lẹ́ni mo fi ń dání lójú ẹ̀yin tẹ́ bá fẹ́ all city máa lu Aston Villa o láago márùn-ún ààbọ̀ all city tẹ́mi yóò lu Aston Villa o àáfàá sọ̀rọ̀ òjò kù ni omi ní sọ́kẹ́ o ọlọ́run ni o òun ìṣẹ́fọ́ yìí àmọ̀ràn ni mo yín gbà sílẹ̀ Aston Villa yẹn ní the point nítòótọ́
1: ṣùgbọ́n
0: all city yẹn ra
1: lórí tàbá nígbà lérò tàbá nígbà wo ìfẹsẹ̀wọnsẹ̀ tí a gbá pẹ̀lú Arsenal tí ó bá ṣe lucky goal tásínà rí tó fi gbá wọn tí wọn máa gbá Aston Villa yẹn lórí gbá ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tó fi jẹ 4-0 yẹn tàbá nígbà wo ikọ̀ yẹn náà nínú púpọ̀ náà àwọn agbábọ́ọ̀lù yẹn àwọn agbábọ́ọ̀lù tó yẹ pé wọ́n ṣe ẹ̀dá pọ̀ mọ́ ikọ̀ yẹn ni wọ́n ti understand ara wọn lọ títí all city yìí kò sí bó ṣe lè sọ pé àtò Mayu Gora òun ni all city yẹn fi ṣe kíni tó fi lù ú Aston City top tó kò lè ever easy fún all city yìí láti nà pé bóyá òun ló wà nílé àbí
0: òun lọ́wọ́ rò bẹ́ẹ̀ ni o
1: ó ṣọ̀rọ̀ pé èèyàn rò bẹ́ẹ̀
0: ọ̀rọ̀ bọ́ọ̀lù
1: lóòótọ́ ọ̀rọ̀ bọ́ọ̀lù
0: ọ̀rọ̀
1: bọ́ọ̀lù ń gbà mí
0: ó ṣọ̀rọ̀
1: gba tactics torí ìgbà mí èèyàn lè ti analyze game bí báyìí ló ṣe máa lọ tó yẹ
0: kó ti bẹ̀rẹ̀
1: máa bẹ̀rẹ̀ kò wá ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí ò ní kéèyàn
0: bó ṣe yẹ kó lọ bó ṣe yẹ kó rí bó ṣe yẹ bóyá ṣe bí wọn gan
1: bẹ́ẹ̀ni
0: ìyẹn ọ̀rọ̀ tuwari nǹkan tí mi ń sọ pé ọ̀rọ̀ bọ́ọ̀lù pé ni pé mò ń bọ̀ mo fi ọ̀jẹ̀ lẹ́nu olú nǹkan tí mi sọ pé ni pé sórí ọ̀rọ̀ bọ́ọ̀lù tá à ń sọ yìí lóòótọ́ ojú òye tiwa kọ́ńtẹ́lómì káwọn nígbà wọn àlebà àti dá sínsìn wọn ni ọ̀sìkè ọ̀nà jìn kínní gan lóòótọ́ ni ṣùgbọ́n bí sáà ṣe lọ́ní bí sáà ta wà yìí nǹkan ti ń gbá lèmi ṣe sọ̀tọ̀ ní ẹ̀ pé lásìkò ta wà yìí o ìbẹ̀rẹ̀ aláàkọ́ mu jẹ ìkejì ìkẹta lélẹ́yìí lẹ́ni lóòótọ́ kò jẹ́ pé bóyá ó tóbi gan ọ̀jọ̀gbọ́n mo rà láti máa fi wín wín lọ yẹn ó ti gbé wọ̀ mo rẹ̀ pé akọ́ni jẹ́ pé àwọn tó kùn pé bẹ́ẹ̀ ṣe ń ba lọ yìí lóòótọ́ kò jẹ́ pé fẹ́lẹ̀ jásí léègì ṣùgbọ́n ojú ni pé wọ́n ṣe ń gba lọ yìí wọn láǹfààní àti rẹ́lígẹ́ẹ̀tì wọn ń gba lọ yìí aláàkọ́ olùlẹ̀ ìkejì ìkẹta omúkọ̀lẹ̀ máa sì lóòótọ́ yìí ní ìmáṣe ní ilé orí 1-0 ló padà yọrí sí máṣe nígbà tí wò ẹ̀wọ̀ ni fásitì pé ó yọrí sí 0-0 àbí 1-0 máṣe yẹn ó gbóná yanjan ni.
1: Ṣé kí kọ́mẹ́ntì yìí sìn bó ṣe wá jẹ́ pé pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta léra wọn báyìí sìn ó wá túmọ̀ sí pé ó ṣe é ṣe kí ọ́sìtì ó sì dúró tì yẹ lọlé
0: ṣùgbọ́n pé ọmọ ọ̀rọ̀ ni ṣùgbọ́n láàrin èmi àti ẹ àǹfààní láti kí ọ́ city dúró àti Coventry City tí wọ́n á ní ká imú kan bó ṣe ó lè mú kó lè mú Coventry City torí ìbẹ̀rẹ̀ yẹn ti kọ́kọ́ wọ́
1: wáyé ó ṣe jẹ́ ní ọ́ city yẹn káyọ̀ máyù yẹn ṣe bí ìkanra ọ́ city yẹn oní máyù mú
0: Ipswich
1: tó bẹ́ẹ̀ lù ṣe léṣe nǹkan tí mo sọ nìyẹn torí ó wá fún wa ní ìdájú pé máa yùn máa tún na everton kò sí ìdájú bẹ́ẹ̀ so èèyàn kí n sọ pé torí pé èèyàn kan last match yàn pé bóyá gbà òun la máa ṣe Aston Villa ìtàbáníkà ṣìwò ní tíìmù England yìí tó bá sì pàdé big team èèyàn sì mọ̀ pé Aston Villa yìí lè fọwọ́ rọ sẹ́yìn títì tó bá pàdé big team a lè sọ pé normal púpọ̀ náà àwọn èèyàn gan yìí máa lù bó tiẹ̀ jẹ́ 1-0 ṣùgbọ́n ó dẹ̀ yíwọ́ lọ́jọ́ ẹ̀ lọ́pọ̀ padà wá sẹ́pù yìí ò ní kí máyù má lù nàbí máyù
2: tí o fẹ́ bèrè ní ìsìn lórúkọ agbábọ́ọ̀lù wa yìí
0: nínú máyù kọ máyù
2: tó ní o gbábọ́ọ̀lù sí
0: tí o gbábọ́ọ̀lù fún máyù
2: tó fẹ̀yìn tì í sìn
0: ṣé rúnì ni àbáwọn
1: ewu
2: ọmọ bákan tó fẹ̀yìn tì í sìn
1: oyè
2: mẹ́sì kọ́ wá wò báyìí pé nísìn òun àti ìjọ ń compete ṣèṣe gbé bá àtàwọn àdìkà ń wò bẹ́ẹ̀ a ti wá wo agboolé olóorin tó bá jọ pàṣọ òṣùpá bínú mo yẹ síbẹ̀ ni o nísìn òṣùpá sìn tó bá ní òun òkan ni mọ́ sìn tani pàṣọ fẹ́ bú a lè fi wẹ́ ní kankan bá ní pàṣọ fẹ́ ní òkan ni mọ́ sìn tani pàṣọ òṣùpá fẹ́ bú davido sìn àfihàn wíṣkìd wo davido nísìn rádò sìn kí ló fẹ́ ṣẹlẹ̀ pẹ̀lú òun gbọ́ngàn sìn mẹ́sì ò play mọ́ rádò sìn ṣé kò ní pa lára
0: mẹ́sì tí ò gbá bọ́ọ̀ kò gbá ní ìlú ẹ̀ mọ́ ni ó sì ń gba jẹun káàkiri àdúgbò ẹ̀
1: ní o
0: ìlú ẹ̀ nìkan ni ó sì gbá mọ́ torí pé ní tó sì gbá mọ́ ni pé ó ti ṣeṣẹ́ ẹ̀ déjú àmì ó ti gbá mọ́ tó fẹ́ gbọ́ tí èèyàn gbà ní bọ́ọ̀lù pátá ló ti gbà ló ń gbá mọ́.
2: torí àwọn kan sọ pé gbàtí bàbá ẹ̀ sì tó ti kún sí lára bẹ́ẹ̀ ni tó náà ló fi sọ pé òun ò gbá bọ́ọ̀lù mọ́ fún ìlú òun.
0: ìyẹn kọ́ ó ti ṣeṣẹ́ ẹ̀ déjú àmì ó ti

0: sórí ẹyọ ọdún iléeṣẹ bọọdù fẹm náàtú náàì ọlá gangan ní àwọn derby match tó láàmì láàkà pápá everton àti manchester united orogún tipẹ́tipẹ́ ni wọ́n látàyè tẹ̀wá wọn sí dáadáa kódà gan alex ferguson gbà tó wà bẹ́ẹ̀ mọ̀ pé ah match yìí ò ń sábà dẹ ẹ ti mọ̀ sáà lọ́wọ́wájú fún ikọ̀ everton ó máa ń ta man u lágbójú náà ni agadamit báyìí pẹ̀lú àwọn nodding burúkú tó wà lórí ọmọ yẹn wọn fi ń disturb man u tó yẹ pé bí derby match náà nìyẹn náà ṣe rí lọ́dọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ rárá merseyside ni arsenal pẹ̀lú chelsea náà máa wáyé ní ọ̀la òde tí man u yẹn aago méjì gédégé ni bẹ́ẹ̀ nìyẹn ṣe máa wáyé ní ọ̀la báyìí láti wọ́n pàdé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí bí kan nọ́ra 1-0 sáà tó tẹ̀ kọjá yìí wọ́n jọ pín ni everton lu man u mọ́lé 1-0 òun náà tuntun yẹn òun náà tún lù ní 1-0 ní sáà tó kọjá yìí ní premier league ní 20 everton ló lu ọjọ́ ta ọ̀mì 2-2 ìyọrìsí tó pé ìfẹsọ̀ níbẹ̀ kódà ọdún tẹ̀lé lọ́hùn wọ́n tún ta 2-2 náà ni ní ẹ̀mọ́ everton náà ṣùgbọ́n man u padà lù ní ilé tiẹ̀ ní 4-0 ní abala bẹ̀rẹ̀ ṣùgbọ́n ó sábà máa ń nira díẹ̀ torí pé wọn sábà gbà fúnra wọn bí wọn mọ̀ ní abala bẹ̀rẹ̀ láàrin man u àti everton ní league ilẹ̀ gẹ̀ẹ́sì láti fi ṣe mọ́ bí tí wọ́n wà ní orí akaso ní ti spain lọ́hùn la liga tó gàgà rà àwọn ìjọ lálẹ́ kan ṣe é máa dúróore torí pàlejò lẹ́wọ̀n jẹ́ ilé valencia lọ́la òde yìí lá mẹ́ta kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́sàn-án gangan ní ọ̀la òde yìí náà ni kọjá bẹ́ẹ̀ táyé kan ènìyàn ẹ̀yìn àti madrid àfi kẹyà àti ráńjẹ o madrid ti lose lánàá o kẹyìn náà lose lé yín John Messiah no one below the but see I'm first I look back to the Asiko. Aspect by Baby Baby Meji. Yeah, I never that see. Juventus you could you well AC Milan La Chalet Ago Major Bologna Polisosuna La Gume Manola Pama ati Monsa Meji Maye Palu Frozen Frozenon ati Venezia La Gumeji near Laudy. Fresh gone one beach, no? See what you are doing. Niti MPFL mo pe egbroyin bo se ma lo ati ko ati so ma gba lenu Ibrahim
1: Ebe Kano Pillars a ma gbalejo Niger Tornadoes Bun Khalifat won ati Barawa United be ni won se wa mu nkan le Nasarawa United ati Bende Insurance Plateau United ati Kwara United Ranchers Abia Warriors won ajo ma mu nkan le be lo se ma lo 4 o'clock girigi ni gbogbo won patapata ma gba ifesewonse won lola ode oni to je Sunday bẹ́ẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀
0: tó bá rí bẹ́ẹ̀ lábala àtàwọn obìnrin kásáré mu kálódé pẹ̀lú òpólẹ̀ ikọ̀ brighton láwọn obìnrin wọn àti arsenal náà láago méjìlá gangan ló máa gba ní ọ̀la òde tí yẹ sunday bákan náà tottenham hotspur àti west ham united aago méjìlá náà ni tó bá dáago méjìpù tó ti gbé ansa àtàwà ìláwọn obìnrin wọn ni o charlton athletic ni wọn máa kojú láago méjì crystal palace àti everton lọ́la náà ni aago méjì man city pẹ̀lú birmingham city máa kojú ara wọn tó bá di aago méjì àbọ̀ gérégé ní ọ̀la nílẹ̀ gẹ̀ẹ́sì ní lìgì ti àwọn obìnrin kà fún yín lọ́ka lórí àkàsọ̀ lórókè téńté bẹ́ẹ̀ ẹ tó wà bẹ́ẹ̀ náà ni london city lioness ẹ̀ńtẹ́gbẹ́ sáà tó kọjá kò fi ọtí ṣùgbọ́n báyìí alákọ̀ọ́ tí wọ́n gbá o òun ló wà lókè téńté tó pàm tó kù ti gbìyàn aston villa ṣe ìgbìmọ̀ náà ti gbá tiẹ̀ ó ta ọ̀mì wà ní ikọ̀ chelsea wà ní number 3 torí pé drop náà gbá ó wà ní number 3 níbẹ̀ àwọn arsenal tó wá gbá tiwọn tó wá já olúborí wọn wà ní òkè téńté mi fẹsọ̀n tó wà lórí tébù yẹn bẹ̀rẹ̀ nítorí pé league iṣẹ́ bẹ̀rẹ̀ ni man u olómide ti kí làwọn obìnrin ń wá káàkiri nísàlẹ̀ tébù wọn fẹ́ jẹjẹ
1: ni
0: 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90 0 0 26 29 81 90

0: nínú bẹ̀yẹn kú tẹ wá kọ mi wá
1: darapọ̀ lọ́rùn tó galatasari
0: yẹn tẹ lọ́rùn
1: galatasari yẹn tẹ
0: lọ́rùn
1: galatasari yẹn ó ń ṣe gbogbo nǹkan tó fẹ́ fún
0: tó bá gbogbo
1: àti champions league
0: kọ́ ẹ̀sùn ìgbà champions
1: league kí ló fẹ́ wá sí ọ kí ló fẹ́ fún ní.
0: Sọ pé mi ò pé chelsea yẹn tó wáyé kó má ṣe lọ kọ́ọ̀zù rúurú táìmù tí barcelona náà fẹ́ ra gbọ́bọ̀lù pedro lọ́wọ́jú fún ikọ̀ chelsea kánú withdraw ẹ̀kọ́ mẹ́rin kò target wọn victor
1: osimhen
0: ìwọ́n máa ṣùgbọ́n èmi yẹn blame wọn ti calculation yẹn pé wọ́n sọ wàá lọ dàbí kí lórúkọ yẹn náà ni ẹ̀sùn fernandez ọmọ tí a lọ́ mi fi replace ẹ̀ ká ní pé barcelona ní olówó ni tí wọ́n hijacki pedro nínú ikọ̀ chelsea láàrin tán kó rọ̀ wọ́n pé chelsea fẹ́ kó lẹ̀ ọmọ mẹ́ta 80 million nípa fẹ́ kà ń dà mí yẹn
1: láti máa fowókùn
0: oní pọ̀jù kọ̀ọ̀mọ́ wọ́n lè ká pẹ́dùrọ̀ sí láàrin àti ẹ owó
1: basọ́nà
0: rẹ̀ pé àwọn oníjẹ nítàmì tàbí owó ti tìmílọ̀ yẹn million pounds wọn wá 100 lọ business wọn ṣe ìwàbúrò chelsea tẹ́lẹ̀ business wọn ṣe máa tàn táìmì yẹn a rẹ̀ wò pé option tóun lè ṣe láti fi balance up kó lọ fún mi fọ́sí mi o máa achieve aim méjì one crowd máa wá fún wọn again then hungry mentality pé wọ́n sì lè win ní ife ẹ̀yẹ pẹ̀lú victor osimhen wọ́n sì wà bẹ́ẹ̀ again olólùfẹ́ chelsea gan ni victor osimhen láti day one
1: Victor Osimhen ló ṣe wà yẹn ó fẹ́ wá sí tí ó fẹ́ wá sí England lóòótọ́ ṣùgbọ́n nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé owó tí ó fẹ́
0: gbà
1: wọ́n rẹ́dí láti fún so kí wá láǹfààní nǹkan tó Galatasaray tó wà wọ́n fún ní gbogbo nǹkan tó fẹ́ wọ́n ṣe gbogbo nǹkan tó fẹ́ fún kí wọ́n ṣe tó máa fi wá púṣì lọ sí ibòmíì then ti João Pedro yẹn João Pedro Chelsea wọ́n láwọn ò ṣetán láti tà igbe untouchable ni ìgbà tí Barcelona gan wá ìgbà tí Barcelona wá ti dẹ́kò gbogbo bó ṣe Alvarez létí tó ń kù sí àwọn agbábọ́ọ̀lù létí tó fi ń tẹ̀lé tó fi ní Alvarez gan ó sọ pé dandandandan òun fẹ́ play fún Barcelona nǹkan tó fẹ́ ṣe Pedro náà nìyẹn ṣùgbọ́n Chelsea jẹ́ pọ́nmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ọmọọba kò sọ̀rọ̀ ńbẹ̀ ẹ̀rá ẹ má wà rárá ọ̀ lẹ̀ ṣe kí ni bọ́dẹ̀ rí pé ọ ti sọ fún wọn bákàkiri ọkàn kangara wọn òun náà fi wá fókọ̀sì lórí Alvarez pé Alvarez gbóbá ewu kó ṣe igbe àwọn bóyá àwọn tẹ̀ lè kó sí àtòrí tí ó máa fi lọ tà àwọn yẹn náà mo dẹ̀ nífẹ̀ẹ́ sí nǹkan táwọn
0: yẹn wọ̀ lẹ́ máa ṣe
1: ìgbà tọ́dẹ̀ àwọn ò lè ṣe kọ́kọ́ mọ́ kí ló kí sáà yẹn má lọ lọ kí transfer window má lọ tán ọ̀dẹ̀ kí wọ́n sáré lọ gba Gabriel Jesus Jesus olùgbàlà ó máa gbà.
0: O yà kó lè rè ní ọ̀la.
1: Ẹ ó máa fìlà
0: ọmọ àgbè wọlé ọmọ àgbè
1: wọlé
0: torí ó máa yàn fìlà ọ̀la because ewé máa ṣì ni.
1: Ọmọ àwọn fìlà.
0: Ọmọ àwọn fìlà ọmọ lè ewé pílà ní ewé. Ọmọ pílà ní ewé.
1: Ẹ ọ lè
0: ọ̀fìlẹ̀
1: nílé
0: wọn. Ọmọ àwọn ọ̀fìlẹ̀
1: nílé wọn. Crowd ní ọ̀fìlẹ̀ nílé wọn. Gbogbo wọn pẹ̀lú ọ̀fìlẹ̀ nígbà tí má nǹkan tó wà bẹ́ẹ̀ náà ni pé ó dàbí pé láti àmà kò bá wọn ṣe training lẹ́nu so ó ṣeé ṣe kó máa bẹ́ẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ tàbí kó máa gbà ìfẹsẹ̀wọnsẹ̀
0: so ja
1: gẹ́gẹ́ jesus gẹ́gẹ́ ó máa bá wọn gbà ìfẹsẹ̀wọnsẹ̀ ó máa wọlé láti second half ìyẹn tó bá nímú ẹ̀ sí máa sọ tọ́ba dẹ̀ nímú ẹ̀ náà ó lè tọ́jú ẹ̀ di champions league nǹkan tó kọ̀ wá bẹ́ẹ̀ náà ni inú èmi dùn Gabriel Jesus yẹn torí tó òun gan bó ṣe wà yẹn tó bá sọ fún kó máa padà play fún Barcelona ó máa nírọ̀lẹ́ ni yẹn pa
0: dream team yẹn láti day one
1: ẹ̀ náà ó máa nírọ̀lẹ́ ni yẹn pa ìgbà tó ń ta sọ́sọ́ ó bá di pé ìgbà tó ti wò pé bóyá
0: ó di taya ẹ̀ náà
1: ìgbà tó ti lè ṣe wá fún bẹ́ẹ̀ ni.
0: Ok ọ̀nà tó wá níbẹ̀ ìkí sọ wípé Real Vallecano ó ti jáde gbàgágá ó ti di 1-1 tó ti dapá lọ́wọ́ àwọn ẹ̀wọ̀n àti Racing Santander lẹ́ẹ̀kan sọ wípé láàrin ìṣẹ́jú mẹ́sàn-án ni Racing ti kọ́kọ́ já wọlé ṣùgbọ́n báyìí ó di ṣe gbogbo ẹ̀yìn tí wọ́n bá gbó Fatu fọkànbalẹ̀ bẹ́ẹ̀ ó ṣèlè wọlé láàrin 90 minutes náà ni Real Vallecano àti Racing Santander ó ti di 1-1 ó sì ti pẹ̀lú Aston Villa ní àwọn ìṣẹ́jú mọ́kànlélógún ogún oṣù wa ní ìṣẹ́jú kan náà ikọ̀ Bayern Munich ẹ̀yìn tí wọ́n bá tún mẹ́rin náà 1-1 ẹ̀kú lọ
1: ẹ̀ láti máa rí fẹ́ ìgbàgbé
0: ọmọdé
1: bayern náà ẹnu ni
0: pé wọn
1: ṣe score 5 goals
0: láàrin 78 minutes wọn máa ń jágò
1: tẹ àwọn oníṣẹ́ kọ́kọ́
0: nípa ẹ̀ ní àìkè
1: ohun ráyè agbábọ́ọ̀lù yẹn sáwọn tẹ ni.
0: Fabregas àwọn èèyàn fojú sí akọni mọ̀gbá kò mú lára 19 ṣùgbọ́n Fabregas ń ṣe dáadáa ó ń ṣe nǹkan tó ń tó ń lórí èdè sí ààrẹ kò ń ṣe nǹkan táwọn èèyàn káwọn máa fojú wò dáadáa bí tó ń iṣẹ́ tó ń ṣe ó kọjá bẹ́ẹ̀ gbogbo ẹ̀ lọ kọ́lọ̀ ń ṣàánú ni kí ó rí ìdí tó máa gra bẹ́ẹ̀ fredy Fabregas yẹn dá gẹ́gẹ́ bí akọni mọ̀gbá gidi bẹ́ẹ̀ mi ṣe ń àwọn èèyàn wà á mọ̀ pé tí wọ́n bá lè lọ jà fún lórí àkàsọ nọmba 1 ló wà lókè yìí yẹn ikọ̀ kò mú 1907 òun ló ń báyìí báyìí tẹ́gbẹ́ inú mi dẹ̀ ń dùn láàrin ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta tí wọ́n ti gbá.

0: kan o si ja olubori meji n to sun doke niyan bayin sin Inter Milan ton ta omi lowo lowo yi to pada pari e be yen ni pe Fabregas na lo suwa loke lori akaso lori table yen mo si n ba dun pe yes to wa le gba league ko ti e se shocker fun won ni be si da Olorun tori pe Fabregas o kere gba to kan gba ball o ma n fara si ton ni gege mo to de ni awon pass ororo to ma debe abi ti striker ba da ibi ta Fabregas da de ni awon assist awon yen won ma wenu waju ba iwa doro pa ni won ma score won afelo mi n bo ni ton da de Barcelona le royin gba so fin gba ball fun ko Barcelona na to won gba do rada Arsenal gan le gba do e won royin dada pe Fabregas ma de waju to ko ko score bayi o ma le assist ni fellow mi agbagbo to ri pe o nda adaje ni ibe Fresno lo wa rupo lori akaso be leyin feso se meta sa yo senu re fun won bi ti mo ba ko na won ni o league gan be
1: feso won se gan le ni Fresno lo wa kon le 1-0
0: wa tu wa
1: ninu re pada o de tu wa lu 2-1
0: to ninu je pe ah wa o ma ri be
1: no ma ri be se meta no be wa Fresno o si le ja fun Champions League o si le ja fun Europa e tori se bere ni awon na leyin feso won se meta ba nsin akoni mo ba yin a wu pe nkan to won
0: se
1: ti wo ibo ni nkan to e kan se afani na de tun wa tori pe orisisi awon agbabolu kan si wa te ke free agent ni won o se woda o te ya mi lenu pe awon agbabolu
0: labele o sin se o sin
1: se be ni won ti ni iko o de yen ko ri be tori ta ba ni ka wu Jadon Sancho eh agbabolu 26 years old ni e ko ti o ye ko ti wa ni iko to pe
0: o se ki Sancho ma yo
1: ni sori mo o ye ka le no wa la awon eni to n para e
0: won ni iwa antian kaakiri ni awon yo mo pe Sancho to ko ni Man U wa buruku wa lowo e to ni won dede file tori o si ojo ori e si o si kere to le da te pe o mo wo gba sugbon iwa yan ni wo so ni fo ni fo ni wa le ni o ma ru o ko nbe lo si Chelsea fo ma da dressing room ru won ta yon fi bi emi lo kan lo si Aston Villa Aston Villa wa gba e won lo e de je lo to gba ko bi bi gba pe kin bi are bi alare na ni jugbo e lo won tu fele won wa ni ko fe ko wa ni free agent lomo dun melo 26 years old o si kere o ye ko ronu si baba julo agent ton awon to je to je agent won mo ti won ri lare te pe won le ri ba soro enu o ka te ron yen ba ti ka ro ni jugbo e lo won tu fele won wa ni ko lo lo fe ko wa ni free agent lomo dun melo 26 years old o si kere o ye ti baba julo agent ton awon to je agent won mi mo ti won ri lare te pe won le ri ba soro enu o ka tẹnu yẹn bá tẹ ti ká lọ́wọ́ gbáwó lùbẹ́
1: ilẹ̀ tí ẹ ní ọlọ́mọ tó ń gbé ọgbẹ́ ẹja ńlá ló ń gbé
0: owó tó mọ́lẹ̀ bá ti rí
1: o gbọ́dọ̀ rí contract gidi ta fi maintain
0: ọmọ rẹ
1: torí ọmọ ẹ
0: ẹja ńlá ni ohun náà àti rí náà ohun náà bàbá oníyàwó méjì ọmọ mẹ́ta kọ́ náà tẹ pé náà
1: ryan starling yìí sí olójúyàn tí ó gbé kò mọ agbábọ́ọ̀lù yẹn kódà ẹlòmíì gan arò bí ó ti wọ 30 years
0: láti liverpool ẹni arò bí ó yẹ sáṣọ
1: lórí pé àti kékeré àti bí 6 years old ló ti jáde tán tó ẹgbàá ìwọ́n ti mọ̀ ó ti play fún liverpool play fún manchester city ó play fún chelsea ó tún play fún
0: arsenal
1: so all you england players ẹ tó lè boast irú cv bẹ́ẹ̀
0: gbogbo tó ti rotate
1: ẹ náà ó ti rotate ẹ so tó bá ti wá di pé wóyá wá kùnà pé kò rí kọ̀kọ́ gba mọ̀ ǹkan ti gbà múdà mo sọ fún ilé ẹ̀kọ́ ẹ̀jẹ̀ kúkú dárúkọ àwọn agbábọ́ọ̀lù yẹn tán in case tí ẹ bá fẹ́ kí ikọ̀ yín kó rà nǹkan nu wọn Pogba o wa lara won Sancho
0: Atletico Man U
1: Danica Pogba ngba yen Man U lo se nkan la fun Man U lo ba iko
0: Pogba yen kun do se
1: Danica Pogba
0: je
1: Danica Pogba no wa nbe se to se to fe ra iko Sevilla sugbon ko ti ri ra sha Karim Benzema ogede awon kan wa pe logede David Alaba yen no wa nbe Philippe Coutinho Tibaka ati Liverpool Ives Bissouma kódà Bissouma igbo Chelsea fẹ́ náà gun agbábọ́ọ̀lù
0: díẹ̀ lóhun ní transfer tó lọ
1: yìí ní free agent torí lọ́wọ́lọ́wọ́ báyìí transfer lọ́wọ́lọ́wọ́ báyìí any free agent kò ṣe
0: o lè dapọ̀ mọ́
1: ikọ̀
0: lẹ́gbẹ́ free agent
1: kò ṣe pé ikọ̀ náà máa bá sọ̀rọ̀ agbábọ́ọ̀lù yẹn kò ní wọn àti agent ẹ̀ tó bá dẹ̀ wọ̀ Ryan Sterling tá a dárí kọlẹ̀ kan náà ara wọn Riyad Mahrez òun náà wà níbẹ̀ àwọn ti Man City tẹ bá rántí ẹ̀ Alexander Zinchenko ìyẹn náà wà lára wọn Wilfred Zaha àti Arsenal náà Wilfred Zaha wà níbẹ̀ Marcelo Brozovic ìyẹn náà ó wà ní ara wọn ibi tí mo fi kó gbogbo ẹ nílẹ̀ òun náà ni Renato Sanchez òun ni agbábọ́ọ̀lù tó kéré jù láàrin
0: ìyẹn náà ti gbábọ̀ fún ikọ̀ Bayern Munich
1: tẹ́lẹ̀
0: tẹ́lẹ̀
1: ìgbọ́n tó play ní àti bí abi 16-17-19
0: lọmọ
1: ẹ ti lọ super yan so bọ bayan lọ yẹn kò rogo ẹ lọmọ ẹ àti gbà bẹẹ lọ sí lọmọ ẹ.

0: Bound 92.9 FM Karawumba ló kájú ẹ̀ kogi rí.
1: Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kúkú láàrin ọjọ́ tó ń bi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó mílíọ̀nù 2 sí 2.3 mẹ́ta ni kò tí gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Bẹ́ẹ̀ ni òbí wo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá. Ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ ògógó yín látòrí ọmọ

Adeleke alagbo oriya ibawe. Lẹ́yìn aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ta ti gbóhun tó ń ṣẹlẹ̀ Nàìjíríà àti òkè òkun tó àlọ́gbọ́ ètò gbogbo ẹ̀ fún olúwa níwọ̀nba. Wà lẹ́yìn ẹ̀ àwọn ètò yòókù ń tẹ̀síwájú. Àti ní aago mẹ́jọ. Bátúndé aago mọ́kànlá lẹ́ àtúntò tó ń wọkọ̀ ọ̀wọ́ tó ń wáyàwó. Ẹrù ń bẹ tó bá róbìnrin bọ̀ ẹ́. Ẹ̀wọ́n dẹ̀ rí pé o ò lórí ọkọ ara ń ru ẹ̀gbìn kókó báyìí orí kan ń fọ́ ẹni. Mo ti lọ hospital wọn ní ọkùnrin lòdì. Màtòbìnrin kan sọ lónìí olúmọye tì. Ṣé ọ̀rẹ́ òwò lórí ọkùnrin kí n fún lọ́kùn lóbìnrin?

mọdẹ wo obìnrin mo rí pobìnrin tó rẹwà ni o. Wọ́n á sọ fún obìnrin mo ní bá búgàmù lálẹ́ yẹ pé mo ti connect àwọn kan wọ́n ti ríra wọn fẹ́ o. Lọ́rọ̀ ọba ni kì í ṣe mí o. Àwọn ọ̀gá òṣìṣẹ́ iléeṣẹ́ Bond FM 92.9. A lè mi kí n mo lè dáṣe. Gbà fún mi lọ́rọ̀ Èdùmarè bó bá kọ̀ mi àṣírí á tu o.

0: lọ́tàtà ìgbéyàwó lọ́tàtà dòmídòmídò ìjẹ́ ìgbàgbọ́ pé nítorí ọ̀la ni ọlọ́run ṣe ṣẹ̀dá
1: èso
0: nítorí abọ́ lọ́run ṣe ṣẹ̀dá abọ́ lẹ́yìn tí ọlọ́run dá Ádámù tán ṣù ó ní ìwọ Ádámù kò ní dà kí ìwọ nìkan kó máa pẹ́ jẹ́ kí n ṣẹ̀dá olùrànlọ́wọ́ fún ẹ ó sì yọ lára egungun ẹgbẹ́ rẹ̀ méjèèjì òun ló fi ṣẹ̀dá éfà ilé ọkọ dúró ṣùgbọ́n ìṣòro ló ń kojú nílé ọkọ lóòótọ́ ó ṣe ìgbéyàwó tó gbogbo nǹkan dúró kí ló fà á ẹ darapọ̀ mọ́ ọmọ yìí olùmìde ọlábẹ́rẹ́ bẹ́ẹ̀kú máìtì lórí ìkànnì yìí bond fm 92.9 ní gbogbo ọjọ́ àtìdé láago
1: mọ́kànlá alẹ́
0: ìgbéyàwó àtàtà ètò gidi ni.
1: síkónì fóònù ṣáínà nínú ẹ ẹ mọ sọyẹrì ìdáwọlà tó parí ẹyẹ olólùfẹ́ mi wọ́n fi àsìkò yìí sọ fún mi pé bọ́ndẹ́ oní rédíò tó yẹ kẹ tẹ́tí sí dáadáa ibẹ̀ lẹ́tì rọ́gbọ́n kọ́ tẹ́ ròyìn kọ́ táwọn ọmọ wa náà rí àṣà àti ṣe kọ́ bond fm 92.9
2: bond 92.9 fm karawo ọba lójú ẹ̀kọ́ gírí.
3: aago méje alẹ́ ti kálẹ̀ o àtúkù fàájì òpin ọ̀sẹ̀ mo gbọ́dọ̀ tèmi kò ní jáde mọ́ wa o ìròyìn àgbáyé la mú wá fún yín láti bond fm 92.9 ìka dídé nàìjíríà kalẹ̀ sínú onígbòǹgbò gra ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà láti ṣáájú náà ẹ̀já farabalẹ̀ gbọ́ kókó tó lọ nínú àwọn ìròyìn ọ̀hún náà àjọ jambu ti gba àbájáde èsì ìdánwò àti wọlé sílé ẹ̀kọ́ gíga jáde ó sì ní akẹ́kọ̀ọ́ tí ọjọ́ orí ẹ̀ bá ti lè kọjá ọdún 16 kó gbàgbé ẹ̀ obìnrin àkọ́kọ́ yìí olúrẹ̀mí tinubu ti ké sí gbogbo ọmọ nàìjíríà láti mú iṣẹ́ ọ̀gbìn lọ́kúnkúndùn nítorí pé yóò tún mú kí iṣẹ́ àti òṣì kó dínkù jọjọ láwùjọ wa ikọ̀ ẹ̀ṣọ́ elétò ààbò ààbò ẹrẹ ń làbò ìlọrí ọ̀jẹ̀ wẹ́wẹ́ obìnrin tí ọjọ́ orí wọn ń bẹ lábẹ́ ọdún 15 táwọn èèyàn kan tà ní 2 million náírà nílùú nasarawa àwọn méjì lára èèyàn tó ń tẹ̀lé donald trump ti dé sílùú moscow lọ́rọ̀ ìpẹ̀tùsáwọ̀ pẹ̀lú ukraine lọ́nà tí ogun kò fi dákẹ́jẹ́ ìròyìn náà rè é lẹ́kùnrẹ́rẹ́ ó farabalẹ̀ gbọ́ látẹnu olúmìde ọ̀làlẹ́ àjọ tó ṣètò ìdánwò sílé ẹ̀kọ́ gíga tá a mọ̀ sí jambu ti taari ìdánwò jambu ọdún 2026 wọ́n ti taari àbájáde èsì ìdánwò ọdún yìí táwọn akẹ́kọ̀ọ́ jókòó ṣe kéré sí iye ọjọ́ orí tí wọ́n béèrè fún títà ní àjọ jambu ti ní àtẹ̀sọ́dọ̀ èsì ìdánwò yìí wọ́n ní kò ní pé akẹ́kọ̀ọ́ ṣe ìdánwò pegedé láti wọlé o nínú àtẹ̀ròyìn tó jáde látọ̀dọ̀ agbẹnusọ àjọ ọ̀hún táwọn mọ̀ sí ọ̀gbẹ́ni fabian benjamin òun ló sọ pé àwọn akẹ́kọ̀ọ́ tí ọjọ́ orí wọn sì kí láàrin ọdún 16 ní ọgbọ̀n ọjọ́ ọdún yìí nìkan ni orí ọ̀fẹ́ yìí wà fún àjọ yìí sọ pé títaari tí òun taari èsì ìdánwò ọ̀sà ó wà fún láti fi jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ ṣe ìdánwò òbí alágbàtọ́ mọ ibi tí wọ́n kù sí àjọ ọ̀hún sọ pé akẹ́kọ̀ọ́ ṣe ìdánwò tó bá ṣe dáadáa jù nìkan ni yóò ráàyè wọ ìlú ẹ̀kọ́ gíga ìbáyé ẹ̀wẹ̀ àjọ jambu wa rọ àwọn akẹ́kọ̀ọ́ ṣe ìdánwò tí kò pegedé láti ṣe mú èsì ìdánwò ẹ̀ lọ sí ìlú ẹ̀kọ́ gíga torí wọn bá fẹ́ lọ. igbákejì ọ̀gá ọlọ́pàá yanyan yẹkun zone 2 aig ọ̀gbẹ́ni ọ̀dàrẹ̀ jimoh ti ké sí gbogbo ọmọ ogun tó ṣe yege nínú ẹ̀kọ́ entrepreneurship àti management course kọ́ni kálukú lo ẹ̀kọ́ náà fi pèsè iṣẹ́ bákan náà.

kí wọ́n lò ó láti fi mú ètò oko orílẹ̀-èdè yìí pé gbèrègbèrè jígẹ̀ sí i. Ọ̀gbẹ́ni Jimoh ló pé gẹ́gẹ́ bí àlejò pàtàkì níbi ètò ìkẹ́kọ̀ọ́jáde àwọn ọ̀gá pẹ̀lú àwọn ọmọ ogun tí ipò wọn wà láàárín méjì tó parí ẹ̀kọ́ Entrepreneurship and Management Course 1926 eléyìí tó wáyé ní ibùdó àwọn ọmọ ogun Nigeria Armed Forces Research Center tó wà ní Oṣùdì Lẹ́kọ̀ọ́ ibi ètò ọ̀hún ni AIG ti ṣàlàyé fún wọn pé àsìkò àti fi ọwọ́ yọ̀bẹ̀ náà fáwọn tó fẹ́ fẹ̀yìntì ti kọjá nítorí ẹ̀ ètò yìí pẹ́ dandan nítorí pé yóò mú àyípadà bá gbogbo àgbáyé fún ìdí èyí ó wá rọ̀ wọ́n láti ṣe àmúlò ẹ̀kọ́ ti ṣàlàyé fún wọn àsìkò àti fi ọwọ́ yọ̀bọ̀kẹ́ mú ètò náà fáwọn tó fẹ́ fẹ̀yìntì ti kọjá nítorí ẹ̀ ló fi ní ètò yìí pẹ́ dandan nítorí pé yóò mú àyípadà bá gbogbo àgbáyé pátá fún ìdí èyí ó wá rọ̀ wọ́n láti ṣe àmúlò ẹ̀kọ́ náà bó ti tọ́ àti bó ti yẹ bákan náà kí wọ́n já aṣojú rere tó ń pè fún àlàáfíà ìṣọ̀kan àti ìlọsíwájú agbègbè nípa dídá iṣẹ́ sílẹ̀ fáwọn ọ̀dọ́ lọ́wọ́ yanturu kí ìṣẹ́ àti òṣì kó lè ba àdínkù jẹjọ láàrin àwùjọ wa AIG Jimoh ó tún kọ́ wọn sọ́ra sí ilé pẹ̀lú àwọn yòókù tó ń fọwọ́sowọ́pọ̀ ṣe ìdásílẹ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ bọ̀lá látọjọ́ pípẹ́ wá tí ètò náà ti ń so èso rẹ̀ láàrin àwùjọ wa àtọ̀dọ̀ olórí agbègbè kọ̀ọ̀kan tó fi mọ́ ikọ̀ ọmọ ogun tó ti fẹ̀yìntì àtàwọn tó wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ kódà níbi tó ṣàlàyé ò jẹ́ kó yára pé àwọn tó jẹ́ akópa tó ṣẹ̀ parí ètò ẹ̀kọ́ tán ni wọ́n ti jẹ́ akópa ni wọ́n ti kọ́ bí a ṣe ń dáko ṣe èrò oúnjẹ okòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ti ìlànà ti ilẹ̀ yìí àti fún àwọn tó bá fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn nílẹ̀ òkèrè tí kò fi ní jẹ́ wípé yàrá ìkàwé nìkan ni ẹ̀kọ́ wọn lọ sí. Akẹ́kọ̀ọ́ obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí tó tún jẹ́ ìyàwó ààrẹ wa sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ó ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti kọ́ bí a ṣe ń fi fúnni ó sọ pé ẹ̀mí ìfifúnni jẹ́ ìwà ẹ̀yìnjú àánú tó lè mú àdínkù bá iṣẹ́ àti òṣì jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà sẹ́nẹ́tọ̀ Tinubu ló pe ìpè yìí nípa ìmọrírì tó ta ìránṣẹ́ fún ti ètò ìkíkàràmì tá a mọ̀ sí Charity 2026 tí gbogbo àgbáyé ń ṣe ní gbogbo oṣù karùn-ún ọdọọdún obìnrin àkọ́kọ́ sọ pé ìwà fífúnni jẹ́ àpẹẹrẹ ìwà ṣíṣe ojú àánú nípa ṣíṣe àwùjọ níbi tí gbogbo èèyàn ti ní oore ọ̀fẹ́ ní pàtàkì jùlọ àwọn tó ń kojú ìpèníjà ọlọ́kan ọ̀jọ̀kan fún ìdí èyí ọwọ́ ààrẹ wa ó wá mọ̀ọ́mọ̀ rọ àwọn ọmọ Nàìjíríà láti jó máa ṣàánú àwọn ọmọ láìní nípa ṣíṣètò ìrànwọ́ fún wọn. Obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí Olúrẹ̀mí Tinubu ti kéde gbígbé owó kan tó tó mílíọ̀nù lọ́nà 500 náírà kan kalẹ̀ fún owó ìrànwọ́ fáwọn olókoòwò 18 tó pàdánù ọjà àti ìyá wọn sínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá iná tó ṣẹlẹ̀ nínú ọjà Spa Shopping Mall tó wà nílùú Calabar tó jẹ́ Rivers ní ọjọ́ 22 oṣù tó kọjá lọ. Ìyàwó ààrẹ wa sẹ́nẹ́tọ̀ Tinubu ló ṣe ìkéde yìí kò tó ń ṣe ìfilọ́lẹ̀ ẹkùn abala àkọ́kọ́ ní ẹkùn gúúsù tó pè ní ètò community food bank tó ṣe sílùú Calabar kódà yàtọ̀ sí tiẹ̀ ó tún jẹ́ ká mọ̀ wípé ààrẹ Bọ́lá Tinubu òun náà tún buwọ́lu 1,500,000 fáwọn ọlọ́jà 18 náà tí iná tó ba ọjà wọn jẹ́ gbogbo owó náà ìṣirò ẹ̀ jẹ́ 450 lẹ́yìn náà la tún gbọ́ pé ààrẹ ti fi 500,000,000 kún fáwọn ẹgbẹ́ olóṣèlédé aya rẹ̀ ó tún fi kún owó náà léyìí tó sì fà lé owó aya gómìnà ìpínlẹ̀ Cross Rivers tó jẹ́ bíṣọ́ọ̀bù Yuan 102 ó tún obìnrin àkọ́kọ́ tó wá pàdé ẹ̀ ní 1,500,000 àgbo pé ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá náà tún ṣẹlẹ̀ nínú ọjà ọ̀hún ní ọjọ́ 22 oṣù kẹjọ tí ó ṣe ọ̀ṣẹ́gàn ó sì sọ ẹlòmíì sínú gbèsè ayérayé gbọ́ ilẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ Bond FM 92.9.

0: 92.9 FM kára wò wá ló kájú ẹ̀ kó gìrì.
1: Mo tún láyọ̀ láti kí wa káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀kọ́ olúwa ni láti lè ṣe Bond FM 92.9 ilé ìjọsìn Grace Redemption Gospel Assembly International tó wà ní No. 5 Oroku Street, Abúlé ní Agbọ́sọ̀, Àpápá, Èbúté Mẹ́ta West ló ṣe. Mo tún láyọ̀ láti máa kí wa káàbọ̀ sórí ètò gbogbo ẹ̀kọ́ olúwa ni láti lè ṣe Bond FM 92.9 ilé ìjọsìn Grace Redemption Gospel Assembly International tó wà ní No. 5 Oroku Street, Abúlé ní Agbọ́sọ̀, Àpápá Road, Èbúté Mẹ́ta West ló ṣe agbátẹrù ẹ̀. Bàbá wa Prophetess Muráyọ̀ Ogunmadé ló ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá, mo kí yín pé ẹ tó kó àbọ̀ sórí ètò náà ní òní, kí ni ẹ tó ní fún wa láti fi sọ ọ̀rọ̀ Ọlọ́run fún wa?
2: Mo fọ̀pẹ́ fún Jésù. Olóore mi kò gbà fún Sátani láti bá yèmí jẹ. Mo fọ̀pẹ́ fún Jésù. Olóore mi ni kò gbà fún Sátani láti bá yèmí jẹ. Mo kí gbogbo ènìyàn tó gbọ́ mi lónìí wípé bí wọ́n ti ṣe ń bẹ bí ẹ̀mí ẹ̀ṣẹ̀ bẹ a borí ọjọ́ yìí ayọ̀ ní tiwa o. Tá a bá ń jáde, tá a bá ń wọlé, níbi gbogbo àlàáfíà ló wà yóò máa bá wa gbé. A fẹ́ bá wa sọ̀rọ̀ Ọlọ́run láti ìwé inú ìwé mímọ́ ìwé Filipi orí kejì ẹsẹ̀ kẹsàn-án ìkẹwàá àti kọkànlá rẹ̀ tó kà báyìí wípé nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé ga gidigidi ó sì ti fi orúkọ kan fún tí ó borí gbogbo orúkọ pé ní orúkọ Jésù kí gbogbo ẹkún kí ó máa kúnlẹ̀ àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àti àwọn tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ àti pé kí gbogbo ahọ́n kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristì ni Olúwa fún ògo Ọlọ́run Bàbá. Ó ga o, ó tóbi.

lọ́jú, orúkọ àṣẹ, orúkọ agbára, orúkọ mọ̀, orúkọ òye, ìmọ́lẹ̀, akọ wípé ìbùkún ni fún ayé, nítorí abọ́lùgbàlà síbẹ̀, tá Jésù, ayọ̀ ni fún ayé, tọ́lá bí Jésù fún wa, olùgbàlà, gbogbo ẹ̀mí, jẹ́wọ́ Jésù, àlà, akọ wípé olúwa rọ́mọlẹ̀ láti dáyé lọ, bí kò ṣe láti kọsà rẹ̀, gba aráyé là, ṣùgbọ́n akọ wípé adáwọlẹ́bí náà, nítorí pé wọn ò gbà mọ́lọ̀ tuntun gbọ́, Jésù máa pè ọ́, Jésù ni ọ̀nà, òtítọ́ àti iyè, ronú padà, ìjọba ọ̀run, ó kù sí dẹ̀dẹ̀, ọwọ́ Jésù, ó ní ayọ̀ rẹwà, ọwọ́ Jésù, ó ní ìwòsàn rẹ, ọwọ́ Jésù, ó ní àlàáfíà rẹwà, ọwọ́ Jésù, ó ní ìrẹwà, ọwọ́ Jésù, gbogbo tó fẹ́ láyé, ọwọ́ ẹ̀ ló wà, nítorí kọ́lá bá fẹ́ ọmọ, ọmọ sì fẹ́ bàbá, ó kó gbogbo ilé lọ́wọ́, béèrè lọ́wọ́ bàbá mi, nípasẹ̀ orúkọ mi, èmi yóò bẹ bàbá mi, kó ṣe fún ọ, àmọ́ bó ṣe gbọ́ lẹ́nu mi, retí sí ń bẹ fún ọ, ẹ ti ń bẹ fún ọ, ìpín o, kò tí ì tá o, nítorí pé Jésù ní ọ̀nà àti iyè, a gbọ́ pé ẹ̀rọ̀dún padà ìjọba ọ̀run dẹ̀dẹ̀ nítorí kọ́ pé ọlọ́fọ́lọ́mọ̀kankan àìkàpọ̀rìà ìjọba yóò wà ní èjìká rẹ̀, a máa korúkọ ẹ̀ ní ìyanu, ọmọlájẹ́ àlàáfíà, Jésù lórúkọ rẹ̀, Jésù lórúkọ rẹ̀, gbogbo ayé pé sọ pé Jésù mẹ́nẹ́jà, sọ pé Jésù iléeṣẹ́ Bold FM, ẹ sọ pé Jésù, nítorí pé pásítọ̀ kí ló dé tó sọ pé iléeṣẹ́ Bold FM kọ́ pé ó ní agbára, ó ní okun, ó ní ayọ̀, àìdàlúbì káàlì kàǹbọ̀rà, bí bẹ́ẹ̀ ni pé ẹnikẹ́ni tó bá gbọ́dọ̀ lu wọ́la, ó ní àgbàlá, akọ pé kò sí kankan tó fi fún ni lábẹ́ ọ̀run tó lè gba ni, bí kò sọ orúkọ Jésù, bẹ́ẹ̀ bí kò sọ orúkọ Jésù, bẹ́ẹ̀ bí kò sọ orúkọ Jésù, Jésù ni mọ́lẹ̀ ayé, Jésù ni ìyọ̀ ayé, kàǹpọ̀rìà, afọ́jú gbọ́rúkọ yìí, ó máa ríra, adétí gbọ́rúkọ yìí, ó máa gbọ́rọ̀, àga gbọ́rúkọ yìí, ó máa di ọlọ́mọ, aláṣà gbọ́rúkọ yìí, ó ti wòsàn, nígbà yó Herodu ọba. Nígbà yó Herodu ọba o, nígbà yó Herodu ọba o, nígbà yó Herodu ọba o, amòye mẹ́ta wọ́n ti la òrùn wá, láti wá kí ọba tàbí sáyé, láti wá orí balẹ̀ fún o. Ọba àwọn ọba kábíyèsí, orúkọ kan tá fi jẹ́ múlẹ̀ ní ọ̀rọ̀ àti ayé, orúkọ Jésù nìkan ṣoṣo, lẹ́yìn Jésù kò sí ọlọ́mí mọ́, lẹ́yìn Jésù kò sí ọba kankan mọ́, lẹ́yìn Jésù kò sí ọlọ́sàn kan, lẹ́yìn Jésù kò sí ìwòsàn níbikíbi, lẹ́yìn Jésù kò sí orin, kò sí ijó, lẹ́yìn Jésù kò sí ayọ̀, nítorí kan pé àìdá kàpọ̀rìà book of John 14:27 ó wí pé Jésù ní pé àlàáfíà ni mo fi fún yín, àlàáfíà ni mo fi fún yín, kìí ṣe pẹ́ẹ́tì ló ti gbà padà, Jésù yóò fẹ́ àlàáfíà, Jésù yóò fẹ́ yọ, yóò fún ẹlẹ́yà gidi, yóò fún ẹlọ́kọ̀ gidi, nítorí pé òun nìkan ló lè ṣe, ó lè ṣe Jésù, ìwọ ló lè ṣe ò bàbá, ara ayé mi kò tó ka o, ìwọ ló lè ṣe ò bàbá. Àbí tó bá pe Jésù sínú ayé rẹ, àyàfi tó bá gba Jésù sínú ayé rẹ, pe Jésù sínú iṣẹ́ rẹ, sínú ọjà rẹ, pé sínú ilé rẹ, pé sáyé ọmọ rẹ, pé síbi iṣẹ́ rẹ, pé sínú ọ́fíìsì, jẹ́wọ́ Jésù ní olúwa, bí ni pé ẹnikẹ́ni tó bá ti pẹ́lúwa, ọ̀la ó gbàlà, nítorí pé Jésù ní olúwa, Jesus is love, the astounding given to man under sun in which man can be saved, only the name of Jesus Christ, it was written that the name was added in heaven and earth, in the name of Jesus, heavenly Sir, wọ́n ṣe gbọ́ lẹ́nu mi, Jésù nìkan ó lè tó ṣàgùn fún, Jésù ó ní àlàbáyọ, Jésù ó ní ẹ̀rí rẹ, ó ní ayọ̀ rẹ, Jésù ó ní àlàáfíà rẹ, Jésù ó ní ọgbọ́n rẹ, Jésù ó ní ìmọ̀ rẹ, Jésù ó ní ìwòsàn rẹ, mo wí pé pèé síbẹ̀ ni pé màlúù bí lè bà jíjẹ́ ta ìmọ́lẹ̀, nítorí pé ògolú ayọ̀ lọ́rùn ló yọ lára rẹ, kò tí gbájú ronú padà ìjọba ọ̀run, ó kù sí dẹ̀dẹ̀, ìwà ẹlẹ́sẹ̀ ronú padà, ìwà láti ronú padà, ìwà òpùrọ̀ ronú padà, ìwà bínú

ọ̀dà ọmọ ọdún mọ́ ìwà tí ó bá dọ́rùn jọ.

shaking my gabi ko pẹnu mi.

0: ènìyàn láṣeyàn.
1: Àsùpá sí ẹni fẹ́ kó ló wà ń pa àrùn múlá. Ọ̀rọ̀ ìgbà ká
0: jẹ́. Ṣé èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀?
1: Ọ̀rẹ́ kájọ́ dá kọ sọ.
0: Ènìyàn ń wojú, Ọlọ́run wọkàn. Báyà mi, ẹ̀gbọ́n mi tó ṣọ̀. Lágbà Ṣẹ̀gẹ́ Ventures, Ṣẹ̀gùn Gbélé. Àwọn pè mí lábẹ́nú sí Olúmọ̀lẹ́ ti forí ilẹ̀ o. Là ń gbádùn bàbá wa olóògbé Arúnà Ṣọ̀lá. NDFM. Àgbálẹ́tù ọmọdé. Mi máa ń sábà sọ ọmọ nípa ẹbí mo ti ọgbọ́n wájú. Okòwò wọn.

ẹran ọgbẹ tí wọn ti digidigidi ní o wọn lábẹ igi mango kò máa gbádùn ẹmí ẹ. Ago mẹjọ ku ìṣẹ́jú mọ́kànlá tí màá yẹ̀bá o. Yẹ̀bá fẹ́rẹ́fẹ́ ni o. Tó bá tún di ago mọ́kànlá lẹ́yìn ẹ̀ tún gbọ́wọ́. Àwọn tó ti mọ̀ ti mọ àwọn tí ò tí mọ̀ ni wọ́n ń gbọ́ fún kọ́ àwọn kan tí ń pè mí lábẹ́nú. Ẹ̀yin tẹ mọ̀ pé nílò ọkọ ẹ̀yàwó ẹ̀rí para ròyìn. Nǹkan ọmọkùnrin wú. Obìnrin ẹ̀ ti pé ara ròyìn. Tilẹ̀ ọ̀dọ̀ dọ́kítà àwọn nìkan kò ṣe yín ẹ nílò ọkùnrin ni. Àbẹ nílò obìnrin ni àjọwà fúnra wa ni o. Àjọdùn ara wa àjọ ń gbádùn ara wa ni. Bọ́ ọkùnrin bá ti nàwó ẹ̀lẹ̀ sóbìnrin. Obìnrin má lọ ṣe mẹ́ẹ̀sì sọkùnrin. Àjọ ń gbádùn ara wa ni o. Àjọ ń gbádùn ara wa ni. Ẹ má máa ní ohun torí bí kọ̀ọ̀kan o. Àkọ̀lá lè ní àti fọmọ lọ́kọ o. Àló ń tọ̀hún náà. Gbogbo ẹ̀dùn mọ́kànlá o. Ọ̀sẹ̀ méjì sí ìsìn àtúfẹ́ ọlọ́kọ gbọ́dọ̀ ra wọn nísìn. Bí ò bá ti pẹ́ wá ti kú Bond FM. Àgbo àgbo ti wà làwọn ṣe ń bí ìwọ náà ibi tó bá kùn sí ìwọ náà ṣe tiẹ̀. Tó o bá sí mọ́ ṣe nǹkan táwọn èèyàn fi máa sọ ránpa tiẹ̀. Báwùdà epo àkàrí àwọn ti bàdàn rí o ìlú yọ̀lé ajẹ̀gbúnjẹ̀ karahun.

ọ̀ jọ ń bọ̀ àwọn àgbààgbà tó wà nílẹ̀ àárọ̀ òjire kọ̀ láyé àtàwọn tó ti kúrò láyé lórí tó bẹ̀rẹ̀ o ó jẹ́ ìlú kọ̀ọ̀kan bí n bá lórí ọ̀fẹ́ màmá plẹ̀ fún wa bá lórí bá sílẹ̀ gbọ́dúmọ̀ nínú ìbàdàn tó gbọ́dúmọ̀ nínú ìṣẹ́mi lérò àwáyé ìsẹ́yìn lálátà ìlúà màyá lórí ń bẹ́ màyá yá ń bẹnu má pùṣá tó fi dé àwọn ọ̀ṣun state gbọ̀gọ́ ọdẹ òmu ìpẹ̀rídó tí mo sọ́sùn sí ìbúdẹ̀ ń kọ̀wé mo wá jẹ́kẹ́jọ́ mo fẹ́ mọ̀ lù wọ́n mú ẹjọ́ tà mò ń kọ̀wé dání ìbá ti dé olùbẹ́ máa kọ́lẹ̀ jọ́ àwọn ọmọ ìpèrídó mo wẹ́nà ó lọ ń lọ òǹdó ni o ẹ̀kọ́ náà mo dé òǹdó rí ẹni.

0: Papa Boy ṣàkóso ilé-iṣẹ́ rédíò Nàìjíríà, FM 90.9, kàti pínlẹ̀ Èkó, lábẹ́ màmá wa Princess Wúrọ̀lá Adénìkè Adégòkè, ló jẹ́nà Jàwà, alàgbà Gbẹ̀ngà Fátìlé, táwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ìjọba gbogbo mú kí o, ọ̀rẹ́ Olúwa Ògúnnáìkè, Bísọ́lá Balógun, Jọ Lálékan, Tàníyà Tàṣírò. Ekisaye Pọláya Ibrahim Irúpọ̀lẹ́yìn Ligali lúkọ mi ò yípadà Olé Ọlálérè lórúkọ tèmi bẹ pèmí ní Olúmọ ti omi ẹ̀kọ́ ni nítorí bá Abọ̀látà gómìnà àbọ̀ ìrọ̀lẹ́ ní máa ṣe lọ́pọ̀lọpọ̀ àjọṣe wọ̀ ní àjọ ó kí n fọwọ́rí bàbá wa Akọ̀mú kí n fi fàyín lé Fúnkẹ́ wọ́n aago mọ́kànlá agbẹ̀lọ́ àtúpàdé.
1: Like 2.9 FM Arawumba.

ètò ayédọgbọ́n òun máa mú wá sí etí ìgbọ́ yín mẹ́wàá kọjá ìṣẹ́jú ogún wòlíì ọlátúnjì kàlàbí bàbá lẹ́sẹ̀kẹ lórí ètò ọlọ́run àtúndá olú àgbà àbọ̀ àòtúnà orin sí etí ìgbọ́ yín ọgbọ̀n ìṣẹ́jú tó bá ti ń di aago mọ́kànlá mọ́ òun wáyà ìgbéyàwó àtàtà pẹ̀lú olúmídé lálérè aago mọ́kànlá àbọ̀ àríyá olópin àríyá is unlimited àtúnà sáfẹ́fẹ́ ẹ ó tún bá wa dá sí bí àwọn ètò wa ṣe máa lọ lẹ́sẹẹsẹ láṣálẹ̀ tòní ní ìkàlẹ̀ lẹ́ẹ̀kan sí olúfúnkẹ́ wúra ọláàdìsí lórúkọ tèmi.

0: Crystal Source Taste Maker System Powder makes everything taste so good. Sprinkle, stir, serve. Taste Maker.
1: Ǹjẹ́ irúfẹ́ àìsíbí tó ń dà yín láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan ní nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S Nashokia International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí. Orí àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí àwọn oògùn lílò dání rárá non medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà tọ́jú tí àwọn China tí wọ́n lò nílẹ̀ China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bíi kọ̀dẹ̀jámà, physiotherapy, heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara. Bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti inú orí títí dé èékánná ẹsẹ̀ ìgbẹ́yìn.

0: expect relief from malaria. Komal On. Malaria. Gone. Symptoms persist after 3 days. Consult doctor.
1: Ìròyìn pàjáwìrì lèyí ó. Mo ṣẹ̀ṣẹ̀ ṣe ìpinnu ní òwúrọ̀ àbámọ́nà. Àwọn ènìyàn sì ti ń dára láti rà á. Àwọn ènìyàn gbogbo àgbọ̀ pé àwọn èèyàn tó máa ń gba owó àbúrò kìdìrà ìdílé wọn lóhun. Lọ́pọ̀ 3 náírà pamọ́. Ó ní oúnjẹ.

0: sai,最昨晚更新的。
1: 他们干嘛羡慕人家的股票呢？
0: 这个题，是啊，最昨晚更新的。
1: لبيك اللهم لبيك.

ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́ẹ̀jẹ̀tẹ̀ bá bálẹ̀ ṣẹ́ẹ̀lì dáwà fífi sẹ́ni àjọ sẹ̀tẹ́mbà pẹ́sà ọ̀nà àti ọ̀nà dẹ̀sẹ̀mbà fún 2026 ẹkùn fún àpá àtọ́mọ̀ nípa súnà yóò máa kọ iṣẹ́ ìrìnàjò sí gbogbo àwọn àyàmì láti ní àǹfààní àti ṣàṣepẹ́ pẹ̀lú wá sí ìgbàdégbà àwọn oúnjẹ lẹ́wà tó wù náà tàbí 08-0-2-4-7-1-7-6-0-1 nílùú lọ́ni kà sí wọn ní ìdọ́júkọ kiri sọ sítú ọlọ́nsọ̀ bò lọ́ni lẹ́nu 08-0-3-2-4-7-9-5 akẹ́ àti gbogbo òkùnkùn ẹ máa bẹ̀rẹ̀ ẹgbẹ́nà lápọ̀ sórí 08-0-3-8-3-0-4 alifu dash ajamila services limited àwọn ni wọ́n kọ́ lọ sí ajatumọ́ pẹ̀lú rọrùn.

ilé iṣẹ́ lálùbáríkà ti ń sọni dolílẹ̀ ìdónílé lórí aláìlẹ́gbẹ́lẹ́ lẹ́yìí kẹ́nikẹ́ni ó máa gbọ́ lágbọ̀gbọ́ sínú torí yóò ṣàǹfààní púpọ̀ àwọn ibi tí alẹ́ ẹ́sítéètì sì rèé ọbaṣá phase 1 and 2 ipsa ti wà bákan náà ni moshe àti fashola extension àwọn ilé yìí wà lójú ọ̀nà pápá sí mòwé ọ̀fadà gbogbo ọ̀nà yìí ni wọ́n ti ṣe bákan náà sí kájọlà àti ajégúnlé campus nífẹ̀ẹ́gbẹ́gbẹ́ pẹ̀lú government college technology lójú ọ̀nà pápá sí ìlàró ọ̀nà tó dá gbáà ni títí dé ìlàró gbogbo ilẹ̀ yìí pátápátá 700,000 naira ni plọ́ọ̀tì kan tí ẹ bá sanwó lẹ́ẹ̀kan ṣùgbọ́n fún èyí tí ẹ fẹ́ san díẹ̀díẹ̀ 1,000,000 naira ni ẹ ó sì tún gba of cement lọ́fẹ̀ẹ́ bí iye plọ́ọ̀tì ilẹ̀ tí ẹ bá rà bá ṣe pọ̀ tó iye cimenti àpò mẹ́wàá mẹ́wàá tí ẹ máa gbà ṣe máa pọ̀ tó integrated land state lé ní ẹyẹ sanwó tùlùtùlù fún landlord bẹ́ẹ̀ náà wá di landlord ara ti yín láì fi àkókò ṣòfò ọ̀pọ̀ ọ̀pọ̀ gbọ̀n afẹ́fẹ́ lásán ló ń gbọ́ ẹ máa pẹ aláṣẹ àti olùbárà bá ṣe pọ̀ tó ní iye cimenti àpò mẹ́wàá tí ẹ máa gbà ṣe máa pọ̀ tó integrated landmark estate lé ní ẹyẹ sanwó tùlùtùlù fún landlord bẹ́ẹ̀ náà wá di landlord ara ti yín láì fi àkókò ṣòfò ọ̀pọ̀ ọ̀pọ̀ gbọ̀n afẹ́fẹ́ lásán ló ń gbé lọ ẹ máa pẹ àti olùdarí ilé iṣẹ́ integrated landmark estate báyìí fún gbogbo ìbéèrè tí àti láti di àǹfààní yìí 070-30-07-08-4 070-30-07-08-4 070-30-07-08-4

0: Expressway. We are not better. Limit the law to my bower, mommy, from Layo FA. She said, Yanu. Hello, mommy. 080-3282-5416. 080-5060-4548. Mighty hand of God. We go back to Monday. Mabago, Ramale. Jesu, your fall on a payo.
1: Mọ́kí wọn fún gbọ́ ọwọ́ àti àwọn ọkọ̀ wọn wá. Bẹ́ẹ̀ni mo gbàdúrà fún ọ́n, àwọn ò pa ọ́ lẹ́kún. Lórúkọ Jésù, ọ̀gbẹ́ ayé ìdààmú. Àwọn orúkọ Jésù sí ẹ́, ọgbọ̀gbọ́ tó pẹ̀lú ní agbára tó kẹ̀gbọ́ agbára tó bẹ̀rẹ̀ ìjàkadì agbára alágbára agbára lọ́wọ́ wọn. Ibi tẹ́nikẹ́ni kalẹ̀ sí tó pẹ̀lú ní ẹ̀rù tó ń bẹ̀rù bá ẹ, ọlọ́run jẹjẹ, àgbọ̀ wọn ni. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀rù ń bẹ láyè, ọ̀gbọ̀n yìí ń jẹ́ abiyamọ. Ìṣẹ̀lẹ̀ tí máa mú kí èèyàn fi mọ́tò wá ọmọ rẹ̀ káàkiri, kó máa fi fọ́tò wá ọmọ kiri, ẹ̀rù iṣẹ́ ẹ̀dá mi ò ṣe bá mi rí. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí ẹ. Lórúkọ Jésù mo gbàdúrà. Ọ̀run ẹja lọ kí o, ẹja lọ kí o, ọba ń jàdí kákú kọ́ o, wọ́n kọ́ bẹ́ẹ̀ ṣe é fi lọ wọn, wọ́n ń bẹ́ẹ̀ ò ní wọ orí ẹ. Mo gbàdúrà. Ìṣẹ̀lẹ̀ tó lè mú kí ọmọdé èèyàn bí. Padà wá máa de pampasì fún ìyá ẹ̀ àbí bàbá ẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ sí ọ. Ohun tó máa mú káwọn ọmọ tó bí máa fi owó oúnjẹ ti ẹra ògùn ránṣẹ́ sí ẹ kó orí nǹkan lò. Ọmọ ogun bẹ́ẹ̀ ò ní jà ọ. Èyí tó gbọ́n jẹ́ ti ń jà lọ́wọ́lọ́wọ́ ògùn ẹ̀ kó máa ṣẹ́. Ẹni tó gbọ́n mi lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ wípé owó oore tọ́lọ́run bá ìdí sí ó ti di ọ̀tá kíkorò. Ọba àwọn bá dá sọ̀rọ̀ yìí, àwọn kí wọ́n ń yọnu sí ọ. Ìwé tí wọ́n pọ̀ ọjọ́ orí mi kà, òun rí nǹkan kan kà nínú ọjọ́ orí. Tí ọdún ọdún ti ṣòfò, àádọ́ta ọdún ti ṣòfò, ọgbọ̀n ọdún ti ṣòfò, gbogbo ọdún táyé fi ṣòfò mọ́ ẹ lọ́wọ́. Ọba àwọn bá ṣe ìkórè rẹ̀ fún ẹ, òun ní pàdánù ọjọ́ orí rẹ̀. Wàhálà ń gbà. Jésù ló wà wá. Àná yóò ní mo fẹ́ kà nínú ìwé Kọ́ríntì kìíní orí ìkẹsàn-án. Láti ẹsẹ̀ kẹrìnlélógún, 1 Corinthians 9 from verse 24. Ó kà báyìí pé, ẹ̀yin kò mọ̀ wípé àwọn tí ń sáré ìje, gbogbo wọn ní sáré nítòótọ́, ṣùgbọ́n ẹnìkan ní wọ́n gba èrè náà. Ẹ sáré bẹ́ẹ̀ kí ẹ̀yin kí ó lè gba èrè. Tó bá ń ṣe Olympic tán káwọn ọ̀hún sáré àbí wọ́n ṣe transport ní school. Wọ́n lè pé ten tí wọ́n sáré papọ̀ ṣùgbọ́n ẹnìkan ṣoló máa bèrè. Ẹnìkan ṣoló máa win trophy. Èyí tí mo ń sọ rèé, ẹgbẹ́ tó fẹ́ gbèrè tó fẹ́ win yẹn, tó bá jẹ́ pé rébé tí ìwọ́ tó ń rọ ni, tó rò pé after all, òun nìkan kọ́ ni mo ṣáàṣì ń sáré. Àwọn kan ṣáàṣì wà lẹ́yìn. Àwọn kan ṣáàṣì wà lẹ́gbẹ̀ẹ́ nìyí. Ẹ̀yin nìkan kọ́ ni mo nìkan mọ́ kọ́ ni week. Ṣé máa jẹ́ number one? Òní jẹ́ nọmba wán. Ẹni máa ṣàṣeyọrí tá a bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run tá a dá bí ògo. Kò ní sọ pé after all àwọn ìwé ń yí wọn dà go to club and still be a workers in church. Kò ní sọ pé after all àwọn ìwé ń yí wọn that is a pastor and still have girlfriend. Nínú ìdúgbò dà sí wọn ní adult. Ẹni tó fẹ́ gbàdé tó fẹ́ dọ́run. Kò ní bíngà rẹ̀ tó di lẹ́fù pé at least others ń ṣe bẹ́ẹ̀. Àwùjọ àwọn èrò ni gbogbo máa ń kú sí. Ṣùgbọ́n tó máa ṣe àṣeyọrí. Ohun tí àwọn èèyàn ní kò ní sí is not that easy to be honest. It's not that easy to perfect by you. Ọlọ́run nìkan ló ń ṣàánú èèyàn. Ṣé ohun tí gbogbo èèyàn ń kọrin pé kò ní sí kò ní sí ni òun ló máa jẹ́ target tiẹ̀ láti be easy fún òun. Wọ́n bẹ́ẹ̀ dé ṣọ́ọ̀ṣì lóde tó ń dé gbòòs kàkà sófin. Ẹ bèrè pé àtẹ̀yìntẹ̀ yín dó wèrè àtẹ̀yìntẹ̀ múra bí asín wọn ṣọ́ọ̀ṣì ta ló fẹ́ dìbò bọ́ọ̀rún gbogbo èèyàn ni. Èyí ọmọ gáràjì káwọn ọmọ bọ́ọ̀sì máa wọn gbó kọ́ máa réèpù èèyàn báyìí. Ẹ tún gbọ́dọ̀ praise the Lord ta ló fẹ́ dọ́ọ̀rún ní ọmọ ìmọ̀ wọn sókè gbogbo àwọn ọmọ ìbọn. In fact àmọ́ ọba tí wọ́n gbọ́ pààyàn tó ṣe tí ó tẹ́sán dé wọ́n gbé jáde àgbàgbà kókó ìbọn. Èyí mọ̀ pé yóò gba tọkàntọkàn pé ìfẹ́ bọ́ọ̀lù. Èṣù fún ara rẹ̀ ṣù fún ẹgbẹ́ ìsàtàrẹ́. Tó bá rí opportunity pé kọ́ni ta ìdí ìwé fisikali kọ́ni kọ́ni kọ́ni pẹ́ ìsinmi pàdé. How I wish I can get my position back.
2: Ah,
1: ọlọrun ọlọrun o ko aye ko to ri gba jesu o si gba to gba ye pelu igbo lo gba jesu jesu o gba o asiri be ni o je mi pe christian in by kan yi 95% lo gba jesu ti jesu o gba o ibi yi pe pe to gba ti ri aye communicate o ni en to ni access to the power room ni o ni the pastor because I want to buy this with this woman. That's the king of the day. I need to know what she said. Or she could buy this to buy you, Edgar. Physical in to buy money, she to government. Oh, you like a family with me. Like divorce, a cocoa. I did echo. Same thing spiritual. When your band of fair will meet you to divorce a cocoa. And you know, you'll be a woman, I'm not so different for you. And you know, dear, and you did it. The same thing, no, no, spiritual. Could possible, could call you say, should I? You know, you are cooking. No, why is she? Oh, you are long way. We are so much, she's a lion, and she long. That's the thing I guess with the same with you, you know, she said. Pastor did not tell me anything is bad. Oh, they don't. Oh, they're putting you wrong, maybe. Nobody will say, Pishon, my opinion, because I never wear a party, Pishon. So I joke about the boy, they pay money. Tony Wabak, Pony Boa. Tony, you know, Shani. Why, you see, I can be Shanisha, my other pastor, Pastor, I'll take profit. That's a proper deal, you should have been a girl. Hey, I want to look around or a double name. Pastor will go, you should have been a donor. You want to be pastor. She passed the phone.

Mighty hand of God.

ìpèsè fọ́kàn wá lórí ìpèsè fára yókù. Eléyìí túmọ̀ sí téèyàn bá fi àsìkò hajj tó ń se káràkátà tó fi ń fẹ́ láti tara rẹ̀ ní nǹkan tí ó fi ṣèpèsè fára. Eléyìí ni àdẹnu tó gbẹ́sẹ̀. Ọmọ ọlọ́ba wa ó wá fi yé wa wípé ń tẹ̀lẹ̀ sí àwọn sàhábà látàrí áyà tó ti síwájú wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n rò pé ẹsẹ̀ ń táwọn máa ṣe káràkátà lásìkò hajj. Ìwà tàtàrà áyà yìí ló fi mú ìbẹ̀rù tó wà fún wa yìí àtúntútú wọn fi ń wo káràkátà wípé ẹsẹ̀ ní lásìkò hajj fẹ́ni tó lọ ṣiṣẹ́ hajj wọ́n fi mú kúrò fún wa. Ìwà fi hàn pé kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ ayọ̀ǹda fún yín láti jẹ́ ẹni tó lè ṣe káràkátà lásìkò tí à ń ṣiṣẹ́ hajj. Lẹ́sà àrí ìjọba ọ̀hún ẹ̀ǹtẹ̀bẹ̀tẹ̀wò fọ́gbọ̀nà ọ̀rọ̀ píkù kò sí ọ̀sẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ayọ̀ǹda fún yín láti jẹ́ ẹni tó lè ṣe káràkátà lásìkò tí à ń ṣiṣẹ́ hajj. Lẹ́sà àrí ìjọba ọ̀hún ẹ̀ǹtẹ̀bẹ̀tẹ̀wò fọ́gbọ̀nà ọ̀rọ̀ píkù kò sí ẹ̀sẹ̀ lọ́rùn yín o nípa tó máa wá àjùlọ lọ́dọ̀ ọ̀wà lẹ́ni tó máa wá árísìkí tó máa wá ọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀wà lásìkò ìgbà tó ń ṣiṣẹ́ hajj látara káràkátà látara káràkátà jábọ́lú wa ti ṣe sọ nínú súrọ́tù muzammil ولو آخرون يضربون في الأرض يبتغون من فضل الله أولو مي ما ترى ركتا يبلو أتسسا إنه سورة المزمل ولو آخر يضربون في الأرض يبتغون من فضل الله أولو مي أولو واجن لكك وفي أولان واجلاء الله لكي وفي وارزك torí ẹ ìwà alẹ́làájì tó ń lọ ṣiṣẹ́ hajj ìwọ tó ti wà láyé tó ti fẹ́ hajj ìgbàláyé mà kúkú wà fún ọ láti tún máa ṣe káràkátà lásìkò tó lọ ṣiṣẹ́ hajj yìí. ṣùgbọ́n ọ̀gbọ́dọ̀ jẹ́ kí káràkátà yìí kó mọ́ lómi níbi wípé wọ́n gba ṣe hajj mọ́ lọ́wọ́ kó bí ọlọ́nà níbi àti wá mà kọ́ nípa ṣe hajj tó lọ ṣe owó àgbà ipò lè máa ṣe káràkátà lásì jẹ́ kí káràkátà yìí kó mọ́ lómi dédé wípé wọ́n gba hajj mọ́ lọ́wọ́ kó dí ọlọ́nà níbi wá mà kọ́ nípa ṣe hajj tó lọ ṣe wá gbà ipò lè máa ṣe káràkátà lásìkò hajj kìí ṣe tó gbà kọ́ tàtàrà káràkátà kò fi hajj rẹ kò fi ráre. Àkàrà kọ́mọ̀ wọn ẹnì pé láti gbogbo àgbáńlá ayé ìwà àwọn ọmọ ti gbéra tí wọ́n ti lọ sí ilẹ̀ mímọ́ mẹ́kà láti lọ ṣiṣẹ́ hajj ní ìgbé oníkálukú láyé oníkálukú náà àwọn nǹkan kan máa bẹ tó lè má sí níbò míì àwọn nǹkan kan wà nílùú yìí tí ò sí ní mẹ́kà tí hàn wípé ẹni tó wà ní mẹ́kà ó lè ní bùkátà sí ètò wọn sẹni tó wà ní mẹ́kà nìkan ọmọ akébi ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn ti wá nǹkan tí wọ́n mú wá tó wà lọ́dọ̀ yín ó lè mẹ́sìn ní àwọn àyè tó pọ̀ láwọn àlú àbọ̀ ẹni tó wà mẹ́kà yọ́ra ẹni mẹ́kà láti lé ní iná ọ́rà bẹ́ẹ̀ náà làwọn náà gbé tiwọn wá ìwọ náà rí tó ríra ń bẹ́ẹ̀ àǹfààní nǹkan tó ṣe pé àjọ ń ṣe pàṣípààrọ̀ rẹ̀ láàrin ayé ẹni tó wà mẹ́kà yọ́ra ẹni tó wá sí mẹ́kà láti lé ní iná ọ́rà bẹ́ẹ̀ náà làwọn náà gbé tiwọn wá ìwọ náà rí tó ríra ń bẹ́ẹ̀ àǹfààní yóò di nǹkan tó ṣe pé àjọ ń ṣe pàṣípààrọ̀ rẹ̀ láàrin àwa tá a lọ ṣiṣẹ́ hajj. Yàtọ̀ sí pé àtàtàrà ń tá a kó wá pawó dèrè a tún tàtàrà pa lọ ṣiṣẹ́ hajj láǹfààní náà rí tó ríra ń bẹ́ẹ̀ àǹfààní di nǹkan tó ṣe pé àjọ ń ṣe pàṣípààrọ̀ rẹ̀ láàrin àwa tá a lọ ṣiṣẹ́ hajj. Yàtọ̀ sí pé àtàtàrà ń tá a kó wá pawó dèrè a tún tàtàrà pa lọ ṣiṣẹ́ hajj láǹfààní àti ní àwọn nǹkan kan eléyìí tó ṣe pé bẹ́ẹ̀ náà wò ó láti rí.

tí ẹ̀ lórí lórí wa pé báwa náà wù rẹ̀ láyé ilé ẹlẹ́dà wa gbà káwọn èèyàn àwọn àǹfààní kọjọ máa ṣe kárakáta lásìkò sí hajj kọjọ pé nǹkan tá a pa lówó nínú àjùmọ́ olúwa fi bùkún wa ohun tá a ríra lọ́jà látàrí ìfinisí tó ń gẹ ọwọ́ láti lọ ṣiṣẹ́ ó múra dẹni tó ṣe pé ẹni ìsinmi ọgbọ́n tọ́wọ́ wa ti bá nínú àjùmọ́ ọwọ́ olúwa ohun tá a ríra lọ́jà látàrí ìsìnkúngẹ ọwọ́ láti lọ ṣiṣẹ́ hajj ó múra dẹni tó ẹni ìsinmi lágbọn tọwọ wa ti bá nǹkan kan nínú àwọn nǹkan tá à ní tẹ́lẹ̀ yóò máa já sóore fún wa tó lè bá yé wa àjẹ́ pé olúwa gbà ká máa ṣe kárakáta lásìkò ṣe hajj ó ṣeé ṣe tó jẹ́ pé àti ṣe bẹ́ẹ̀ kó rọrùn nígbà kan kó rọrùn nígbà míì nítorí pé ọjà tó fẹ́ kó lọ sí mẹ́ka ó tún ní ṣe pẹ̀lú pé kó tún léwó ilé ìtòkò tí wọn bàálù ọkọ̀ ojú omi àbọ́kọ̀ tí ń rinlẹ̀ ilé ìtòsí pé fẹ́ gbé lọ sí mẹ́ka ọlọ́jà tá a fẹ́ tà tà lówó tá a lè fi kó ilẹ̀ ọlọ́jà ọ̀ máa gbé o àbá ọlọ́jà tá a fẹ́ tà ọkọ̀ ojú omi àbọ́kọ̀ tí ń rinlẹ̀ ilé ìtòsí pé fẹ́ gbé lọ sí mẹ́ka ọlọ́jà tá a fẹ́ tà tà lówó tá a lè fi kó ilẹ̀ ọlọ́jà ọ̀ máa gbé o àbá ọlọ́jà tá a fẹ́ tà ẹ lè kó dé mẹ́ka ṣùgbọ́n àti kó wọlé kò ní rọrùn látàrí wípé ẹni tá a kó wáyìí ó ti pọ̀ lápọ̀jù ọjọ́ wípé tí a bá fi ẹni tó kóró rẹ̀ wọlé tá a fi sílẹ̀ yóò tàtàrà tonti bẹ́ẹ̀ yìí ṣe pọ̀ tó yóò tún lásìkò láti ṣiṣẹ́ hajj tó gbé wá lápọ̀jù ọjọ́ wípé tí a bá fi ẹni tó kóró rẹ̀ wọlé tá a fi sílẹ̀ yóò tàtàrà tonti bẹ́ẹ̀ yìí ṣe pọ̀ tó yóò tún lásìkò láti ṣiṣẹ́ hajj tó gbogbo àwọn pẹ́ ó lè kọ́ dínà kí kárakáta ò ṣeé ṣe lẹ́yìn náà tó ń ṣe àkóso mẹ́ka àti àwọn àlú tó wà lágbègbè rẹ̀ gbogbo ọ̀nà tí ọlọ́màjẹ́ ó fi wá lálàáfíà tó sì padà sílé sínú wa lálàáfíà ọ̀nà àwọn sẹ́nà fún àwọn lè sọ pé lóòótọ́ àwọn àzọ̀dẹ́ni ó fi ìgbàláyè sílẹ̀ tẹ́ni tó wá ṣiṣẹ́ hajj láti lè ṣe kárakáta ṣùgbọ́n nígbà tó ṣe pé tó gbé ọwọ́ òun náà ni pé wọ́n fẹ́ ṣiṣẹ́ hajj tí àwọn bá fi gbogbo wọn sílẹ̀ gbá ti ṣe pọ̀ tó hàn èèyàn mílíọ̀nù méjì ó lé mílíọ̀nù mẹ́ta ó lé pé kíka ṣe kárakáta iṣẹ́ hajj kò bá yí padà pátápórodo kó di àpéjọpọ̀ ńlá fún kárakáta gbogbo àgbáńlá ayé níbi tí kálukú ti ń tọ́wà lọ́dọ̀ rẹ̀ tí ò sí lọ́dọ̀ àwọn ẹlòmíì wà kó lè bá jẹ́ wípé àwọn èèyàn ọ̀ máa rà lọ́wọ́ ara wọn wọ́n máa gbà wọ́n máa ṣe pàṣípàrọ̀ wọ́n wá mú kí iṣẹ́ hajj eléyìí tó ṣe wọ́n wá ṣe gangan kó jọ sí pé wọ́n yá ni ṣíṣe rẹ̀ ọjà sí fẹ́lòmí nítorí pé a ti mọ̀ pé owó ọ̀rọ̀ rẹ̀ máa ń mú àwọn ẹni púpọ̀ wọ́n sì máa mú fún ọmọfẹ́ lákòókò fún nítorí pé olè ọmọ bá ṣẹlẹ̀ sẹ́ni tó ti ṣe hajj ìjọba lè kọ dínà báyìí láti máa ṣe kárakáta ní gbogbo wọn ṣùgbọ́n àní sáláìrí lọ́dọọdún pé ààyè sì wà fáwọn èèyàn ọlọ́pọ̀lọ́ títí pẹ́pẹ́ wọn kò kọ́kọ́ wá láti ìlú wọn wọ́n máa rí tà ní gbogbo wọn ṣùgbọ́n àní lọ́dọọdún pé ààyè sì wà fáwọn èèyàn ọlọ́pọ̀lọ́ títí pẹ́pẹ́ wọn kọ́kọ́ wá láti ìlú wọn wọ́n máa rí tà ìjọba òdínà tó kárakáta tà ṣùgbọ́n wọ́n bẹ̀rù kọ́ iṣẹ́ hajj di àpéjọpọ̀ ibi tá a ti ń mú ọ̀nà ìmọ̀jú kárakáta lọ hajj ló gbẹ̀yìn wa pẹ̀lú o tó lọ́ọ́ bá kọ́ dínà sọ́nà àti wá nínú àjùlọ rẹ̀

arakata lasi ko igba ta won ba lo si se haji ani mo awon ni tan lan sama ati ni owo ti won ni tele ba na ta won mo dara haji ni won so pe lo si o si ma se dara won ma se ti se big man ba bi ala won ni to se pe haji lo so pe lo si apa ma yo ni ma Allah Allah ko fi aburu ka ko fa lebu ka ko fi sira shuba awon fi sira wa be tawa si se haji no kon be ni no en to se ko ka wa re ko be je ko ni ka o la ma ri kon ko ti Allah wa ka to se ko ba ra ra lo ko o ba wa ti awon po ma ra wa be wa ma be se ma la bi so ibi ìgbàwọ̀ nìkan náà máa hàn láti fi hàn pé ọwọ́ àwọn ti ké ọ̀rọ̀ àwọn lọ́wọ́ ọwọ́ lè rí wọn bí méje lójú kan náà síbẹ̀ náà ló lù àmọ́ kí àwọn èèyàn lọ́wọ́ ni ṣùgbọ́n torí ọgbọ́n ọgbọ́n àti jalè àti ṣẹdára ìṣeré wọn ti tú ọ̀pá iná inú ti mú rí wọn wọn máa nídìí mẹ́ta lẹ́ẹ̀kan náà láti wọn gan adébi tí wọ́n ti ń ṣèyẹ̀wò fún wa tí wọ́n bọ́ sọ ọlọ́run wa láti gbogbo ìlọ́wọ́ wọn rí àfa ìyàlẹ́nu táwọn agbófinró tó mú wa wípé àṣé àdọ́fẹ́ fi pawó ni ọwọ́ wọn kò sí tó ṣe ọgbọ́n tó náà ìmọ̀ká fi ṣera rẹ̀ ọ̀pọ̀ òbúrú jẹ́ ojú ìsìn lọ ọwọ́ tó so ọwọ́ òun láti ẹ̀pẹ́ ojoojúmọ́ náà ń tó so tí wọ́n bá ti délé ẹ̀tù wọ́n bá ṣu ọwọ́ bẹ̀ fún wákàtí márùn ìwọ́n kọ dínà jẹ́ ọmọ ọlọ́kọ́ máa bọ̀ tí èyí tí wọ́n sẹ́nà akọ́lọ̀ wọn padà jọ́gì lọ́jọ́ iwájú náà látàrí ojú kòkòrò pé ojú dúdú ọwọ́ àtìdé kúrò lórí nídìí tí èyí náà tẹ̀ láwọn alálàájì ọlọ́kọ́ máa bọ̀ tí èyí tí wọ́n sẹ́nà akọ́lọ̀ wọn padà jẹ́ jọ́gì lọ́jọ́ iwájú náà látàrí ojú kòkòrò látàrí ojú dúdú ọwọ́ àtìdé kúrò lórílẹ̀‐èdè tí èyí náà tẹ̀ láwọn alálàájì ló kọ pé ìmọ̀ ìṣe hajj lẹ́ ń lọ sí ṣùgbọ́n ìgbà tó bá délẹ̀ ní mọ́tá ọwọ́ àjẹ́ kí orílẹ̀‐èdè yìí kọ́ mọ́ gbójú ibú ọ̀pọ̀lọpọ̀ àǹtí sì ṣe bẹ́ẹ̀ kúrò lórílẹ̀‐èdè èyí náà tẹ̀ láwọn alálàájì ìmọ̀ ìṣe hajj lẹ́ ń lọ sí ṣùgbọ́n ìgbà tó bá délẹ̀ ní mọ́tá ọwọ́ àjẹ́ kí orílẹ̀‐èdè yìí kọ́ mọ́ gbójú ibú ọ̀pọ̀lọpọ̀ àǹtí sì ṣe bẹ́ẹ̀ àwọn dúdú yìí ni àwọn dúdú ń ga kò sínú nàìjíríà ẹjẹ́ ká bẹ̀rù gbogbo wọn ìyà yòówù tí wọ́n bá ti wá káwọn ilé aka ẹni wọn kọ́ pàkíyèsí gbogbo àwọn kọ́kọ́ra wọn fúnra wọn tí wọ́n fi fojú àpọ́nlé ìyà àti ẹ̀yẹ ilé aka ẹni wọn kọ́ pàkíyèsí gbogbo àwọn kan náà ló kúnra wọn fúnra wọn tí wọ́n fi fojú àpọ́nlé ìyà àti ẹ̀yẹ wọ́n fi wo àwọn èèyàn dúdú lápapọ̀ ọmọ nàìjíríà ní pàtàkì kò yẹ kó rí bẹ́ẹ̀ hajj lọ sọ fúnjọba pé ń lọ sí ẹ lè sọ fúnjọba pé ń lọ sí bára ni kíjọba jẹ jáde torí pé ìjọba kan sí tí fẹ́kẹ́ nìkan kọlọ jẹ́ kí wọ́n fi ọ̀dà dúdú wọ́n fi máa pa ojú òun tí ń tàn mọ́lẹ̀ àkàrà kún mi lọ àwọn yìí sì wà bẹ́ẹ̀ pé lásìkò sẹ hajj yìí àwọn máa dìídì lẹ́nu fẹ́pẹ́ àwọn kan ní gbé wọn dìde wọ́n sanwó iṣẹ́ hajj fún wa orúkọ pé wọ́n lọ ṣiṣẹ́ fáwọn wọ́n sanwó bẹ́ẹ̀ fáwọn táwọn tàtàrà rẹ̀ rówó àwọn padà tó ń tèrè owó táwọn fi gbé wọn lọ tọ iṣẹ́ ìwọ́n ni iṣẹ́ tí wọ́n fẹ́ gbé fún bẹ́ẹ̀rẹ̀ wọn iṣẹ́ náà jalè subhanahu wa ibi táwọn yẹn ti péjọ táwọn lọ sẹ́sì ibi tí kálukú tó ń fẹ́ orí ẹlẹ́dà akọ́bù ń yọ ẹ̀sìn ń dànù kó ṣe tó ní rere kó ṣe ọmọ màlìjọ́nà ilẹ̀ lẹ́yìn kan wá ń lọ òun náà lọ lọ warizik látàrí pé ẹ̀fẹ́ jalè ẹ̀wá lè fẹ́ jà lólè àwọn àlejò ọlọ subhanahu wa àlejò ọlọ ilé ìjọsìnkú wá sí mẹ́kà àwọn lè fẹ́ jà lólè kí lẹ́yìn ó rí pé ìdààmú kan wà táwọn alálàájì máa ń so mọ́nú

analiza. Aclamos como Allah. يعني فإذا أفقتم من عرفات عرفات تتعواجه تجاب ومزدلفة أكرمكم الله يعني فإذا أفقتم من عرفات عرفات يلدي جافي صلور قبال ولك عرفات يطنع عرفا عرفة kilodi to fi so ni arafa eni aye yo kana ni je arafa o mo ni oluwa to pe ni arafat o pe meji esi je yi ta gba na ben e je pe ta ba ti kuro ni mina a lo si ta ta si ko ni se mekka a fi ni na sile ta ba ti ko ni se mekka ibi ta ba ni waju ani muzdalifa ta ba tun lo be ibi tó tó kọ̀ lẹ́yìn rẹ̀ láńpẹ̀ ní arafa kí ló dé tí arafa tó fi ń jẹ́ arafa tó fi ń jẹ́ arafat ẹni tó fà ní pé ní arafa yìí ẹ̀yẹ́ máa ń jẹ́wọ́ ẹsẹ̀ wọn fún allahu azza wa jal wọ́n máa ń jẹ́wọ́ ẹsẹ̀ wọn fún allahu azza wa jal wọ́n sì máa tọrọ lọ́dọ̀ allah pípé kọ́dá kan kò forí jà wọn yẹni pé wọn mọ ẹsẹ wọn lẹsẹ wọn sì jẹwọ páwọn ọsẹ wọn máa tọrọ àforíjì wọn ní ìdí nìkan fi pè ní arafa ibi tá a ti mà ní mà bákan náà ó tún ní nínú sábàbí eléyìí tí wọn fi pè ní arafa eléyìí táwọn èèyàn máa ń dára wọn mọ níbẹ wọn máa mọra wọn níbẹ ẹni tá a mọ rí a mọ níbẹ ọmọ ọmọ wa nítorí báyìí ọyọ kan ní kí gbogbo alálàájì pátápá àfà tí wọn gbọdọ péjọ sí lọsànán ọjọ yìí kíké tí ó fi di pé òun wọ àwọn èèyàn máa tàtàrà àpéjọ yìí wọn ò máa mọra wọn wọn tún ní ìdí tá a fi pè ní arọfa olóyìn péjì bíríì láàrin yìí sẹlẹ ó fi báwo làá ti ṣiṣẹ hajj ó fi mọ bàbá ńlá wa adam àárín yìí sẹlẹ ní ìgbà tí jibril wá débi arafa wọn lọ wá sọ fún mi pé arafta tó yí ọ só o ti mà wọn ní ìdínà tó fi pè ní arafa ìyẹn ni pé o ti mà tọ wọn tún ní nínú sábàbí olóyìn pé nígbà tó wíwá mú adam aleyhis salaam bàbá ńlá wa sọkalẹ kúrò lálìjẹnà àtìyàwó wọn hawa aleyhis salaam ta arafa ibẹ̀ ni wọ́n ti jọ dára wọn mọ̀ arafa ni wọ́n ti jọ dára wọn mọ̀ ó sì ní ìdí tó fi pè ní arafa omi pé àyè tó ga ni àyè tó ga ju àyè ibòmíì lọ ni wọ́n ní ìpẹ́ ẹbẹ̀ ga ju ti múná lọ ó sì ga ju ti muzdalifa lọ wọ́n ní ìdí tó fi pè ní arafa ni lédè lárúbá gbogbo tó bá sì ti ga wọ́n máa ń pè ní urf wọn máa ń pè ní urf irú ẹ ní àwọn ashabul araf torí pé wọn wà láyìí tó gba láàrin alìjanna àti ná ìwà ni wọnáda ashabul araf rijala ìwà ni káwọn ẹni tó wà láyìí tó gba wọn máa ń pè àwọn èèyàn ká tí wọn ti mà rí láyé iná tún ni ó gbé orí adìẹ ogbe orí adìẹ wọn pè ní àwọrùfù dik lédè lágbára nítorí pọ gbà gbogbo tó bá ti ga wọn pè ní elf lédè lágbára tọ́pọ̀ wo gbogbo àwọn ìdí tí wọn ní wọn fi pe àràfá ní àràfá yìí tọ́lọ́kọ̀ọ́kọ́ àti tí a wí kàn yìí àwọn máa ń lágbára jù wípé àràfá àwọn wọn máa ń mọ ẹsẹ wọn lẹsẹ wọn sì jẹwọ rẹ wọn tọrọ àforíjì láràfá.

ó sì jẹ́ pé ó sí àkójọpọ̀ pé o dúró níbi tó jẹ́ ìyá àbọ̀wọ̀ àti ibi tó jẹ́ ìdí rẹ̀ Muzdalifa àbí Arafa àbí Mina tó gbéra tó lọ lọ́gọ́tẹ̀jọ́ ara ilé àbọ̀wọ̀ ni Muzdalifa tẹ́ gbà kọjá tẹ́ lọ sí Arafa ara ilé àbọ̀wọ̀ ni nísìnyí Arafa òun lọ wà lóde rẹ̀ tó bá ti wá dúró Arafa ajẹ́ pé o ti pa ìdúró nínú ayé àbọ̀wọ̀ o ti papọ̀ mọ́ ìdúró lóde ayé àbọ̀wọ̀ eléyìí tó jẹ́ ọ̀kan nínú nǹkan tó gbọ́dọ̀ mójútó nínú sẹ hajj rẹ tó bá tó wá padà wá sí Muzdalifa ẹ tún ti wá sí ayé àbọ̀wọ̀ inú ìfà ló fi jẹ́ táwọn kẹfẹ́rẹ́ Quraysh wá ṣáájú kó ní ohun tó ṣe ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ìránṣẹ́ ànábì rẹ̀ ànábì sẹ hajj kan ní ayé jahiliya hajj tánábì wá ṣe yí báyìí ànábì kò bá àwọn Quraysh wá dúró ní Muzdalifa nígbìlì bá ti di jọ arafa àwọn Quraysh wá yìí lọ sí arafa Muzdalifa làwọn máa ń dúró ṣùgbọ́n àwọn èèyàn míì táwọn bá wá látàyè ibòmíì lókè pẹ̀ àwọn ni máa lọ dúró ní arafa ìdí abájọ sì ni wípé àwọn kì í sẹni mímọ́ àwọn kì í sẹni tó gba nípò gẹ́gẹ́ bí àwọn Quraysh wá àwọn Quraysh wá yìí lọ sí arafa wọ́n á jẹ́ nǹkan ìyàlẹ́nu fáwọn Quraysh ìgbà tó rán nígbà Muhammad sallallahu alayhi wa sallam wípé arafa lọ́lọ́lọ́jọ́ arafa kò darapọ̀ mọ́ àwọn dúró ní Muzdalifa báwọn ti ṣe máa ń dúró Muzdalifa àlàálìkùà ọ̀kan ní Quraysh wá tó tiẹ̀ ga jù ìgbà nígbà Muhammad sallallahu alayhi wa sallam ẹni gígbà ọmọ àwọn ẹni tó gbà kí ló dé tó fi wá jẹ́ pé ìwọ ọmọ wọn ṣe bí ọrú kí ló dé tó lọ dúró ní arafa tó ẹ pé àwa tá a jẹ́ gidi àwa kì í dúró mbẹ̀ ẹni pé eléyìí máa bẹ nínú àwọn àṣìṣe ayé ojúdúdú tánàbì fi yapa sí wọn ìgbà tí olúwa wọlú kí ló dé tó lọ dúró ní arafa tó ẹ pé àwa tá a jẹ́ gidi àwa kì í dúró mbẹ̀ ẹni pé eléyìí máa bẹ nínú àwọn àṣìṣe ayé ojúdúdú tánàbì fi yapa sí wọn ìgbà tí olúwa wá sọ islam kalẹ̀ fánàbì sallallahu alayhi wa sallam wọ́n hàn pé tánàbì ṣe gangan ló ṣe déédéé ìyá ni olúwa sọ pé fẹ ìgbà afọ́tọ̀nìyàn àràfáàtì ní ìgbà tí ẹ bá tú kúrò ní àràfáàtì tẹ tú ya wá sí Muzdalifa ìyẹn ni pé dandan lọ sí àràfáàtì eléyìí tó yapa sí ìgbàgbọ́ tàwọn Quraysh ṣáájú kó tó di pé olúwa fi islam yìí ó fi hàn nábì sallallahu alayhi wa sallam eléyìí tó sì túmọ̀ sí pé tánàbì ti ṣe dúró ní àràfà lọ́jọ́ àràfà tó ṣe bẹ́ẹ̀ yapa sáwọn èèyàn rẹ̀ Quraysh òun gangan ló ṣe déédéé tánàbì náà sì tún fi ya pé alhajj àràfà bí bá ṣe pé wọ́n á nu hadith at-Tirmidhi an-Nasa'i àti ibn Majah bẹ́ẹ̀ mẹ́kan tó gbélégé pé hajj àràfà ni àràfà ni hajj torí ẹ̀ ẹnikẹ́ni tó lọ ṣiṣẹ́ hajj ó gbọ́dọ̀ rí dájú sáká wípé òun dúró àràfà láti ìgbà tó òun bá ti yẹ tàrí ọmọ ìlàkókò dúró àràfà yóò máa wá bẹbẹ títí tí ó fi di wípé òun wọ ẹ sì rí pé tó òun bá ti yẹ tàrí ìmáàmù yóò sọ kútúbà yóò bá wọn lọ́làjì sọ̀rọ̀ wọ́n kọ́ wọn lọ́lọ́pọ̀ ọ̀jọ̀kan ẹ̀kọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú sẹ hajj tí wọ́n wá sí wọ́n sì pàkíyèsí wọn lọ sí ìdí kí wọ́n máa ṣe dáadáa olóòkú ọtí jẹni tí ń ṣe wọn pọnmọ pàtì wọn sì ṣe ìpìlọ fún wọn nípa àwọn ẹsẹ láàbí àwọn ọwọ àpọtọ eléyìí tó jọrọ rẹ lórí mùsùlùmí tó tó jìnnà sí lẹyìn eléyìí a sì ṣọláàtò bọhọ mẹrákà méjì a sì ṣọláàtò àṣìlẹ lẹyìn rẹ mẹrákà méjì lákòókò ṣọláàtò bọhọ torí kálíbà láǹfààní ayé àti lè ṣàdó àkọkọ eléyìí ìmọ̀ ní kókó nǹkan tá a fẹ́ ṣe ní àràfà ó sì wá nínú hadith tánàbì sallallahu alayhi wa sallam fi yé wa wípé afdalu dua yawmi àràfà wa afdalu ma qultuhu anna an-nabiyyuna qabli la ilaha illallah wahdahu la sharika lahu lahu al-mulk wa lahu al-hamd wa huwa ala kulli shay'in qadir adaat al-lajj wa ma lajja ajra àràfà ohun tó sì lọ́lájú tí ẹ̀yin àtàwọn ànábì tó síwájú ìwé lọ́jọ́ àràfà yìí
انه لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اي افتك في الضوء تلري تلم وكماوي ناجا عرفة ليلتي ولم اجبت واقبري صلاة الظهر اتي صلاة العصر لقد لقك صلاة الظهر اتي ميواني وتلاتي دي وبدجوك القلية وما الطلب كتبا في روايات القيامة وبدرسوك ما ترى أفكو الجوك أفكو باسك